náà là ń bá wọn sọ lọ́wọ́lọ́wọ́ òun torí ìdí ẹ̀ gan-an lẹ fi jílẹ̀ ṣe rí lórí ohun tí mo fẹ́ sáré bá wa sọ ní ìpele àmọ̀ràn òun náà ni mo pè ní oòrùn tó kù lókè ṣé bí yorùbá lọ wọn bọ wọn ní oòrùn tó kù lókè wọn ní ó tó aṣọ gbẹ lótìtọ àti lódodo ni o oòrùn tó kù lókè yìí ó ì tó aṣọ gbẹ oṣù kẹwàá la wà èní sì jẹ ọjọ keje gbogbo ẹyin tó jẹ pé nígbà tó bá wá máa fi di november ending ẹ wá bẹrẹ eré súré ń bá jà yìí ẹ wá máa sá eré eré ọdún ẹ fẹ pawó ọdún ẹ fẹ pawó ọdún ẹ sì jókòó báyìí sì fọwọ́ lé rán o ẹ sì jókòó báyìí sì káwọ́ mọ́ra o ẹ sì jókòó báyìí ẹ tí mọ̀ pé kókó àti pàtàkì tó yẹ kẹ́ ẹ ṣe lélẹ̀ kó tó wá di wípé ẹ wá máa sá lódìlódì kó tó di wípé ẹ wá máa fa tí ò yẹ kẹ́ ẹ fà kó tó di pé ẹ wọ́n wà ní ẹ o ẹ máa ṣòwò kan sínú kinní àkáǹtì yìí díẹ̀díẹ̀ ẹ ra kinní kan ẹ ra kinní kan àbáka wọn kò gbọ́jà kan fún yín ẹ ṣe jókòó ronú báyìí lọ́wọ́lọ́wọ́ lọ́bẹ̀ mi ò ṣe sọ̀rọ̀ ẹ bá sì ń gbọ́ mi yìí pé kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ̀yin ní òwò tí yín kúkú di december gram ni ó bẹ̀rẹ̀ amọ̀rú àwọn ọjà bẹ́yẹn ṣùgbọ́n ṣé ẹ ti ń ṣe ètò ẹ̀ sílẹ̀ torí téèyàn bá ti ń gbìyànjú tó ti ń try tó ti ń ṣe pé okay o mo fẹ́ rajà báyìí nǹkan báyìí bó o lọ́nà rẹ̀ ṣé kìí ṣe pé erékeré lẹ́yìn fẹ́ máa sá ẹ̀yin ní àlára àwọn tó ń bọ̀ wá ṣọdún lórílẹ̀‐èdè nàìjíríà ni ó forí kan ẹ wò ó wọ́n bá yín ṣe pọ̀ tí yóò fẹ́ lá kò sówó kan ń bì kan àwọn tòkè òkun náà wọ́n ń gbìyànjú ni ìnáwó tiwọn lọ́hùn gan pọ̀ ju tiwa níbí lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ kí ni tí mò ń gbìyànjú láti sọ ni pé ẹni tó bá fẹ́ ṣe mọ̀ pé yorùbá ní àtòkèrè òun ló lójú jíjìn òun ló ti máa ń mẹ́kún sun lágbára ọba mi òkè mi àti yín a ò ní sunkún o ṣùgbọ́n tí a bá bẹ̀rẹ̀ ní pápápá tẹ bá jókòó ronú sìn kẹ wò pé kí ni nǹkan tí mo fẹ́ tà lélẹ̀ èló ló máa cost mi bóyá àjọkan lẹ ti ń dálẹ̀ ni bóyá nǹkan kan lẹ ti ń ṣe ni ẹ má jẹ́ kó dìgbà tí ọdún yẹn bá dé tán lẹ́wà máa súré ń bá jà lẹ́wà múra kankankan àwọn tó bá yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ fún ìrànlọ́wọ́ ńsìn ẹ̀ tètè máa kùn sí wọn létí bóyá owó kan lẹ ní lọ́kàn tẹ fẹ́ gbà ń bì kan bóyá àjọ kan lẹ ti ń dá ẹ̀ tètè máa bèrè oòrùn tó sì kù lókè yìí ó ìtọ́ aṣọ gbẹ o ojú ò ní tì wá ẹ jẹ́ ń fi mọ bẹ́yẹn torí ìpele kejì tí mò ń lọ yẹn àwọn ohun tí mo mọ̀ nípa ọ̀rọ̀ yẹn màá ṣe àlàyé ẹ̀ látò kèdélẹ̀ fún yín àtẹ́lẹ́yìí tí mo tún gbọ́ gbogbo ẹ̀ pátápátá ká lè fi kọ́gbọ́n ni o ṣé ẹ rí kinní kan ni ó dára kán fi ọ̀rọ̀ wa ṣe àwòkọ́ṣe ju kí wọ́n fi kọ́gbọ́n lọ lágbára ọba mi òkè àwòkọ́ṣe ni wọ́n fọ̀rọ̀ èmi àti yín ṣe o wọn ò ní fi ṣe àríkọ́gbọ́n ojú ò ní tiwa ẹ jẹ́ kí n ṣe báyìí náà mo ń bọ̀.

Bẹ́ẹ̀ ni, iṣẹ́ pọ̀ fún àwa alágbàtọ́, àtòbí láti ṣe. Alábọ̀rùn lórúkọ ètò tó ń bá afẹ́fẹ́ dọ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti kàn ní Splash FM 105.5 Ìbàdàn. Gẹ́gẹ́ bá ti ṣe máa ń ṣe rèé tó bá ti ń di gbogbo irú àsìkò báyìí, fún àǹfààní ẹ̀yin tó ẹ fẹ́ gbójú wò mí lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé, ẹ wò mí lójú òpó Facebook ẹ̀kàn tẹ Princess Adenike Olówó Kéré. Ẹ lè fi Media Group gbá lẹ́yìn, á gbé mi wá fún yín ketekete. Ẹ bá mi tẹ like. Ẹ jẹ́ kí n rí comment yín, kí n dé share program. Ètò tó máa ṣe yín láǹfààní ni o. A ò lè sọ pé tìdílé bá wò. Yes, lótìtọ́ àti lódodo. Torí pé ní gbogbo ẹ̀ náà, ìdílé ló ń padà di orílẹ̀-èdè o. Ṣé ẹ rí eléyìí tí mo fẹ́ bá wa sọ yìí? Ẹ bá mi fi ara balẹ̀ dáadáa láti gbọ́. Ó ti di àlàbọ̀rùn bì kan, ṣùgbọ́n kó tó di àlàbọ̀rùn mọ́ àwọn míì tó ní irú ìwà yẹn lọ́wọ́, òun ni mo ṣe sọ yìí pé kí ni o, pé kẹ jẹ́ ká dìjọ gbọ́ láàjìn yìí. Ìṣẹ̀lẹ̀ sí ìdílé kan, pàtó arákùnrin kan tó jẹ́ ọkọ, tó jẹ́ baálé, tó jẹ́ bàbá nínú ìdílé yẹn ni. Arákùnrin jẹ́ ẹni tí Ọlọ́run ràn lọ́wọ́, ó gbé wọn lórí sókè nípasẹ̀ ọwọ́ tí wọ́n ń ṣe. Wọ́n láwọn oníbàárà rẹpẹtẹ tó ń gbéṣẹ́ ńláńlá fún wọn. Kódà látara díẹ̀ yìí gan pàápàá, fúnra wọn a tún máa gbé iṣẹ́ yìí, wọn á pin káàkiri fún àwọn tí wọ́n mọ̀ pé yes, wọ́n tún lè ṣe iṣẹ́ yìí dáradára. Ohun gbogbo ń lọ déédé nínú ìdílé wọn. Arákùnrin tún wá jéèyàn ó fẹ́ràn gbogbo mọ̀lẹ́bí, tó bá fi lè mọ̀ pé lágbájá báyìí wọ́n sọ̀rọ̀ ẹ̀ létí pé ìlú báyìí ló wà, tó bá ní oore ọ̀fẹ́ láti lọ ìlú yẹn, á wá ẹni yẹn kàn. Ó fẹ́ràn ìbókù ẹbí mọ́ra, kò dẹ̀ wá sí ẹ̀dá alààyè tó lè bá omi jédé ọ̀dọ̀ arákùnrin tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Bí ẹ̀rín yẹn ò tiẹ̀ ní pa tí ò ní rẹ́rìn yẹn kàkàkàkà á smile, ẹ mọ̀ kéèyàn kàn rọra ẹ lọ wò mí, ẹ máa rí pé bí mo ṣe smile. Ẹni yẹn máa rẹ́rìn díẹ̀. Ẹ ṣe ẹ̀yin tẹ tí ń wà lójú òpó Facebook ẹkẹ ẹtẹ Princess Adenike Olówó Kéré, ẹ lè fi Media Group gbà lẹ́yìn, ẹ rí mi ketekete ni. And àwọn tó bá dẹ̀ wò mí ní òru yìí tí mo rí comment wọn láti àpò ara mi fúnrara mi, màá ṣe kí ni o, màá ta yín lọ rẹ̀. Ó kéré jù èèyàn bíi mẹ́rin sí mẹ́fà tí ò dẹ̀ ń ṣe wákàtẹ̀ tí ò ń ṣe lọ kábọ̀. Tí n bá ti rí comment yín tí mo rí like yín, Princess Adenike Olówó Kéré, màá dẹ̀ fún gbogbo wa ní card. Bẹ́ẹ̀ ni, kódà tí mo bá ṣe ń gun, tí mo bá ṣe ń parí ètò ìtàn, àwọn tí mo bá ti rí orúkọ wọn yẹn, bẹ́ẹ̀ ni màá dẹ̀ ṣe kí ni o, màá tẹ card, màá ṣe fún wọn. Fúnrara ẹ mọ̀ pé mi ò sọrú ẹ̀ rí. So ohun tí mo bá máa sọ, tí mo bá máa fi parọ́, tí mi ò bá ní ṣe, mi ò wulẹ̀ ní sọ, ojú ò ní tiwà. Kí lohun tí mò ń sọ ni wípé arákùnrin kú ẹbí mọ́ra, béèyàn bá bómi jẹ délé à ń nojúnù kúrò ńbẹ o. Á gbìyànjú fúnru ẹni bẹ́ẹ̀ bí ò tiẹ̀ tán ìṣòro yẹn torí kì í ṣe Ọlọ́run. Kódà á ṣe kí ni o, á ṣe bẹ̀bẹ̀. Kí lohun tí mo wá ń gbìyànjú àti sọ? Kódà tẹ bá ń gbọ́ pé èèyàn kọ́kọ́ mọ ìlú Èkó láyé ní ọdún 1995-96, arákùnrin tí mo sọ̀rọ̀ nípa ẹkẹ balẹ̀ màwọn náà kọ́kọ́ mú mi dé ìlú Èkó rí. Nígbà yẹn wọ́n ní à ṣó tẹ̀ láwọn lé Èkó kó wá lọ fi mọ Èkó. Àbúrò mọ́ mi ẹ̀ náà àwọn bíi mẹ́ta kan náà ń bẹ l'Èkó kó lè fi tún fi rí gbogbo wọn. Mo ní màá lọ s'Èkó. Àwọn náà mú mi lọ. Nígbà yẹn wọ́n sọ̀rọ̀ kan fún mi, mi ì lè gbàgbé. Wọ́n ní wọ́n porúkọ mi tí mò ń jẹ́. Mo ní sa wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní sórí òṣòdì tá à ń lọ yẹn. Wọ́n lérò pọ́ ń bẹ́ gẹn gan ni o. Wọ́n ní ó máa tẹ̀lé àwọn báwọn bá ṣe ń lọ ni o. Wọ́n ní tó bá wá jẹ́ pé ọwọ́ rẹ wá já lára àwọn tó wá mọ ibi tí àwọn wà, táwọn náà dẹ̀ ń wá ẹ táwọn ò rí ọ. Wọ́n ní ibi táwọn fẹ́ sọ fún ẹ yìí, àdírẹ́sì yìí ni kó o sọ pé ilé yín. Wọ́n wá pe orúkọ àdírẹ́sì yẹn, wọ́n dẹ̀ pe nọ́mbà ilé yẹn fún mi. Kódà bí mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí, ó wà lórí mi, mi ò gbàgbé. Wọ́n ní ibẹ̀ yẹn ni ilé àwọn. Wọ́n ní ààrẹ aláàánú tí ó ní o, tí wọ́n fi ọ́ lé mọ́tò tó fi débẹ̀. Wọ́n ní torí Èkó ò dàbí Ìbàdàn wa ń bí o, mo ní ò ti yé mi, a sì dúpẹ́ àrèkó àbọ̀ àsọnù. Bẹ́ẹ̀ náà láàrin London tá a ní sọnù, ojú òkú ní tiwa. Ihun tí mò ń sọ ni wípé arákùnrin ní kété tó ń gbọ́ wípé mo wà nílùú Ìbàdàn gbà yẹn, wọ́n wá mi kàn lọ́dún yẹn lọ́hùn-ún. Ìyẹn ni wípé
won ku ebi won ku ero ore won ko mora ngba ta de nlo loju ona nigba na lohun soja gba soja wo titi na ti mo fi se bi ose meji lo ni eko gbogbo gba ti ma ti fe lo ton ba ti wa si badon bi won tun ya se wa tun lo se se mo beyen be won de se dada ko se mi ni ka tobirin atokunrin ninu gbogbo en to ba ti mo pe ebi koda omo ilu won gan to je pe yes ilo kan na leyin won ti dijo wa won se dada si won nitori ijoba asiko won se dada si yawo na won bi omo obirin meji iyawo won won jo wa papo ni won jo n gbe ni ibi oro ti bere re o ni ojo e je ka pe ni ojo ni ojo afiye si ojo buburu kan isele kan sele ohe ko to di pe isele yen sele boda igbiyanju gan fun yawo won nigba ita n soro re yi ni ilu eko bo se to yen ladugo to je pe owo joju nbe owo ton to ba fe gbe be yen owo nla ni ise aserun loso e ba pe ni hairdresser e ba pe ni hairdresser ikankan na ni ni iyawo won se shop nla nla meji na se fun iyawo won legbe ara won shop kan wa won ra orin ise bi awon dryer ngba yen to lowo ni te to yan joko si labe to je pe in fact teyin gan ba wo be ma ke aje ku kale ke ba le mo esi nke ya gbogbo e na se rogi be gan koda yo fe le mo muyan dorun ese won nowo si shop yen won si ikan niyan to je pe dryer bi mefa legbe nbi bi mefa legbe nbi o ti ye yin e won aga dendendende se wa ri shop keji gbogbo ni emi ni tan fi nkun oju o emi ni tan fi se ra awon cream irun cream tan fi se irun loso gbogbo e awon kan tan fi dinu attachment gbogbo re bi owo ti ye yin lorisirisi gbogbo e lo kun keji won se bi o manicure o pedicure o gbogbo re kio won fo ese se gbogbo won se yen ni shop keji awon mose wa awon ton osise ton ba won sise gan ton san owo fun won wa nbe tori pe tosan toru iro kin da nbe ayo kunu idile olorun de fo mo birin meji o fi ta won lore lojo ti a wa nso yi ojo yen o lagbara gidi gan ni ojo isinmi lo je ori arakunrin wa o wa sile lojo isinmi yen se mo pe awon hairdresser won ma n lo shop won to je pe serun ni won se tan ba ode lati le ijosin bo se de oko oti oko obayawo wale won si won ba won eyan soro ninu ijo kasha so pe won ijo wale papo bi yawo se dele bora sile o ndana we jo pe to ba ti dana tan ko na ko lo ba awon osise tan ti wa ni shop ati awon mo kose bo se ndana lowo e ma gbo ore oko ba wole bi ore yi na o bi mole bi na ni bo bi e se mo pe ore en to ta jo je bi egbe ninu ebi sa bo se wole bo se de bo ni baba yin ko ni e ba ni a won ti de okay o ga o shop e gan ni mo tin bo yi mo wa ri pe shop ti oko e se si mejeji o nawo owo nla lo o ku inawo ngbo ba de ko wa we fun awon o iyen ba joko yawo ndana kisi ya ba ni e kina se ige won a se nkan kan jare kina se e de so pe wonawo owo nana se mo e mo pe awo obirin a ma so pe kina se kinikan ni ore ba ni mo so be o onawo ni yawo sha so pe kini won se ngba yawo tun lo dana tun da ko pe ko jina lo ko ba wole o ki ore kinikan mi sin duro di eyan ni awon rawon eyan ni church nkankan ni o na ba sha n fi oro jo mi toro o si ku nawo shop yawo re o koda ibe lo ntin bo ko ton wa wa lo ropo ma ba yin ni shop ni tori erin je sunday kankan ipe awon mo wa ni pe ile le si ma wa by this time po si ma to bi yago bai ki e to de pada n ba ni okay oni koda mo ti e tin so ko to de gan mo tin pon o mo tin ki o mo tin sa o mo tin yin o leyin re pe owo lo na o shop mejeji yen pelu orisirisi irinse pelu bo se kun denu

mọ̀ ni gbígbó ajá kìí ṣe kó lọ fowó pọ̀. Àmútọ̀run wálẹ̀ wà tí ń bẹ lára òkè kìí ṣe kọ̀stúùmù.

àrẹ fún ẹ padà lọ́wọ́ àwọn tó ń gba ara lára dá nínú ayé. Àyàmọ́ rẹ wá dára ìrìn láyé ìka ènìyàn ní òjẹ́. Máa bọ̀ kájọ gbóhùn àdúrà sókè wípé Olúwa gbàrà mi fún mi. Kíákíá nìwọ náà yóò bẹ̀rẹ̀ sí ní máa dára tó wù ẹ́ wà máa ṣe bí ọba. Lẹ́yìn tí Dàlọ́dún ni yọ. Is Eminence Apostle Dr. S.

0: ilé mi.
1: Asilé.
0: Kan gbọ mi sa mo wo nu ma je mu ipe mo duo mi o da duo mo soro mi o da soro ti o wa gbara olorun to ba so kale nigbati awon eniyan awon okunrin to won ri pe ile won asale ni be si ni ki asale tele ati wi pe won ri pe omi awon ko ko dara lenu lati ma mu won pe woli ninu iwe awon ba keji ni ori keji ese kokandologun nigba to de ese ogun o soro kan woli da won lo yes
2: o si wi pe mu awon ko so tutu kan fun mi wa
0: yes
2: si fi yo sinu re
0: oh yes
2: won si mu to wa
0: ohun
2: si jade lo si bi ori so mi na o si da iyo na sibe
0: mo jade lo si bi ori so aye re loruko jesu ti nasarati lone ko dola oluwa da ilo
1: amen
0: hey ya oluwa da ilo
1: amen
0: oluwa da ilo
1: amen
0: oluwa da ilo
1: amen
0: yes
2: o si wi pe bayi ni oluwa wi emi se awo ta mi woyi
0: mo se awo ta gwa ara re ati baka kan ti e ni oruko ti baba
1: amen
0: ati ti omo
1: amen
0: ati ti emi mo
1: amen
0: gbogbo emi ya gan ni baka kan ti e ti o je olugbowo gidi ti o ki je ko wo duro ni account ye sami meje mo pasa ina le jade
1: amen
0: in the name of Jesus
1: amen
0: bolo se gbo mi pade mi loni ni ipade agbara lati bi oba ni ilu Ibadan eyin ti wa labuja program wa ni Abuja nbe iwo na lo join won labekuta ni ilorin ni osogbo ni lesa ati ni Port Harcourt be ni lagbara olorun ipade nbe ni awon bi ti mo daruko won ni ati ni Saki eyin ti ba le se loni e join program wa ni ola Thursday ni igadun na a ma wa nbe mo gbagbe pe ipade nla to mo nwaye ni igado ose ni oru gbara mi fun mi a o gbadura to le ni ola ni ojo Thursday a o gba ni ojo Friday o ma ni agbara sa like am to him mo pase loruko Jesu emi yaga o ya jade
1: amen
0: emi asale o ya jade
1: amen
0: o ya jade
1: amen
0: to ba ti join wari lori Facebook ati social media wa lago mejo consider leni fi phone we sibi ti o ti alert e ka lejo gbadura ti ene lago mejo iyan ni kokko mo so fun alana pe je ki fa phone de ko wa lowo e abi ko wa lori phone e leni o fi gbadura ni mo gbadura boluwa ti nbe temi e wa o ma ni ere la
1: amen
0: mi wa leri
1: amen
0: so pe ma ni testimony
3: ka rosa e ku se oluwa emi o mo jo ni lori afefe ni oruko mi ni Mrs. Akintunde emi na lele eri yen ti bere ti pe o ti ye ki n so ti pe mi mo ba se so eri daddy ni ojo 2024 ti e wa se crusade ni fo emi na lele na do yen bi a se wa ni ori feed ni jo yen mama kan so eri o ni wu ni omo kan ni ilu America o ni o ni soro ni bi ise o ni wa pepe se o leri to ba ti leri to ba ti n lo bi ise ko pe o ni video call o ni wa pe o ni video call o ni ko tewe o ni da ororo si owo o ni ko fi gba oju ko sadura si pe to ba je pe looto ni olohun pe baba Mustafa se bi oba ibi ise to n lo ni o ma ri ani gba o ni o de pe o pada ni toto o ri ani gba igba ti mo ba n da ore mi ni o sa jade fun mi ni Sunday 2000 ori akanti so igba ti o wa bo si asiko ti omo temi naa o n gba won ta ọjà ní ẹyin òtẹ́ẹ̀lì kan àwọn méjì ni wọ́n ń ṣe one day off one day on to ba ti di asiko ọrun ti ko ma nta eni keji e lo ma nta o wa o tun wa nta je titi mo ma nse ti o ba ti ku ijo marun ko su pari eni to ba ta ju ni o ma gba owo to poju igba ti mi no wa de ni mo wa pe omo mi ni wa ni se ni gbagbo o ni oni gbagbo mo ni to ba ti n lo si ibi ise lona emi ni fidio ko mo ni igba to wa pe mi mo wa ta ororo mo ni ko te owo mo ta ororo e si ni omo mo ni to ba je se pe looto ni olohun ko baba mustafa sibi o ba ta je ti osu iwodo ma mu ojo yen o ku jo meta ninu jo marun nigba to ma ti fidi pe osu pari jo meta ni iwaju olohun ati omo ni lo wo epo ju lo mu ta je ti mo dupe lowo olohun baba sibi o ba o e seun ise ranse yin o ni to ku eri yen na keji lo ba ni adugbo ti a n gbe yin emi ni mo dàgbà díẹ̀ jù níbẹ̀ àwọn ọmọ kékèké ní sáìtì níbẹ̀ ó wá yá níjọ kan ní ọ̀rọ̀ ọ̀rọ̀lẹ̀ ìjọ kan bí ẹnì kan ṣe súré wá bá nínú àwọn ọmọ ènìyàn pé grandma grandma kí lè ní iléeṣẹ́ ilé oògùn ọ̀fà ìyá alágbájá ni o kò má lè dìde inú rókì mọ́lẹ̀ ìrún nínú òun kò lè dìde nínú mo bá sáré mo ní inú ìlú oògùn ọ̀fà òróró tí mo ní ni mo bá gbé dání mo bá lọ síbẹ̀ àtọ mi mo bá ṣàgbé dání lọ síbẹ̀ ìgbà tí mo débẹ̀ mo fún lónìí yẹn mo tọ́ òlòlóró sí lẹ́yìn mo fi pa gbogbo ibi tí ó ní oyin ṣe mo ní kó gbà kó fi pa mo sùlùmí lẹ́yìn nìyẹn mi ò tiẹ̀ mọ̀ pé ó lè gbà èmi gangan náà mo sùlùmí nìyẹn àwọn tẹ́niyàn àwọn mùsùlùmí tó ń kì í lo nǹkan ni ó ṣàgbà olù dáàdì kó tó pé ìṣẹ́jú márùn ó dìde láti ìta ó wọlé bẹ̀rẹ̀ kò sí nǹkan kan tó ṣe mo dúró títí di tó 12 kò sí nǹkan tó ṣe mo ní ọjọ́ yẹn dúpẹ́ o iṣẹ́ ìrìnsẹ̀ yìí ò ní dùnkù ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kẹta lọ báyìí èmi ni mo pè tí mo sọ fún yín pé ọmọ mi ta ilẹ̀ bàbá mi gbogbo àwọn ẹbí títí kan ọmọ ìyá mi wọ́n gbógun ti débi ẹ̀ tí ẹni kò ṣe àdúrà kó lọ rí olúwa fún ọjọ́ mẹ́ta mo ṣáà wà mo sọ fún mo lọ rí olúwa ó wá ìgbà yẹn ó bọ́ sásìkò tẹ̀ lọ sí àbújá kò ráyè wọlé sí ìbàdàn ìṣàlẹ̀ ẹni ṣọ́ọ̀ṣì tó bá rí kó lọ ṣèjọ́ mẹ́ta ńbẹ̀ ó lọ ó ṣe níwájú ọlọ́run àtẹ̀yàn gbogbo ẹbí tí wọ́n gbógun ti wà tẹ́lẹ̀ wọ́n ti kọ́ mi dàrún wọn báwa fáwa láàmú ẹ ṣe ò dáàdì ẹ ṣe wẹ ní fọmọ ṣiṣẹ ìrìnṣẹ o iṣẹ ìrìnṣẹ ní ìdókòwò ẹpẹ fún wa.
4: ọlọ́run ṣubú ọba iṣẹ́ o ọlọ́run ṣubú ọba iṣẹ́ ìpín pé mi ò orúkọ mi ni mrs adébọgún láti àgbẹ̀ àpòsí mo dúpẹ́ tó dúkú mo ń gba ìpè bàbá ṣubú ọba ìpín ìdẹ̀ pé mi mo ní láti ní ẹ̀rí ó ń ṣẹlẹ̀ pé ṣọ́ọ̀bù mi jóná kò tí ìjọsẹ̀ mẹ́ta sẹ́yìn lọ wọ́n wá pè mí lé pé ṣọ́ọ̀bù mi jóná ìgbà tí máa dé bàbá mi ní ha ọlọ́run bàbá ṣubú ọba ìgbà mi báwo ni ilé ìṣiṣẹ́ lẹ̀ mo ń sìn ló ti ta ti lódodo ṣùgbọ́n mo dúpẹ́ tó dúpẹ́ àánú fọ́ọ̀mù tó dúpẹ́ gbogbo bí ìṣòṣò gbogbo mo dúpẹ́ pé mo borí ìṣògùn ìṣòbò yìí mi mo bẹ̀rẹ̀ àánú fọ́ọ̀mù mo ráàánú gbà lọ́ọ̀tún ló ṣe ọlọ́run bàbá ṣubú ọba ẹ̀dìdá àánú fún mi mo bẹ̀rẹ̀ sí ní ráàánú gbà mo tún ṣọ́ọ̀bù mi ṣe mo tó ra fúlgà tuntun ṣùgbọ́n kò pọ̀ ọjọ́ kò tún pé oṣù kò tún jọ̀sẹ̀ méjì lọ wọ́n tún finá sínú ṣọ́ọ̀bù mi lẹ́lẹ́kejì wọ́n tún wá pè mí igi mi ní pé a ṣọ́ọ̀bù mi ti jóná mọ́nà náà bàbá ṣubú ọba máa sùn gbà mí ìtanimọ̀ ṣe ṣùgbọ́n mo dúpẹ́ pé àánú fún mo ráàánú gba pípé yín pé mi lórúkọ jésù pé yóò ní kú.
5: bàbá mi mo ti lẹ́rìí orúkọ mi ni mrs akande bàbá mi mo ti lẹ́rìí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ rí òwúrọ̀ tẹ fún wa owó pupa yẹn tí bá ti ń rọ́tò àwọn òbí omi kan wà travel sí níbi àtẹ̀bárí ẹ wálé kò wálé o gbogbo nǹkan kò lè ṣe nǹkan ṣe gbogbo ẹ̀ṣẹ́ àríbá kan kí ni wọ́n fẹ́ fà yóò ń bẹ̀ bàbá mi kó dẹ̀ wálé bàbá rí mísì lóko àti wálé ṣẹ́ni bá ṣe ní òwúrọ̀ yẹn ni ẹ̀ńjọ́ tẹ pin fún wa báyìí àwọn fi hàn mí ti fọ́tò gbogbo àwọn fi hàn mí ti wọ́n sọ pé ọlọ́run áńgẹ́lì bí wọ́n ṣe gbogbo yà lọ ṣiṣẹ́ rẹ nínú libya mo fẹ́ kó o jẹ́rìí ara rẹ mo fẹ́ kó o rìn kọjá mo fẹ́ kó o jẹ́rìí ara rẹ bí mo ṣá ṣe hàn mí ti rìn mí mo ṣá fi òwúrọ̀ yẹn hàn mí ti fọ́tò bẹ́ẹ̀ ijó kan mo tún wá ṣe fídíò kan pẹ̀lú ẹ̀ mo ní ó yá bá mi gbéwájú ẹ̀ sí ìdí kìíní báyìí mo wá mọ̀ òwe mo fi hàn mí ti fóònù báyìí gbogbo si bi ori e pa ana ti e ba mo ana ti ah baba mi se ah se mu dupe mo ni ti de o ti wa ni Nigeria pada o ti de mo ti dupe o ah nigba to de to tenu boro ah baba mi mo dupe o ibi ti awon kan go ta pare sibe omo mi ri lari yi mo dupe o mi ologo baba mi ni fo mo sise run ise o
0: so pe oluwa
1: oluwa
0: eri temi reti da so pe eri ato seri o elomi ore ore ti omo elomi reti owo elomi reti moto elomi reti alaafia eri temi

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbá oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ ti ẹgbẹ́ wí ní ìgàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní Gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. A sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Òjò ti dẹ́mi bọ̀dù ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹgbẹ́ wọn ní Gàlọ́ yìí, èmi ó kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
4: Your Nescafe is not just a drink, it's your

tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí, fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye owó oṣù tó ti

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.

0: ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látòdo airtel
3: flash fm 105.5

0: without pain, headache, and feverish conditions, kia, and your body go day can pay to carry go. Rexol Paracetamol, tablet day for adult, syrup for children, and drop for baby them. Rexol Paracetamol. Now, daily needs industries they make them. After 2 days, you know better, go see your doctor.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: O ti dé, blender tuntun mi ti dé o, jẹ́ kí n dẹ̀ wò ná.
6: Kí ló tó ń dún bíi generator?
5: Ṣé blender tó ti bàjẹ́ ni mo máa lo báyìí nísìn?
6: Ìdí nìyẹn táwọn èèyàn fi lo Jumia. Tó bá jẹ́ pé Jumia ló ti rà, tí ọjà náà ò bá jẹ́ ohun tí ò ń retí, ó lè dá padà lọ́fẹ̀ẹ́, wà á tún rí owó rẹ gbà padà pẹ̀lú ìrọ̀rùn. Jumia sì ní ọ̀pọ̀ ohun míì tí o lè rà ní owó tó máa bá ẹ lára mu.
5: Dá padà kẹ̀ lẹ́yìn tí mo ti ṣí.
6: Bẹ́ẹ̀ ni o.
5: Ra ọjà lórí Jumia pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, dá ọjà náà padà lọ́fẹ̀ẹ́, kí o sì gba owó rẹ padà láàrin ọjọ́ méje tí wọ́n bá gbé ọjà rẹ dé láìsí wàhálà. Dán Jumia wò, wà á fẹ́ràn ẹ̀.

0: wo ni gbogbo eleyi sadisa jaun ni abigbin adisa dide ko gba rexol paracetamol ijare
1: eh sure made yo mo ogun
0: ogun gidi re baba rexol paracetamol ajebidan akatakiti ogun tin koju efori ara riro abi to ba fe se ni bi otutu adisa gbe rexol paracetamol lura kia kia ni gbogbo ara re yo je ti e pada
2: Mami, emi se la baba lo.
3: Ilera lo ogun oro. Ni Rexol paracetamol la yo fe fori ara riro ati bo ba se ni bi otutu. Rexol paracetamol a je bi den. Rexol paracetamol tu wa lolo mi fomode. Para re wa yale yan do meji lori dokita re. Rexol paracetamol. Ile se Daily Need Industries lo se.
4: Ah, finally. My new blender has arrived. Let me test it.
5: Wait, why is it sounding like a generator?
4: Don't tell me I'm stuck with a faulty blender.
6: This is exactly why smart people use Jumia. With Jumia, you can return your order for free if it's not what you expected. Refunds are hassle-free and with so many options at great prices.
4: Even after I've opened it.
6: Hey now.
4: Shop confidently on Jumia. Enjoy free returns and refunds on eligible items within 7 days of delivery. Try Jumia. You will like it.
7: To eka bo pada lati oju oja beni
8: ti fun te doro yin si ntesiwaju ni Connie Splash
9: o ntesiwaju
8: 105.5 FM Integrity Station promoting right values
9: oh yes
8: ti fun te doro yin must show tori ko sere gede
9: o se bi omode
8: o gbe tun fulo dani o ni woro si woro
9: ni oju koro si koro
8: oju koro si woro
9: oh my god
8: lo jina jina gbagbe o se omode ni so won ko be kiri lowo okay now e je wonu we iroyin Daily Post lapodo mi mi royin to wa nbe re oni bi tan ti ni ijoba apapo orilede Nigeria igbimo ti won gbe kale lati tonowadi iku to pa awon meta din ni ogoji kan ti won ni won fura si wipe awa kusa lona ko ton won se
9: okay
8: ti won nbe ni akata ajo ileto abo ara ni labolu Nigeria Security and Civil Defense Corps NSCDC ka ti ipinle Niger njo si o won ni won ti ja alabo ipele jabo iwadi akoko Alaga igbimo ohun Jonathan Kure lo siso loju egun oro wipe awon kudie kan nibi ile ise ohun ati awon eye service oju aye aseju ise kori eyin o wuju apa ise re lo won ni gbogbo awon kan woyi wa lara nti won samulo nigba ti won sise ohun won se koja ala eta se agere ati ise koja aye ni gege bi osise lenu ise oba o waye o nurse ni iwadi ti won se lori awon ti won nbe ni atimo lowo lasiko ta wa ti won jo osise ti ajo ti eleto abo ara eni labo lu ti won fura si pe won lowo ninu iku to pa awon meteta din ni ogoji ti won ni won pe ni awakusa lona oko to awon baba ti e wa je bi be se iku koya koya lo ye won ni gege bo ti wi ani awon iwadi na bo ti nlo ni sise ntele ni bi won ba de lasiko yi o Wani ona lo ti mu ikonu lominu wa ti oro wa di ka dori kodo gege bi ero afami lori bi awon osise ajo NSCDC kan bi won ti se se oro ka mu ni ka si fi ni si kulu ka fi ni si galagolu ohun woni o ti mu awon ifura kan dani
9: okay.
8: O ti bi ifura ni nje be nti won se si awon awakusa na
9: woni
8: awon sele kan sele awon kudie kan waye be ni awon ise koja aye lenu ise kan na ko sa ikun latodo awon osise ajo leto abo re ni labolu
9: okay.
8: Nigba ti won gbe awon ti won fura si ni pe won ja wa kusa lona ko to ohun ati gba ti won si gbaga alaga igbimo ohun ti won gbe kale lati tona wadi ku to pa awon meteta din ni ogoji ohun soro so waju ni pe iwadi na ti fi han awon ibi ti oro ku si ele to je pe o fi han wi pe ajo leto abo re ni labolu funra re gan atawon osise ti nbe lodo won ohun won nilo awon edanileko ni akotun beni ko le ba je pe imowo ise gege bo tuto ati bo tiye o tun bo nya si ati bi won se mo mojuto awon oro abi isele to ba fe pakaso bi ro ele to sele ti won o mo bi won ti mu ti won lo mu eja niru won ti gbagbe pori lati mu ologbon dori eja mu mo ba mu niru ti e ewe sa o soro wi pe iwadi apile ise akoko ohun na ni a o le so pe boya o ropo opin igbogbo iwadi to nbo lona nitori pe won o ti ba ja yara gan pa to le ton toka re wi pe igbimo ton gbe kale ohun ton si ja alaga fun won na ni won se tun se agbeyewo awon eri ma jemini sokan be ni won si n sere ti lori abajade iwadi olorin kini won tawon nimo ijile science eyi to fi han looto ohun to fa saba bi iku awon mete tadi ni ogoji yi boya looto abi boya mu olorun lo de ni abi awon koloran si ni won wa ti o je ti koloran si
9: o je ka mo
8: e wa je ka mo e lo si barapa bayi o
9: barapa na fe lo be
8: barapa ni e ya ba ye je ma lo be ni
9: lo be ni
8: won ni to e fun oludije dupo ti egbe oselu APC ni wakati 24 o ki o fi mu awon eri ma jemini so akole wa lori awon ise gbogbo to je ti akanse opopona ati awon ero to je ti ijoba munowa gbogbo aferi won atawon ile iwosan koda to fi mo gbogbo awon nkan isamulo irinse ohun elo ninu oko ti won ni awon se awon adari agbagba ninu egbe oselu Allied People's Movement APM eka ti ile ibarapa won ni ona ni won tin pe fun awon akosile lorisirisi ton ti awon aworan aferi han ti o ma aferi han ni to oto bipe awon akanse se lorisirisi eleyi ti won ni awon enikan ti o nsoju ekun ti to je asoju ekun ido ati la orun ibarapa gangan funra re nle igbimo asoju sofin le Nigeria re mi o se ni to ni o wa nle po awon ti seun aferi won o eja ara woran ti jari awon akole awon beba lo ni ranran ti won te ti won si fon telu wi pe lo oto ni won ni won gbase o won ni ipe ohun na lo ba abajade kan bode eleyi ti won fi han sode leyin ipade ni ti won se pelu awon agbagba ninu egbe oselu APM ni toro ti bu ile barapa o eyi ta ti ri awon ekan pataki ninu olori oloselu ati gbogbo awon oludije dupo ninu egbe oselu APM nibi ti a si ti ri won o ti won so wi pe won fe ki we Remi Oseni ani afori akole ati ifon telu to je ri ma jemini so kara lo si file mo ni to oto wi pe e ti se awon akanse ise kan ile te ile gba ile te ile se awon kan ba won yi la nilo gaga bi eri ma jemini so tebi eto idibo nbo lodun 2027 oniru roro na lati ma gbo awon adari adari ohun ni pataki ni pato won ni Remi Oseni na ni won wa pe nija o pe afeli awon eri yen gangan awon eri mesan kan ototo awon eri kan eleyi ti won ni o nbe fun awon akanse ise opopona mesan eleyi ti won so wi pe okole to si so pe awon ti se
9: ohun
8: si lohun be ni di bi o ti se waye o yun ni ekun idibo ti ido ati ila orun ibarapa bakan na akole ijabo mokanla ototo awon opopona mokanla ototo tuntun to je akanse ise ere ton ni o se ni so pe ohun ti gba won si ti fon telu pelu wipe won ti wa nkale ise ko ni pe bere lori won won ni afeli awon iwe fontelu yen se lo to loro ya bi tori pe eto idibo nbo pe eja so kori awon eyan le wu pe awon ti pe won ma ja won ne wa ni eje to to lo idibo fun Remi Oseni o
9: keri wa ne
8: e lo keri ni wa ne tawo ba re ri ani tele yin ani tele ni keke eyin na lawun na wa so pe afeli eri ba o ba re ri a o le rerin won ni gbogbo ona ti won fi sakosile owo gbogbo ẹ náà la fẹ rí àti àwọn àjọ tí ó máa gba iṣẹ wọn ni ṣe gbogbo wọn pátá la fẹ rí aráàlú fẹ wo kan fojú lámì ìtọwò bákan náà ni wọn ni wọn ké sí Remi Oseni wípé a fẹ jẹ kó mọ o orúkọ gbogbo òǹkà gbogbo àwọn ará ìpínlẹ Ọyọ lápapọ tí wọn ti jẹ àǹfààní ọ̀kan ọ̀jọ̀kan àwọn iṣẹ́ lóníranran eléyìí tẹ nílẹ̀kùn rẹ̀ sílẹ̀ gbaragada tẹ ní nípasẹ̀ ti àjọ frema yìí tó ń rí sí ti iṣẹ́ àgbẹ̀ ni tí ẹni ó fún àwọn èèyàn àtórí sí ti òpópónà ń gbà yẹn pé a fẹ́ rí orúkọ wọn ó jàre nítorí wípé kí ni ẹ̀yin náà lẹ́kúkú jẹ alága ìgbìmọ̀ náà nígbà náà àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APM bákan náà tún mú ìpèníjà wá o lórí ọ̀rọ̀ kan tí wọ́n tún taari rẹ̀ sọ́dọ̀ Oseni wípé ǹjẹ́ ẹ mọ̀ pé bí ìdá lọ́nà 70% àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà náà ló jẹ pé àwọn tí wọn ń bẹ́ǹdì gbogbo tá à ń sọ yìí àwọn tó ń bẹ lẹ́ka ti ìgbìmọ̀ aláṣẹ àtàwọn gómìnà àtàwọn alákòóso gbogbo ní ìjọba àpapọ̀ lábẹ́ ìjọba àpapọ̀ náà làwọn tó jẹ́ pé àwọn tí wọn kàn ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin tó jẹ pé wọn kàn ń lọ fìdí wọ́ mu bẹ́ẹ̀ ń ṣe lásán ni wọn rí kankan ṣe ní pàtó-pàtó àríbì kan dé sí ni ojàre wọn ni àtẹ̀òde ọ̀hún bákan náà ni ó ń tọ́ka àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ òsénì wípé ẹ̀rọ amúnáwá 142 ọ̀tọ̀ọ̀tọ̀ transformer 42 transformers ipo náà ni wọn ti pín káàkiri ayakata àwọn lójúlówó rọ ni o àwọn àgbààgbà nínú ẹgbẹ òṣèlú apm àwọn adarí adarí wọnyí wọn ni náà ni wọn ń pè fún àwọn àkọọlẹ gbogbo èyí tó ní ṣe pẹlú bí wọn ṣe fà á láti ìpele kan sí ìpele kan bá ṣe ń fà á léra wọn lọwọ àti àkọsílẹ bí wọn ṣe gbé iná lórí àwọn ẹrọ amúnáwá transformer wọnyí àti àwòrán tó fìdí rẹ hàn àti fọnà fídíò tó fi hàn gẹgẹ bí ẹrí máa jẹ mìíràn ṣó pé lóòótọ ẹ commission 42 transformers bákan náà ẹwẹ wọn ní àwọn àdúgbò àti agbègbè tí wọn jẹ àǹfààní àwọn transformer wọnyí ganan àfẹmọ wọn ṣé bíbẹ abẹsẹ àti dákan àṣà wà wọn débẹ náà ni wọn sọrọ o wọn ní gbogbo àwọn agbègbè ibi táwọn ẹrọ amúnáwá transformer ọhún tó wà náà ni a fẹ jẹ kí gbogbo aráàlú kí wọn mọ báyìí ká lè mọ wípé lóòótọ wọn ń jẹ àǹfààní ń bẹ gidi gan ni bẹẹ náà ni àwọn adarí ẹgbẹ òṣèlú apm o wọn tún tẹsíwájú níbi tó ti ń pè fún ẹrí máa jẹ mí nìṣó ẹrí go plenty like water be this o eléyìí tó ní ṣe pẹlú ìfọwọ́sọ̀yà wípé àwọn àkànṣe iṣẹ́ kan èyí tó rọ̀ mọ́ ti ẹ̀ka ètò ìlera náà ni òun ti gbà tí iṣẹ́ sì ń lọ lọ́wọ́ lórí rẹ̀ àtúfẹ́rí yẹn náà ṣé kí iṣẹ́ wípé ẹ̀kan pa lẹ́nu lásán àwọn adarí ẹgbẹ́ òṣèlú ti apm tá à ń sọ̀rọ̀ wọn yìí tí wọ́n wà níbi ìpàdé náà ní pàtàkì lára wọn la ti rí adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù adébó ògúndòyìn bẹ́ẹ̀ náà la rí olùdíje dupò fún ti ẹkùn ìdìbò ti àríwá ìbàràpá àti àárín gbùngbùn ìbàràpá ìbàràpá central ìbàràpá north federal constituency ọ̀mọ̀wé adébáyọ̀ adépọ̀jù àti olùdíje dupò yíò fún ti ẹkùn ìdìbò ti ìlà oòrùn ìbàràpá àti ìdó lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú apm ni o onímọ̀ ẹ̀rọ kọ́láwọlé sheu adédèjì àti alága ti ìjọba ìbílẹ̀ ti àárín gbùngbùn ìbàràpá fúnra rẹ̀ new executive chairman of ìbàràpá central local government ọ̀nàrẹ́bù ṣọlá adélékè àti commissioner fún ètò ọ̀dọ́ àti gbogbo tó ní ṣe pẹ̀lú aré ìdárayá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù wasilat adégòkè àti commissioner tẹ́lẹ̀ rí fún ètò àyíká ńlẹ̀ yìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀mọ̀wé mẹ́jẹ kọ́dùnmí aborode àti àwọn pàtàkì inú ẹ̀ẹ̀kan àti adarí ẹgbẹ́ òṣèlú apm náà ni wọ́n wà níkàlẹ̀.
2: ẹyin èèyàn mi ẹ káàbọ̀ sí ìkànnì mi lónìí wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò golden mon aládùn tó kún fún mílíkì.
10: ó pẹ́ o.
2: màá kọ́kọ́ da golden mon mi sínú abọ́ lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí i màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílíkì aṣaralóore nínú.
10: dúró náà nígbà wo ló fi mílíkì sínú rẹ̀.
2: golden mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò mi ò nílò àti tún fi mílíkì sí mọ́.
11: ìyá mi ó mà dùn gan ni.
12: golden mon 3-in-1 jẹ́ èyí tí mílíkì aládùn bá wá ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. golden mon sọ gbogbo èèyàn di wúrà.
13: gbogbo àwọn tó lámẹ̀láka láwùjọ wa ní àwọn ìṣesí kan pírí lòlógó ń jí ni wọn ó kó lára ọtá lé. ìjà abalájọ ni pé bí wọn bá ti jí láàárọ wọn á kọ wá oúnjẹ gidi sára kí wọn tó wá gbé pabambarì lé lórí ìyún the john syrup of hemoglobin vitamin b12 tí yóò gbógun ti àìtó ẹjẹ lára àìjí pépé àbí kó máa rẹni látinú ṣíbí méjì the john péré lójúmọ yóò mú ara rẹ yá gágá láti ṣiṣẹ tàbí ṣeré o lè mú lásán tàbí kí o pò ó papọ pẹlú ohun mímu ẹlẹrìn dòdò tó fẹ gbé lọ síbi iṣẹ tàbí bi ìdárayá. Didion syrup of hemoglobin takiji gbera iloya pẹlu Didion Didion syrup of hemoglobin vitamin B12 agbara ti nro ni lagbara eka iwe pelebe inu re o.
14: Oorun didun to peleke ki lo nsi ore mi. Eyi ni asiri bi mo se nse adidun ounje fun molebi mi Sedap Supreme Noodles ni o. Itobu yi yoranti ki lo wa nu e.
15: Adie lo digidi oun si ni elo asiri adun to ko yoyo ninu Sedap Supreme Noodles.
14: Be ni o noodles aladun ti wa eyi ta dapo daradara pelu adie lo digidi o si ni ri adayeba ti o je kakoko ounje je ayo fun idile je ojulowo omo bibi Nigeria.
16: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
17: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
18: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
19: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
16: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: ẹ káàbọ̀ padà o ìròyìn ti fún tẹ̀dọ̀ náà ló ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé fún bala ọfẹlẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn ẹ̀yin tẹ́ ẹ wà ní tako ẹja facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí ẹ tí pọ̀ tó ẹ lọ pọ̀ sí wa kẹ túbọ̀ máa like ẹ máa love ẹ máa share ẹ àwọn àtẹ̀jíṣẹ́ yẹn ẹjọ́ máa gbéra sọ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákẹ́tọ̀ ọ̀dọ̀ tí yín ìròyìn rẹ̀ ó lórí tábìlì tiwa eléyìí ti dìbìnbọ̀ adékànbí desperate alliance eléyìí tá a mọ̀ sí gbádà àmúdà wọ́n mọ̀ ti bóde báyò léyìí tí wọ́n sì ké sí gbogbo tó lórí tẹlẹ́mù nípínlẹ̀ ọ̀yọ́ èyí tó ti tó bòódì o tó sì wá forúkọ rẹ̀ lẹ̀ ni pẹ̀lú àjọ ti inec láti lè gba káàdì ìdìbò alálòpẹ́ wọn ní ẹtẹ́ ti yín bẹ̀rẹ̀ jẹ́ ẹgbọ́ ìkéde yìí o torí pé àjọ inec ti bóde báyìí léyìí tẹ̀ ṣiṣẹ́ lálàyé pé àsìkò ti tó fún yín o láti lọ gba káàdì ìdìbò alálòpẹ́ yín pvc bẹ́ẹ̀ bá ti gbà ẹ̀ tọ́jú ẹ̀ dáadáa ẹ̀ mọ́jà àwọn èèyàn kó tàn yín o kí wọ́n sì wá gba káàdì ọ̀hún lọ́wọ́ yín nígbà tí àgbáríjọpọ̀ dìbìnbọ̀ adékànbí desperate alliance eléyìí tá a mọ̀ sí bàdà tí wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ wọn eléyìí tí ẹ gbé kalẹ̀ wọn ni ẹ wo káàdì ìdìbò alálòpẹ́ táwọn ń sọ fún yín pé bọ́ ti di ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2026 eléyìí tí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí àjọ inec ti kéde rẹ o pé gbígbà rẹ̀ ń kọ́ yóò gbìnà yá wọn ní ẹgbàá o kẹlẹ bá àmọ́ fi gbáradì yìnyín fún ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 ni nínú àtẹ̀jáde kan eléyìí tí àwọn adarí tó fi mọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ti bímbọ adékànbí desperate alliance eléyìí tá a mọ̀ sí bàdà tí ẹ fi léde wọn lọ gbogbo àwọn ọmọ bíbí tó ń ti olùgbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ o èyí tó ti tó bòódì pé ẹ dákun àwọn ìgbìmọ̀ àwọn ìgbọ̀ngàn eléyìí tí àjọ inec ti là kalẹ̀ pé kẹ ẹ lọ rè é máa gba káàdì ìdìbò alálòpẹ́ yín bó bá ti di ọjọ́ kẹsàn oṣù kẹwàá ọdún yìí ẹ lọ bẹ́ẹ̀ ẹ tẹ̀lé àwọn òfin àti ìlànà wọn ẹ gba káàdì yín ẹ gbà á dání ẹ mẹ́rin fi lẹ́nìkan lọ́wọ́ o ẹ̀tọ́ yín ni dúkìá yín ni ẹ̀yin lẹ́nì nǹkan yín ẹ̀ tọ́jú ẹ̀ títí di ọjọ́ ìdìbò wọ́n tẹ̀síwájú náà àwọn ọ̀rẹ́ lè ti gbé kalẹ̀ pé ẹ wo bẹ́ẹ̀ bá ti lè gba káàdì ìdìbò alálòpẹ́ yín tẹ́ ẹ gbàdá ni ẹ̀yin náà ẹ̀ mọ̀ gbáradì fún ètò ìdìbò tí ó wáyé kẹ́ ẹ wá mọ̀ rántí o pé ìbò yín o náà ni gbólóhùn tẹ́ fi sọ̀rọ̀ tẹ́ fi láǹfààní àti dìbò fún ẹnikẹ́ni eléyìí tó bá wù yín wọ́n tẹ̀síwájú o pé ìbò yín tẹ̀ ń wò ó ṣe pàtàkì o dúkìá tó ṣe pàtàkì ní sí yín ẹ mọ̀jẹ̀ nìkan ọjà àgbà ní ọwọ́ yín wọ́n tẹ̀síwájú náà àwọn ilé ìtẹ́ gbé kalẹ̀ pé ẹ wò ó bẹ́ẹ̀ bá ti débẹ̀ gbogbo àwọn ìlànà tí àjọ inec là kalẹ̀ òun náà ni kẹ́ ẹ wò fínífíní sí ẹkọ ọkọ yín dáadáa sádùúgbò yín ni ẹ kọ ọ bẹẹ ibùgbé yín ni ẹ kọ ọ bẹẹ sókọ yín wọn kọ bó ti yẹ kó kẹkọọ sójú yín ní bẹ nínú káàdì ìdìbò alálòpẹ wọn ní gbogbo eléyìí ó ní kẹ wò fínífínífíní wọn wá ara wọ ẹbẹ o sí gbogbo àwọn ọdọ àwọn tó jẹ pé ìgbà àkọkọ wọn rèé léyìí tí wọn gba káàdì ìdìbò alálòpẹ àwọn olórí olórí lágbègbè tó fi mọ àwọn èèyàn káàkiri tìbútòrò ìpínlẹ ọyọ tó fi mọ gbogbo àwọn ìjọba àbílẹ gbogbo èétá ní nípínlẹ ọyọ o pé ẹ wo ẹ fẹ kí ìṣèjọba àwarawọ tẹ ẹ wájú ẹ gba káàdì ìdìbò alálòpẹ ẹyin ọwọ kẹsì mọ gbáradì fún ètò ìdìbò ọhún wọn ṣàtúntẹsíwájú inú àwọn ọrọ lè ti gbé kalẹ pé àdúrà làwọn ń gbà o àwọn ti bí ìbá adékànbí desperate alliance pé ètò ìdìbò tá à ń wò lọnà tí ń kalẹkùn gbọgbọgbọ ẹkọba tó ní wá kójú báwa láàyè dẹra wọn ní yóò lọ lálàáfíà yóò sì pọn yẹn lórí léyìí tó sì jẹ pé gbogbo àwọn èèyàn nípínlẹ ọyọ làwọn ń rọ o pé ẹ wo ojúṣe yín ni o bí àsìkò ètò ìdìbò bá ti dé ẹ bóde kẹsì lọ rèé dìbò fún ẹnikẹni èyí tó bá wù yín kò tán síbẹ̀ o sọ̀rọ̀ ìròyìn kan tún ṣe bẹ́ẹ̀ tún tẹ̀ wá lọ́wọ́ o ìyẹn ní ìkànnì ọmọlúàbí níbi tí àgbáríjọpọ̀ àwọn ìgbìmọ̀ ilé tó polongo ìbò ìní fún sẹ́nítọ̀ Sàràfàdín Àlì léyìí tẹ́ máa ń ṣàpèjúwe ọ̀rọ̀ kan o èyí tó ní ṣe pẹ̀lú ẹni tí ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ amojú ẹ̀rọ Ṣèyí Mákindé léyìí tó tún gbáradì láti díje dupò ààrẹ ńlábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APM lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ni ṣe ẹ̀ wá rí àwọn gbólóhùn kan eléyìí tó ń bòde láti àkàtà àwọn tí ń polongo ìbò fún Ṣèyí Mákindé wọn ni bí ìgbà tí ọ̀rọ̀ wọn ó ti láàyè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó sì jẹ́ pé kò lè múṣemúṣe rẹ̀ ńkọ́ kò lè padà dá múṣemúṣe òun náà ni ọ̀rọ̀ ló jẹ́ wọn ni ẹja wò ó gómìnà muhammed ẹni tó jẹ́ pé ọkàn gbòógì ló jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ti apm wọn ní fúnra lára rẹ̀ báyìí ló bóde o léyìí tó sì la inú rẹ̀ ikótó ikótó ọ̀rọ̀ bóde ń bẹ̀ ṣeun ẹ́ ó pé kí ló wí ni wọn ní fúnra lára rẹ̀ náà lọ́sọ̀ pé ẹni tíṣà lórílẹ̀‐èdè wa nàìjíríà síwájú bọ́lá ahmed tinubu ó ṣe dáadáa ní àwọn igun kan lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tó ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ e to ti bere igbese nbe o o tesi waju na awon oro ile to bode lati akate eni ti se adari iroyin ati ibara ilu soro fun agbarijopo awon eyan kan ile to polongo egbo fun safadin ali bc oladele o se lalaye pe opo kanu o fun awon ti polongo egbo fun seyin makinde opo ohun o ti ye baun o dibo ti wa ya yi ta ni o wa mo ni pe ko si meji ta won o se o ju pe ki won lo re gbadumo bi won ti se awon eri ma je mi so tori te ruju won bi o ti jabo re ini fun awon eyan pin ni oyo yato si ati ma ranju lo re dije du ipa re lodun 2027 moro ke nbe hun
1: o da kevin na sare yanju ele papapa nbi nibi ti won ti so pe oludije dupo labi ase egbe oselu Allied People's Movement ti odun 2027 to nbo yi o to ma soju ti arin gbogbo oyo ambassador Olufemi Ajadi Ogun Toyinbo won ni na lo tira egberun kan ticket fun awon alatileyin ti won fe woran ball ti ko agba ball shooting stars yun shooting stars sports club 3sc ti Ibadan ele ti won ni won ma wo ifese won se ohun ti o ma wayo pelu iko agba ball ti Kano Pillars lofe eyi ti o wa lojo toni gangan nu ojo ti sojo keje osu kewa odun ta wa yi ni papa re daraya ti lekan salami ti nbe ladamasi gba Ibadan ago kan san ni o si bere Ajadi lẹrin to fi oro yin na to fi lede to je ko di mimo gẹgẹ bi igbiyanju re lati se atileyin fun ta pe ni are idaraya ati iselogo odo ni lo soro pe agbekale eto ohun na la se o lati fi se koriya fun iko agbabolu ti shooting stars nigba ton ba ri ero ti gangan leyin won won mo pe awon eyan be nle o koja wa sa o nipase yi ori won a wu ara won aya gaga won si ma ko bolu sinu awon fun awon alatako won gẹgẹ bo se so o ni cheri bọọlu are idaraya to je ta lafese gba ta nwi nje pataki kan ninu ohun ta fi mo mu ajọsepo awon odo waye ati idagba soke awujo tohun ti agbegbe ni isokan o le to n so so waju pe awon atileyin awon latileyin won gbogbo na lo ni ipari biribi lati ko lati je koriya fun onigba to ba n gba bọọlu ohun won ni ticket ofe ta nwi yi o na ni o ma se anfani fun awon ololufe bọọlu are idaraya ati awon latileyin re ele to je pe ni ijoba ibile mokanla ototo ti o je pe ngan lo ko sinu labe asia ti arin gbogun oyo ni o le ta ti ri ati ba fi jo ogoluwa ona ara egbeda oluyole akinyele lagelu iwo orun oyo ati la orun oyo to ede suru lere ati awon eyan pataki mi to je latileyin ni atawon apa abomi gbogbo ni ipinle oyo pataki yi ni lati se koriya o fun awon agbabolu ati awon odo lapapo ni ipinle ti oyo labi ase ati arin gbogbo ti iwo orun arin gbogbo ti oyo gangan nibi ti ambassador Olufemi Ajadi Ogun Toyinbo ti o ti n soju won ti o si ma dije dupo re ni abe lodun 2027 ni odun ti o n bo koja bi o ti je fun ti fun tedo royin lasiko yi olúwa ṣe wọn máa kan láyọ pàṣán wọn ò ní fara gbà bí tí wù kọ
0: àmì àmì àtẹmí náà o
1: ọlọ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lorúkọ tí mò ń jẹ́ ó dàbọ̀
0: àmì àtàdé tó ń bá dùn ọ̀sọ̀rí kan tèmi ẹja pàdé bó bá di lọ́sàn-án ẹ̀ṣẹ̀ wọn.

0: Flash 105.5 FM, the integrity station.
1: Òkè tí ń tí ló wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí Adéróńkè Adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀ anytime anyday jamosi on Splash FM 105.5 Ibadan àwòdì tó rí bara lọ rí yẹn ni lékílèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sports tún ti padà ní lápọ̀tò ẹ̀rùn nílò tán.
2: Ó dá ẹyin tèmi Adéróńkè Adéṣọlá olórí sports Ìbàdàn ká máa vinga mututide láti máa já yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní já yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankú jẹ ẹ ní gògì àárẹ̀ ẹ ní máa yan fónà ẹ wọ ẹ ní ṣàwúre igi ẹ̀ wá ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹsìn galo ẹ má fọ ẹjẹ amúra wa.
1: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn ká máa vinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀ kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 AM fún gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀.

0: When it comes to 99.9% hygiene, you can be sure with TuSure. Manufactured by Summit Household Solutions Limited, the TuSure range is available nationwide. Flash FM 105.5.
1: Káàbọ̀ padà látọjú ọjà mo storun ajé mara láàárọ̀ iṣẹ́ owó ṣe ni àti iye tí ọrùn mi owó ni ajé ògúngún ní sọ ẹ̀mí ìbínú owó ṣẹ wọlé tèmi bí ṣẹṣẹ fún láàárọ̀ ìtèmi láàárọ̀ ìní ó dẹ jẹ tètè kan lúròyìn láàárọ̀ tòní ìkànnì flash 105.5 flash fm ó náà lẹwà ìyẹn ìkànnì ọmọlúàbí ẹjẹ wa mú láti ròyìn tó ní ṣe eléré ìdárayá orí ọdọ torí wípé eléré ìdárayá orí ọdọ mọlẹ nàìjíríà olúwa tóbi lọba amúsan àti kọyìn sọlá ajayi àwọn náà ni wọn mọ láǹfààní láti sí ìyẹn ní nomination world athletics award àmì ẹyẹ àjọ tó ń ṣe ìdárayá orí ọdọ lágbàáyé fifa 2026 kò sórí wọn ń bẹ orúkọ wọn ń bẹ àwọn orílẹ̀-èdè mẹ́ta ni wọ́n dẹ̀ wá láti ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè kenya orílẹ̀-èdè botswana àti orílẹ̀-èdè ethiopia àwọn eléré ìdárayá orí ọ̀dọ̀ ilé ti orúkọ wọn tó wà ń bẹ̀ nìyẹn wọ́n báyìí pé world record holder tẹ́lẹ̀ masai russell ọmọ orílẹ̀-èdè america ó ti mú àkọsílẹ̀ yìí ó ti jagbọ̀n ìyẹn ní ọ̀wọ́ ó ti ẹ̀jẹ̀ wípé àmì ẹ̀yẹ yìí orúkọ àwọn eléré ìdárayá orí ọ̀dọ̀ lọ́kọ̀ọ́dọ̀ orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè kenya agnes jebab orúkọ ẹ̀ wà ní sebastian tawe ọmọ botswana collins ọmọ orílẹ̀-èdè ethiopia tix assefa orúkọ gbogbo náà ó wà lórí àmì ẹ̀yẹ àwọn tí wọ́n wá láti ilẹ̀ adúláwọ̀ òun náà nù ikọ̀ godi eagles orílẹ̀-èdè nàìjíríà kọ̀ jẹ̀wẹ́wẹ́ lọ́kùnrin lọ́jọ́ orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún òun náà ni wọn ti forílẹ̀-èdè nàìjíríà yẹ tí wọn sì lè ti wàgàdàgò ìyẹn lórílẹ̀-èdè burkina faso láti àná orílẹ̀-èdè nàìjíríà yẹ ṣáájú ìdíje wáfó zone b under 17 championship iléetò màláǹfààní ìyẹn láti wáyé àwọn aṣojú tó tẹ̀lé wọn náà tẹ̀lé wọn tí pápá ṣe nnamdi azikiwe ìyẹn ẹnílùú àbújá láàárọ̀ àná tí wọn ti sọ bye bye ìyẹn fún ìdíje ìní wáyé láàrin ọjọ́ kẹwàá títí ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún tá a wà yìí ẹgbẹ́ pẹ̀kọ́ godi eagles wọ́n lọ ọbẹ̀ wọ́n lọ ṣe dáadáa ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà ni àwọn ti ṣe ń fi orílẹ̀-èdè nàìjíríà lẹ̀ ọ̀sán orílẹ̀-èdè burkina faso òun náà ni kọ̀ ọ̀jẹ̀wẹ́wẹ́ obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún ìyẹn ikọ̀ flamingos orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ olùkọ́ni akeem busa òun náà fún orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n filẹ̀ láàárọ̀ òní lọ sí ìlú casablanca lórílẹ̀-èdè morocco torí casablanca náà kọ́kọ́ bá tí wọ́n bá lọ ẹ̀sùn orílẹ̀-èdè morocco ṣáájú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún ikọ̀ flamingos orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni wọ́n ṣe dáadáa o ìyẹn ní wáfù bí under 17 girls championship eléyìí táwọn ọkùnrin wáyé ẹ̀jẹ̀ fẹ́ lọ gbà tí wọ́n ti rẹ̀ pé ìsọ̀rí kejì group b lórílẹ̀-èdè nàìjíríà wà nínú ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tó máa wáyé lórílẹ̀-èdè morocco àwọn àti orílẹ̀-èdè poland puerto rico àti korea dpr òun náà ni wọ́n jọ wà ní ìsọ̀rí kan náà tó yẹ pé iṣẹ́ ìrìn ju orílẹ̀-èdè nàìjíríà ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún tá a wà yìí ni wọ́n bẹ̀rẹ̀ orílẹ̀-èdè poland ni wọ́n kọ́kọ́ kú ìfigagbága àwọn àkọ́kọ́ tó máa wáyé lọ́jọ́ sátidé ọjọ́ náà laago mẹ́fà rọ̀ ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà náà wọ́n kojú orílẹ̀-èdè puerto rico tó wà di wípé wọ́n kojú korea dpr ìfigagbága eléyìí tó bá gbẹ̀yìn ìyẹn nísọ̀rọ̀ eléyìí tí wọ́n wà bẹ́ẹ̀ gbaradìwọ̀n eléyìí tó gbẹ̀yìn lórílẹ̀-èdè nàìjíríà àárọ̀ àná òun náà ni wọ́n láǹfààní ìyẹn láti ṣe gbàárọ̀ òní casablanca ó yá ìgbà tí ò bá fi dọ̀la láti mọ gbọ́ wọn ti balẹ̀ ẹ̀sùn orílẹ̀-èdè morocco òkè agbábọ́ọ̀lù àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà tó wà lábẹ́ ọdún mẹ́tàlélógún ní under 23 olympic eagle àwọn náà ló jẹ́ pé democratic republic of congo DR congo òun náà ni wọ́n kojú ìyẹn ní ìfigagbága onígbèsè méjì eléyìí tá a fi mọ ọmọ bóyá wọn lọ kópa nínú ìdíje olympic lọ́dún 2028 nílùú los angeles lórílẹ̀-èdè america lẹ́yìn ìgbà DR congo wọn jáwé olúborí nípa ìgbésẹ̀ kejì ìfigagbága eléyìí tí àwọn náà gbá ilẹ̀ fún olympic qualifier ó lè jẹ́ wípé 3-0 aggregate òun náà ni wọn yan ìyẹn sí ìpele tó kàn bẹ́ẹ̀ DR congo àti orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n wà jọ kojú ara láti tún mọ jà fún ààyè nínú ìdíje ìṣẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ọ̀rọ̀ tó jọdún wà lábẹ́ ọdún mẹ́tàlélógún ìyẹn ọdún 2027 ó máa wáyé ìpínlẹ̀ orílẹ̀-èdè egypt ìgbésẹ̀ àkọ́kọ́ fún ìgbàgbọ́ ìgbàgbọ́ orílẹ̀-èdè nàìjíríà sa koko inu osu kokan la odun ta wa yo la fa lati waye iwe se keji to wa waye iyen eni ojo 17 kokan la odun ta wa o ke je ku la pade ni lo bu ba agbara because super falcons o lede nigeria rawon agbabolu mokanle logun ohun na ni won ti wa iyen ni bu ba agbara di kon super falcons o lede nigeria nilu kene ni pinle ogun raju fi gbagbaga oni igbese meji awon agbakojo o lede komoro iyen olympics qualifier ara awon to ti won gbagbara di lati ri shukura oladi pupo agbo weyin ko es roma ati ile talo sacrat mosho lati ko egbe agbabolu to ri ni portugal lori ogbon na kobe six stars omi na ze favorite fariba do wa to menino adeshina so igboko lati maso lati christiana uzoba bless you ko Valentina Uroku Lori Eden Sandra Jones Soliat Abidin Olashade Ijami Lucy Jenny Payne Lucy Ucheibe Zenel Akekoromowo Rashida Tajibade Jennifer Ichege Ofemo Mitchell Alozi awon ta ti won bo ba para because super falcon olede Nigeria ni ewo e je atun dagbowo ta ba pada de awon lami ton mi o wole emi no gbori wole laaro toni ta bere si ni satupola won royin ti mo ku wa ni e ku kale
0: Flash FM 105.5

bá ń gbọ́ oríkì eléyìí tẹ́lẹ̀dùmarè tó fi jí nkí àwa obìnrin ẹni tó bá mọ iyì rẹ̀ tó sì mọ pàtàkì rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin yóò mọ dúpẹ́ lọ́wọ́ elédùmarè ni wípé ọlọ́run dá òun lábo yóò mọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé orí mi mo mọ dúpẹ́ lọ́wọ́ àbùdá eléyìí tó dá mi yìí bẹ́ẹ̀ sì ni tá a bá rí àwa tó jẹ́ wípé àwùjọ àwa obìnrin la wà pàápàá jùlọ ìwọ bàbá tó jẹ́ wípé ọmọ obìnrin lelédùmarè fi jí nkí rẹ ìwọ tó wà níbi iṣẹ́ tó ń wò wípé ìwọ nìkan ni kìdí kan láwù àwọn obìnrin ló rọ́gbà yìí ọ̀ka àfi tẹ́ ẹ̀ bá ní sọ lókù ẹ rí pé gbogbo nǹkan ìrọ̀rùn ni ó mọ̀ bá dé ṣé àti ẹ̀ ti béèrè lọ́wọ́ àwọn ìyá wa àwọn bàbá wa rí wípé kí ló dé nígbà tí wọ́n bá kọ́kọ́ bóbìnrin wọn lọ́wọ́ ẹ̀rọ ló mú wá torí wípé ìtura lobìnrin jẹ́ láwùjọ eléyìí náà ni mo fi ń kí wa káàbọ̀ sí àkọ́tun ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ìkànnì eléyìí tó ń polongo àwa obìnrin ìkànnì tí ò sọ wípé báwo ni tobìnrin ṣe jẹ́ láwùjọ ìkànnì tó mọ rírì obìnrin ìkànnì eléyìí tó ń gbé obìnrin lárugẹ ìkànnì tó fún obìnrin láàyè tó fún obìnrin láǹfààní láti máa ṣe bẹbẹ ìkànnì splash fm mo gbé òṣùbà fún o splash fm 105.5 fm kò sírú ẹ bẹẹ ni ẹ lọ béèrè ẹ lọ káàkiri ẹ lọ béèrè kò sírú ẹ láwùjọ inú tèmi náà sì dùn wípé mo jẹ́ ọ̀kan lára àwọn tó wà ní ìkànnì yìí tó ń gbé obìnrin lárugẹ tèmilade àlòkò ohun lorúkọ ti tèmi ò ṣàlàáfíà ni mo bá yín mo kí gbogbo yín ẹ̀yin olólùfẹ́ ìkànnì splash fm ẹ̀yin olólùfẹ́ ètò yìí tá a mọ̀ sí ìlúbìnrin a tún ti dé lọ́sẹ̀ yìí láti tún bá wa sọ̀rọ̀ nípa ohun tó ṣe pàtàkì láwùjọ àwa obìnrin ẹ̀yin tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lónìí lórí ètò yìí àwọn ohun tó ṣe kókókókó náà la máa ń jíròrò lé lórí nípa àwa obìnrin ó lè ṣe nípa iṣẹ́ wa nípa ìlera wa nípa ipò eléyìí tá a wà àbí ohun tí àwọn obìnrin kan ń dojú kọ láwùjọ onírúurú àwọn èèyàn là ń gbé wá sórí ètò pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa àkòrí eléyìí tá a bá fẹ́ jíròrò lé lórí gbogbo ẹ̀ náà láti fi ri wípé àwùjọ àwa obìnrin ó ń dùn ó ń lọ síwájú sí ni ìdí nìyí tí mo fi ń kíyìn káàbọ̀ sí àkọ́tun ètò ìlúbìnrin lẹ́ẹ̀kan sí tèmilade àlòkò ń lórúkọ mi ẹ lè máa wò wá ketekete lójú òpó facebook wa splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn òun náà lẹ́ẹ̀tì rí wa wò ketekete kì í ṣe kẹ́ẹ̀kan máa wò wá lásán kẹ́ máa wò bẹ́nu wá ṣe ń ṣe tàbí bọ́wọ́ wá ṣe ń ṣe rárá ṣùgbọ́n ẹ lè ní ohun kan tàbí méjì eléyìí tẹ́yìn náà fẹ́ sọ nípa ohun tá à ń jíròrò lé lórí ẹlẹ́tọ̀ọ́ láti fi síbẹ̀ ohun tẹ́ bá fẹ́ pe àkíyèsí wa sí ẹlẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ ó bá ṣe pé ẹ fẹ́ wojú wa náà ni ojú wa gúnrégé ó dùn ún wò kò sí ohun tó burú ń bẹ̀ tó ọmọ kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò ìlúbìnrin lónìí ohun tí a fẹ́ jíròrò lé lórí ohun náà ló ní ṣe ò pẹ̀lú ètò ìlera wa ní gbogbo ọdún bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá títí tó fi di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdọọdún òun náà ni àwọn ọjọ́ eléyìí tá a yà sọ́tọ̀ láti máa fi sọ̀rọ̀ máa fi kéde àti láti máa fi polongo nípa àìsàn jẹjẹrẹ ọyàn eléyìí táwọn olóyìnbó sọ pé breast cancer awareness month títọ́dún yìí 2026 òun náà láti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá eléyìí tí a sì ṣe títí tí ó fi di òpin oṣù yìí oṣù kan gbáko òun náà la yà sọ́tọ̀ láti máa fi sọ̀rọ̀ láti máa fi polongo láti máa fi pe àkíyèsí nípa àìsàn jẹjẹrẹ eléyìí tá a mọ̀ sí breast cancer fún ìdí èyí àwa náà ojúṣe tiwa náà ni

ìpátá òun náà la ti kójọpọ̀ sínú oṣù yìí tìtorí ẹ̀ ni ó ṣe jẹ́ ọlọ́jọ́ mọ́kànlélọ́gbọ̀n gbáko torí wípé ohun tá a sọ nípa rẹ̀ ó jẹ́ eléyìí tó pọ̀ ṣùgbọ́n kí wá ṣe àwọn ariwo ìpolongo yìí nìkan ló ṣe pàtàkì o bí kò ṣe àwọn ohun eléyìí tá à ń sọ̀rọ̀ lé lórí kí làwọn nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí ṣé ká kàn máa sọ wípé àìsàn jẹjẹrẹ wà o ó pọ̀ o ó ń ṣe gbá o ó ń ṣàwo o ṣóun nìkan ni àbí kí ni àwọn nǹkan pàtàkì pàtàkì bẹ̀ eléyìí tó yẹ kí àwọn èèyàn ó mọ̀ àmọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé jẹjẹrẹ ọyàn jẹ́ ọ̀kan lára àìsàn jẹjẹrẹ eléyìí tó wọ́pọ̀ jùlọ tó ń bá àwọn obìnrin fínra káàkiri orílẹ̀-èdè àgbáyé ni kódà àkọọ́lẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé ní ọdún 2024 àwọn obìnrin eléyìí tó lé mílíọ̀nù méjì 2.4 million ní àyẹ̀wò ṣe àfihàn rẹ̀ wípé wọ́n ní jẹjẹrẹ ọyàn lórílẹ̀-èdè àgbáyé eléyìí tí ò yọ orílẹ̀-èdè nàìjíríà náà sílẹ̀ níbi tí àwọn tí wọ́n tó 694 tí wọ́n sì pàdánù ẹ̀mí wọn ẹ̀yin náà ẹ wò ó ẹ rí wípé kò ń ṣe nǹkan tá a gbọ́dọ̀ fi ọwọ́ lẹ́rán ká a máa wòran ká a máa wòra wa lójú kódà wọ́n ní pẹ́gbà tí ó fi di ìparí ọdún yìí ọdún 2024 àwọn tí wọ́n ni náà ló ti wọ 8.2 million obìnrin eléyìí tí wọ́n ti ń gbé pẹ̀lú àìsàn jẹjẹrẹ ọyàn ẹ rí wípé kò ń ṣe ohun tó yẹ ká a máa wòra wa lójú sí níbi gbogbo tá a bá wà ló yẹ ká a ti máa tara wa jí ìtanijí leléyìí o wípé nǹkan báyìí wà o tó o bá ti kẹ́fì nǹkan báyìí tó o bá ti gbúrò nǹkan báyìí yá a tètè tọ àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ yá a tètè tọ̀ wọ́n lọ irú àyẹ̀wò báyìí ló ṣe irú ìgbésẹ̀ báyìí ló gbé àìsàn jẹjẹrẹ sì rèé kò yọ orílẹ̀-èdè kankan sílẹ̀ o léyìí tó sì jẹ́ wípé ó lè mú èyíkéyìí obìnrin eléyìí tó bá ti bàlágà bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ti ṣe jẹ́ kó yé wa lóòótọ́ ni àyípadà ti ń dé bá ìwòsàn rẹ̀ láwọn ọ̀pọ̀ orílẹ̀-èdè láwọn orílẹ̀-èdè kan ṣùgbọ́n síbẹ̀ àwọn kùdìẹ̀kudiẹ kan náà wà láwọn orílẹ̀-èdè míì eléyìí tó ní ṣe pẹ̀lú àìní òye tó ó jẹ́ ọ̀kan lára rẹ̀ àìtètèmọ̀ náà sì rèé lára àìlóye tó ni àìsí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa ìjáfáfá nípa ìtọ́jú lè yẹ kí ìtọ́jú kí ó wà lárọ̀ọ́wọ́tó àti gbogbo ẹ̀ oríṣiríṣi náà ni àwọn ohun tí ó mú kùdìẹ̀kudiẹ bá ní orílẹ̀-èdè àgbáyé ṣùgbọ́n síbẹ̀ náà a máa gbé oríyìn fún àwọn tí wọ́n jẹ́ elétò ìlera torí wípé ní gbogbo ìgbà òun náà ni wọ́n ń ṣiṣẹ́ ni wọ́n ń ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ láti fi rí dájú wípé iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí rẹ̀ àti láti rí pé wọ́n tún ní àwọn àkọsílẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí wá ni àwọn ohun tó ṣe pàtàkì eléyìí tá a gbọ́dọ̀ máa sọ nínú oṣù yìí gẹ́gẹ́ bí a ti ṣe bẹ̀rẹ̀ ìtanijí nípa àìsàn jẹjẹrẹ ọyàn ẹ mọ̀ wípé èmi ò kí ń ṣe elétò ìlera ṣùgbọ́n inú mi dùn torí wípé àwọn tí wọ́n jẹ́ elétò ìlera tí wọ́n ò dá wa lẹ́kọ̀ọ́ nípa gbogbo atótónu mi látàárọ̀ náà ni wọ́n ti darapọ̀ mọ́ wa tí wọ́n sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ìgbà náà ni wọ́n sì máa ń fi àsìkò wọn sílẹ̀ láti rí wípé wọ́n ń bá wa sọ̀rọ̀ obìnrin làwọn náà iṣẹ́ tá a sì gbélé wọn lọ́wọ́ iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ètò ìlera obìnrin ni eléyìí tó fi jẹ́ wípé ó múmú láyà wọn ní ìgbàkúùgbà tá a bá ti kàn sí wọn láti wá bá wa sọ̀rọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú ìlera wa obìnrin eléyìí náà ló sì fi yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn torí wípé ẹni tó bá fi iṣẹ́ títẹ̀ sílẹ̀ láti máa fi gbọ́ tẹni ẹlẹ́ni ó yẹ ká kàn sára sírú ẹni náà bó ṣe ti lẹ̀ jẹ́ pé àjọ wàánú ẹ̀ náà ni àjọmọ́ polongo ẹ̀ náà ni inú mi dùn lóòrọ̀ yìí láti kí àwọn àlejò wa káàbọ̀ sórí ètò ìlúbìnrin màmá wa tí wọ́n jẹ́ matron ẹ sì mọ̀ wípé àwọn matron iṣẹ́ wọn máa ń wùwà ṣùgbọ́n àìlèṣe torí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ akíkanjú obìnrin ẹni tí ò bá ń ṣe akíkanjú obìnrin kò lè di matron bẹ́ẹ̀ ni inú mi dùn láti gbàlejò màmá wa arábìnrin
Oduola Tayo lalejo lo.

0: ni o ti tojo meta e ba mi ki awon ara ile
1: e se olotu e ka ro mo e ka ro sa gbogbo ara ile a ki yin o e ku jo meta o
0: je kan pelu e se nko ah ba kan na ni arabirin adebumi adesope awon na ni won je eleto ilera nurse nipa ohun to ba ti ni se pelu omo bibi iwosan obirin ati gbogbo e ba nba e ba mi ki awon ara ile kan gbohun
2: yin e ka ro o gbogbo eyan ara ile o ajin dara ma je gbogbo wa o
0: ami ase se wa ra awon mejeji ati ajo eleyi ta mo si Planned Parenthood Federation of Nigeria ajo eleyi to moju to ilera awon obirin ni orilede Nigeria ṣugbọn ilu Ibadan wa nbi ohun na ni awon fi ikale si ibe ni awon mejeji ni won ti wa ko to di wipe a lo si ojude oja lohun o da e je kin se kokko bere lowo matron wipe oṣu yi eleyi ti adidi iya soto lati ma fi tara waji nipa aisan jejere kini awon kan ti ti e fe ma ba wa so ninu oṣu yi fun awon ara ile lati mo
1: e se olotu a fe ki awon ara ile ki won wa si ile ise ifeto somo bibi ni Liberty Road lati se ayewo yan won ati ayewo na ona ile omo gege ba se mo ko ni je ojo ayajo jejere oyan so a wa fe ki je kini yen wa di jejere ko to di pe won wa we e ti eyan ba tete sakiyesi pe n to le fa jejere wa loyan to ba tete gbe igbese o ma wa oke ko de ni jejere o ni ayewo yen fi se pataki fun gbogbo awo obirin even awon odo na o ye kan wa se won wa sayewo ayewo oyan won tori pe oyan yen ti kokoro yen ba ti wa nbe to ba ti di jejere won a ge ni gige lo ma ku bo ko to wa di jejere yen anfani si wa fun gbogbo wa lati wa se ayewo oyan wa kide tun se toyan nikan la ma se atun se toju ara na
0: e se nko e se ki wa lo sodo nurse adesope mo fe ke ba wa soro nipa osu yi kini pataki osu itaniji nipa aisan jejere
2: e la fikun pataki nkan ti osu yi wa fun ni wi pe ki gbogbo obirin to ba ti gba balaga ko mo nipa bo se le se ayewo oyan e fura e nile a le ṣayẹwo a le mọ ìgbà tí nkan tí kò tọ tó bá wà nínú àgọ ara ọyàn yẹn a dẹ mọ àsìkò tó yẹ kó òun gbéra láti lọ sọdọ àwọn oníṣẹ ìlera fún àyẹwò ní ẹkúnrẹrẹ.
0: Ó dà ẹ ṣeun gan ṣùgbọ́n mo mọ̀ wípé ọdọọdún òun náà ni ẹ máa ń fi àsìkò sílẹ̀ láti bá wa sọ̀rọ̀ nípa àìsàn jẹjẹrẹ ọyàn eléyìí tí mo sì mọ̀ wípé ọdọọdún náà láti máa béèrè títorí ó lè jẹ́ pé ọdún tó kọjá ẹlòmíì ò gbọ́ títí tá a fi ń sọ̀rọ̀ títí dàsìkò yìí ẹlòmíì lè má mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹlòmíì lè má mọ ìgbésẹ̀ tóun ó gbé bóun wá léyìn ó ṣe mọ̀ àbí irú ìgbésẹ̀ wo ni irú àyẹ̀wò wo ló yẹ kí obìnrin ó máa ṣe láti lè fi mọ̀ bóyá òun ní jẹjẹrẹ àbí ṣé ní kété tó bá ṣàyẹ̀wò náà ni mo sì mọ̀ pé jẹjẹrẹ ọyàn lélẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ ní ìtẹ̀lé eléyìí tó gbọ́dọ̀ wáyé.
1: Ẹ ṣe olóòtú ní ipa nípa yíyí ọyàn wò lọ́ọ̀pù ló ti máa ń bẹ̀rẹ̀ tó bá dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kókó abnormal kókó our grow tó fi máa di túmọ̀ tó bá ti wá di túmọ̀ yẹn ó ti di jẹjẹrẹ nìyẹn bọ̀ tá a bá ti ń ṣàkíyèsí pé nígbà tá à ń ṣàyẹ̀wò ọyàn wa a rí kókó tí ì ṣe kókó tọyàn ṣe mọ̀ pé kókó ọyàn wà tọ̀ lọ́tọ̀ normal lobe ọyàn wà but abnormal kókó yẹn tá a bá ti rí níbi ọyàn wa tí a bá mọ nǹkan tá a ṣe ó yẹ ká wá sọ́dọ̀ àwọn elétò ìlera pé nǹkan báyìí ni mo rí o torí oríṣiríṣi àyẹ̀wò ló wà àyẹ̀wò tí èèyàn lè ṣe fún èèyàn wà àyẹ̀wò tí àwọn elétò ìlera lè ṣe fún èèyàn wà àyẹ̀wò pé ká ṣe mammogram fáwọn tó bá ti above 50 òun náà wà tó ti yé wa ń sìn àyẹ̀wò yẹn gbogbo ẹ̀ ló ṣe pàtàkì fún wa láti fi lè tètè mọ̀ pé kókó tí ò nọ́mà ó wà níbi ọyàn torí kó tó fi àwọn àpẹẹrẹ lélẹ̀ ó lè pẹ́ díẹ̀ bí kọ́yàn máa jè sínú nípù ko ma wonu koko yen ti gba aye niyan se mo pe ta lo ye ki nipu wa ti nipu ba tin wonu koko yen ti gba aye niyan se ti ye ma be ti ti aro yen ba nda bi pe bi osan bi epo osan gbogbo awon kan te yan fi le mo pe abnormal koro ti wa loyan niyan to de ye ke yan tete wa lati wa se itoju re ko to di jejere
0: e seun go no sade so pe bawo ni eyan o se mo wi pe koro eleyi o yato si koro oyan gangan gege bi matron ti so wi pe ikan wa to je abnormal eleyi ti o ye ko wa ninu oyan bo le yan wa se mo pe iyato eleyi o se ti eleyi to ye ko wa ninu oyan gangan eleyi gangan lo ni soro ninu ara mi o bawo le yan se mo
2: ti obirin ba nse ayewo oyan yen ni ekan losu ba ma n gba won ni oju pe nigba te ba pari
0: nkan osu ni o
2: lo ye ke se oyan yi fura yin igba to ba wa te obirin ba wa nte ba se ni pe ko ma yewo yen ton te koro to ba si se rigidi soju kan na to de pe bia o wa fowo te oyan yen o ri pe kini o to bi gan koro bia ko to bi to ba ye gan to kere sugbo to lanfani lati ma yo boro bia ke bia bo se mu bai lo yibo bo se mu bai lo yibo koro ile yen na o lewu eyi to se rigi to kan duro soju kan na o lewu te ko to wa fowo kan be wa kan ri pe are ko dan orisukusuku o lewu eyi te ke bia bo se mu bai o yibo ohun na lewu eyi ta won yo wa kin fokan si ni pe elomi awa ni mo ni owo ni abiya ni opolopo gbadale ile o wo ti obirin bari ni abiya o pe fun ko se iwadi e pela won eleto ilera ko won se ipinya laarin o wo lasan ati o wo to nso ipile se jejere oyan so awon kan yen la ma fi mo pe koro ti mo ri yi o ko nse koro ti o ba ilera ara mo iwadi abiya loyan ti bere ohun le ma ri pe teyan elu ma bi mo bayi to wa bere si ni na so mo to mu yen ba kun a ri pe abiya yen o n dun ohun a ni omu yen ti kun ni ibe gogogo le loyinbo n pe ni tail of the breast iru oyan
0: o si da e seun go eyan ara le sese ri wipe gbogbo igba naa ni a tun ko nkan tuntun elomi kan le wo pe ewo lo so mi labi e mo pe abiya le wo ti ma n soyan ju pe eyan mo ga pakakiri bi eni to wo to se garu aha e mo pe o se pataki bayi sugbe je ka sare de ojidi oja na nigba ta ba pada de eto ilubirin o n tesiwaju ma fun yin lanfani nile lati pe wole dada lori eto loni tori mo mo wipe opolopo wa la le ni ibere kan tabi meji itaniji la se nse gbogbo wa na la leto lati soro ambo ati lo eku kale
3: Flash FM 105.5. Every new day is an adventure where each moment is a chance to be active, grow and learn.
4: Look mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
6: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà,
7: oṣù rí rẹ̀ gbá.
6: Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀ káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹsẹ̀ friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹlú fm 96.7 ó máa lágbára dòdì ní ògbàyògbà owó lẹ́tùn-ún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilẹ́gẹ̀lú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ojo ti gaming board ló fòǹtẹ̀ lu Cashier. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmì lọ ní àtúntò. Ṣó ti Cashier? Mo ti Cashier.
8: Good day.

0: stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Growing moments are filled with chances to be active and learn.
7: Did you see, Mom? I made such a big jump.
8: Great job, my boy. You get better with each game.
6: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: I feel so strong!
6: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
9: Let's

0: When it comes to 99.9% hygiene, you can be sure with TuSure. Manufactured by Summit Household Solutions Limited, the TuSure range is available nationwide.
1: Be sure with TuSure.
2: Splash FM 105.5.
3: Ekaabo pada yin ara le te ba wojo ago yin eri bi pe ojo tin re bi ana ṣugbọn o se pataki ohun ti a njiroro le lori loni lati fi ri bi pe ate yin ara le atayin ji daada bo te ti da je pe ma fi phone number awon alejo wa sile lati ri bi pe e tun ba won soro si siwaju se no sa de so pe a n bere mu n bere bere kan ko to di pa lo soju odi oja le kan pe kini awon ara nkan eleyi ta le ma se lati ma fi se iranlowo fun ra wa lojuna ati dena aisan jejere oyan boya nipa onje ni o boya nipa igbe aye wa ni o boya nipa an fomo loyan ni atawon kan mi eleyi to romo ta wa gangan ta fi le ma se iranlowo fun ra wa
4: e se olotu lakoko na gbogbo obirin atokunrin to n gbo eto yi bayi so fe lomi nkan te ko lori eto loni nipa yeyan oyan wo e keje ni pe onje to da ohun lori awo gege bi obirin dena fun oti amupara ati siga
3: awon okunrin ma
4: atokunrin na atokunrin na o ma mo okunrin na o ko kan wopo bi to obirin ni o sugbo ati ran awon okunrin to n come down pelu breast cancer o so sa fun siga ati oti amupara gege bi obirin ma ba won dasa mi le fun lomu josu mefa lo ayo josu mefa emi ni fun mo o kere ju ilana to fi lele ni pe o te wa kere ju odun meji fomo loyan awon kan yen ma n de na jejere omu koni je ki o sumo wa iwo to wa je iya ajo iya lasalatu gbogbo awon to je olori organizations kakiri erika ri pe a n se apejopo ara wa ka wa pe awon eleto ilera a ma se ran ibi ise wa o te ba kura yin jo e pe PPFN e wa ba wa sayo fa awon obirin wa ati titi oyan ni o ati ena na le omo ni o ati family planning ni o ati kura wa jo o e wa ba wa se a fe guro nkan bayi laarin wa iyen na o se pataki o se koko gbogbo dividend cooperative wa e mo ko gbo e lole e je ka se ayewo ara kari wi pe a wa ni alaafia
3: e se nkan sugbon ba se wa nse ayajo yi abi aya osu ni ka pe ba se nse yi kini awon nkan gege bi ajo ti kile ro wi pe awon ara ilu le janfani e wi pe o da o ilowo si ti wa na lele iru awa na bayi ni splash ilowo si ti wa na lele lati je kawon eyan mo nipa aisan jejere bi won se dena re ati ifowosowopo lati ri pe o kuro lawujo wa
5: e se olotun ni ile ise ifeto somo bibi ni Liberty Road ni ojo Monday ojo Tuesday atojo Wednesday ati gbe ayewo kale fun atobirin atokunrin ayewo ena na le omo ayewo oyan ati ifeto somo bibi orisirisi complaint e ba ni e mo abo ni ile ise wa lojo Tuesday and Wednesday ojo meji yen pere ni
3: se agbekale fun ayajo
5: ayajo ti breast cancer be ni lati fi create more awareness fun awon eyan wa a ma reti yin o
3: o da e seun gan mo mo wi pe eleyi na eyin na gbiyanju tin lati fi ri daju wi pe awujo wa o bo lowo aisan jejere ni fun eyin ara le ile te ba fe pe wa lati ba wa soro ele pe wa sori 0706949300 kawon alejo wa to kuro 0701447570 ti won ba de nlo tori opolopo le ma fe soro lori radio pe ohun ni soro bayi tabi nkan bayi ni ma ni ki won fi number won sile fun opolopo wa ta ba ni ibere kan tabi meji eleyi ta tun fe bi won nipa aisan jejere oyan tori wipe o se pataki ta ba n gbo iye awon emi eleyi to n lo si aisan yi o lagbara pupo o lagbara pupo idile to fi je pe iwo ti iwo ba ti gbo so fe ni keji keni keji so fe ni keta keni keta so fe ni kerin
5: gbogbo
3: be ni ko ma lo ba
5: a ri
3: pe be ni iye sugbon gba ta ba n soro nipa ti ayewo oni machine yi ojo oriwo gangan ni eyan le se mammogram scan ni nkan se gbogbo ojo ori le eyan ti le se ni abo nibi teyun ti bere
5: ayẹwo ti mammogram lati omo ogoji odun soke lo le se but toyan ko sen ti o le se toyan
3: bi ewo wa la ti o ti
5: scan toyan
3: mammogram
5: yato mammogram yen age 40 and above lo le se mammogram but ayẹwo toyan at age of 30 25 eyan le lo se
3: sugbon ari awon omode mi na ti won ni aisan jejere yi
5: to abnormal lump ton ri nbe awon na le ya scan o but won le se mammogram
3: sugbon ta ba soro nipa ti ayewo ara wa nurse Adesope kini awon iru idanileko wo bo ni bo la gbowo si bo la sese bo la te asi ba n ba la
4: ẹfẹ̀mù
3: ṣàlàyé ẹ̀ fún wa náà
4: ni wọ́n ṣe fọ́nkàn fọ́nkàn ẹ̀yìn tẹ́ lọ́pàá láti máa rí wa lórí facebook fọ́nkàn ẹ̀yìn tẹ́ wà lórí facebook mọ́ gbé bí ẹ̀ bá o sórí báyìí mọ́ gbé bí ẹ̀ bá o wà á fọwọ́ ẹ̀ kan sẹ́yìn orí ẹ̀
3: wà á
4: wo nínú dígí wà á máa wá tẹ̀ ní àtẹ̀yípo pẹ̀lú bíṣu ọwọ́ pad of the finger a máa wá fi tẹ̀ wà á bẹ̀rẹ̀ sí tẹ̀ láti abíyá ẹ̀ mọ̀ pé àtẹ̀yípo tẹ fi máa tẹ round tẹ fi máa dé orí ọmú tẹ bá ti wá dé orí nípù yẹn ẹ wá tẹ nípù yẹn
3: síta
4: mi ò fọmọ lọ́yàn lọ́wọ́ tó o bá ti tẹ tó mi ń jáde ṣúrúrú sábọ́ síta máa bọ̀ níbàtí mo wá tẹ ṣúrúrú ẹ̀jẹ̀ ló ń jáde ń bẹ́ ẹ kò yé mi o sábọ́ síta máa lọ sí hospital wá sí ppfm jẹ́ ká bẹ̀ wò ká ṣe yàtọ̀ láàrin nǹkan tó dáa àti nǹkan tí ò dáa tó bá ti yọ ọmú 1 wò kò yọ ọmú 2 náà wò.
3: ṣé wọ́n lè báyàn ṣe eléyìí náà
4: bẹ́ẹ̀ni
3: wọ́n lè báyàn ṣe irú àyẹ̀wò eléyìí
4: náà lè báyàn ṣe
3: tó máa ń ṣe fún àwọn ọkùnrin bóyá tí wọ́n ń gbọ́ wa ń lé tó yẹ pé wọ́n rò pé jẹ́ ṣe fúyàwó mi
4: ọkùnrin náà lè ṣe fúyàwó wọn bí mo ṣe sọ yẹn ni ká ní pé ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin o fẹ́ ṣe fúyàwó ẹ ni kí àwọ̀ ẹ kàn fẹ̀yìn sùn lórí ibùsùn kó gbọ́wọ́ ẹ méjèèjì kó fi sẹ́yìn orí ẹ̀ báyìí wà á dẹ̀ máa ba yẹ ọyàn yẹn wò ẹ bá dẹ̀ dé bómi náà.
3: ẹ ṣeun gan gẹ́gẹ́ bí mo ṣe sọ kó má dàbẹ̀ ni pé mi ò mú ìlérí mi ṣe fún àwọn tán lè fẹ́ pè yín síwájú sí fún ìbéèrè kan tàbí ìmíì metro ẹ bá mi fi nọ́mbà yín sílẹ̀ àti nurse Adesope fún àwọn ará ilé.
5: ẹ ṣe olóòtú metro mi nọ́mbà mi nọ́mbà mi ni 08129129677 ẹ ṣe mà.
4: 091-6998-5271
3: lára nǹkan tí ó tún ṣe pàtàkì ká béèrè kó tó di pa àmọ́ lọ ni àwọn bíi ṣé àṣìgbọ́ àbí kí ni ọ̀pọ̀lọpọ̀ sọ wípé bra ó máa ń fa cancer ẹlòmíà sọ pé lílo deodorant lọ́fíńdà àti nǹkan míì wípé ó ń fa cancer oríṣiríṣi nǹkan kí ni àwọn àṣìgbọ́ eléètẹ̀rù wípé ó ṣe é ṣe kó rọ̀ mọ́ àìsàn yìí.
4: ẹ hàn pé ọ̀gá mi sọ ọkọ lẹ́ẹ̀kan wọ́n lára àṣìgbọ́ ni pé wọ́n á ní ọmọgùfẹ̀ sí ni òun nìkan yẹn ṣe ṣẹlẹ̀ sẹ́ a sì tún wá ń gbọ́ àṣìgbọ́ mi gan sí wọ́n á ní tó o bá ti lo family planning òun ló fà á àṣìgbọ́ ọ̀rọ̀ ni family planning kò kí ń fa breast cancer it is a total misconception. then lómi àwa ni pé àṣìgbọ́ mi tún ni pé ọyàn yẹn kò ń ṣe pé bí àwọn kan ṣe kòkòrò kan ló ṣe sí tó bá ti gbé kinní kan tó mú kinní kan tó mú kinní kan kó dà papọ̀ mọ́ra wọn kó gbé sínú ẹ̀ òun ló máa jẹ́ kó ṣiṣẹ́ ló máa jẹ́ kí kòkòrò yẹn lọ ìyẹn náà àṣìgbọ́ ọ̀rọ̀ ni. kádẹ̀ máa tún lè rò pé ọjọ́ orí kan náà so breast cancer mọ́ rárá o kò ṣe pé ọjọ́ orí kan náà so mọ́ o ọmọ tó bá ti bàlágà tọ́mú ti wà láyè báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn bó ṣe máa yẹ ọmú wò àti rán ọmọ ọdún mẹ́wàá mọ́kànlá tó ń come down pẹ̀lú breast lump tí ó bá dẹ̀ ṣọ́ra irú nǹkan báyẹn ó lè di jẹjẹrẹ.
3: ẹ ṣeun gan pé a pè yín ẹ jẹ́ wa lórí ètò ìlúbìnrin lónìí ẹ bá mi dágbére fún àwọn aráalé.
5: ẹ̀yin aráalé ẹ ṣé o a máa retí yín o níléeṣẹ́ ìfètò sọmọ bíbí ní Liberty ní ọjọ́ Tuesday àtọjọ́ Wednesday ẹ ṣé o.
4: ẹ ṣe ẹ̀yàn ara lé o àjíǹde ara wa máa jẹ o.
3: àmì tọ ẹ̀yàn ara lé o tún dijọ́ mẹ́jọ eléyìí tá a tún máa pàdé lórí ètò ìlúbìnrin ṣùgbọ́n tọ́ṣù yìí tí ó fi kolẹ̀ àmọ̀ tara wa jí nípa àìsàn jẹjẹrẹ ni àìsàn burúkú ò ní ṣe wa ọláṣẹ elédùmarè àwọn tí wọ́n sì tún wà tí wọ́n ti wà nínú àìsàn yìí àṣeládùúrà wípé kẹlẹ́dùmarè kò bá wà yọ wọ́n nù ẹ̀ kó bá wà fi ìtura kò fi jẹ́ tiwọn tẹ́miládé àlòkù lórúkọ mi lórúkọ olóòótọ́ ètò yìí olúwa ṣeun ọmọ akínọlá ó tún dìjọ mẹ́jọ tá a tún máa pàdé ó dàbọ̀.

ọ̀tá ń jẹ́ òpè ní ọgbọ́n a tún ti dá lọ́sẹ̀ẹ̀sẹ̀ ní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá ní bíkíbí káàkiri àgbà ńlá ayé lórílẹ̀‐èdè wa nàìjíríà. nípínlẹ̀ ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbẹ́gbẹ́ máa kẹ́ sọ nípa àti pọ́n gbóra pápá tó gàṣàlẹ̀ ó yá join together. àbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá a tún láǹfààní láti máa túsù rẹ̀ désàlẹ̀ kòkò ìyẹn làwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ wò ó bọ́ bá ṣe ń balẹ̀ báyìí ní yàjóyàjó la mọ̀ gbà sí i la èmi nìkan kọ́ mo wà nílé agbára o. DJ Spider ó gani mi fìdá wa tí ó mọ jẹ́ gẹ́lá fọ́tún ọgbà dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé túndé ọmọ ọláwòrán lóòtú ètò ìyàlẹ̀ ṣọ́gọ́sì nìyẹn ọlọ́ọ̀lẹ́ hamzat lórúkọ tèmi di top striker elétò gallant gan ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kẹ́ sí ìyẹn lọ́sẹ̀ tèmi ó yá gbẹ́ pàpà láti bẹ̀. ikọ̀jẹ̀wẹ́wẹ́ tá a bá sọ nípa ikọ̀jẹ̀wẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà wáfù kí ló ń ṣẹlẹ̀ ní wáfù. wáfù sọ̀nbí eléyìí tí a máa láǹfààní láti máa gbìnàyà ìyẹn lópin ọ̀sẹ̀ yìí òun náà ni a ti kéde o. àwọn agbábọ́ọ̀lù ti ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbà òun náà lolùkọ́ni ti kéde báyìí wípé àwọn agbábọ́ọ̀lù eléyìí àwọn gẹ́gẹ́ ni wọ́n ń bá òun lọ sínú ìdíje wáfù sọ̀nbí eléyìí tí a máa bẹ̀rẹ̀ orílẹ̀-èdè bọ̀kínà fásò ó gẹ́gẹ́ ni a máa gbàlejò lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo ètò òun náà ló ti tò báyìí láì jẹ́ pé kí ìdíje gẹ́gẹ́ ni wọ́n fi máa mọta ní ọ̀mọ̀ kópa nínú ìdíje AFCON Under-17 ẹ ti mọ̀ pé orílẹ̀-èdè méje ní bẹ́ẹ̀ ń wáfù sọ̀nbí ẹ tó pé wa láti mọ àwọn orílẹ̀-èdè ọ̀hún báàbá sì mọ́ orílẹ̀-èdè nàìjíríà ení orílẹ̀-èdè Benin Republic odi méjì orílẹ̀-èdè Togo odi mẹ́ta orílẹ̀-èdè Ghana odi mẹ́rin Ivory Coast odi márùn-ún orílẹ̀-èdè Niger odi mẹ́fà Burkina Faso odi méje àwọn méjèèje yẹn ni wọ́n ń bẹ ní wáfù sọ̀nbí ìyẹn West African Union Football sọ̀nbí zone A náà wà zone A làwọn Senegal nkankan Sierra Leone nkankan ni wà ní tiẹ̀ àwọn zone A nìyẹn ìkan jáde ní zone B ìkan jáde ní zone A lápapọ̀ gbogbo àwọn tí wọ́n padà jáde ní ìsọ̀rí because wọ́n pín ilẹ̀ adúláwọ̀ wọ́n pín wọn sí ìsọ̀rí mẹ́rin yẹn méjì ọjáde West Africa North Africa East Africa àti South Africa ìsọ̀rí mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni ṣẹ̀wárí nísọ̀rí kọ̀ọ̀kan ní region kọ̀ọ̀kan méjì máa jáde wọ́n lọ gba ìdíje AFCON àwọn tí wọ́n bá wá láǹfààní àti yan yọ.

0: ayé ìyẹn ni orílẹ̀-èdè ti Côte d'Ivoire ikọ̀ yìí wọ́n máa tẹkọ̀ létí wọ́n mà tiẹ̀ ti gbéra wọ́n ti gbéra látàná o àwọn ti lọ wọ́n ti lọ látàná o ikọ̀ ẹlẹ́ni mọ́kànlélógún wọ́n ti lọ látàná wọ́n ti balẹ̀ sórílẹ̀-èdè Morocco torí pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹjọ ìyẹn ọjọ́ kẹjọ láti ọ̀la lọ ọ̀la ni díje yọ bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Morocco yóò sì parí ní àbí yọ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàdínlógún ìyẹn October 17 yọ parí ní November 8 October 17 ni díje yìí ni ọmọ bẹ̀rẹ̀ yọ parí ní November 8 gẹ́gẹ́ bí ẹ ṣe pè àmọ́ àwọn agbábọ́ọ̀lù tó wà ńbẹ̀ tí wọ́n lọ àwọn rèé Asole Jenny Jane Ijirigo Asole Ko Nasarawa Amazon ni Mercy Felix Obosa FA Oyinyechi Opara Delta Queens Lowe Eyin Elizabeth Adesuyi Latinu ko Pesetta Queens ti Pesetta Queens ni le Ibadan bi bayi ti ma Pesetta ti le Ibadan bi bayi o wa lara won Elizabeth Adesuyi Bakana Esther Steven Unification Ladies ni o Chidera Opara Megua Delta Queens Azizat Odunta Robo Queens Ọpẹ́yẹmí Sunday Nasarawa Amazon Roddy Art Yusuf Robo Queens Kansara Akanji Dreamstar Ladies Lọ́wọ́rin Awawu Bashiru Ikọ̀ Confluence Queens ni o Mary Dustin Imo Strikers Moinat Rotimi Nakamura Academy Fefo Nkocha Robo Queens Shaki Rats Tobi Loba Raymond Stars Ladies Lọ́wọ́ Waju Tosin Rafiu Robo Queens Amoni Chidi Baeza Queens Olue Bube Omeji Aku Atlant Queens Queen Joseph Fosla Academy Precious Oscar Edo Queens Oluwakemi Adegbuyi Robo Queens àwọn agbábọ́ọ̀lù mọ́kànlélógún eléyìí tí wọ́n tẹ̀lé ikọ̀ olùkọ́ni wọn tá a bá sọ nípa olùkọ́ni Akeem Busari ló kó wọn sòdí lọ sínú ìdíje ìfẹ́ẹ̀yẹ àgbáyé bí nǹkan ṣe rí nìyẹn lápá ibẹ̀ yẹn o àwọn ọkùnrin ọmọ gbá wáfù under 17 ọkùnrin wáfù zone b làwọn ọmọ gbá ń tiwọn ṣùgbọ́n àwọn obìnrin àwọn ni wọ́n lọ sí ìdíje ti fi ẹ̀yẹ àgbáyé orílẹ̀-èdè Morocco ni ó sì gbàlejò bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn ó yá pápá láti bẹ̀yẹn àsùdègó tó bá ti ń di lọ́sàn-án yìí ikọ̀ 3S di Olúyọ̀lé Warriors Olúyọ̀lé Warriors wọ́n mọ gbàlejò ikọ̀ ti Kano Pillars lábẹ́ àkóso olùkọ́ni ogunmọ́dẹ́dẹ́ wọ́n mọ gbàlejò wọn o tó bá ti ń di aago mẹ́rin lọ́sẹ̀ pápáṣeré lẹ́kan sàlámì ìfigagbága yóò ti wáyé ìkálára àjẹ́lẹ̀ ìfigagbága ti ikọ̀ 3S tí wọ́n ní gbogbo àkókò tí wọ́n ń kópa nínú ìdíje ti continental òní ìfigagbága tán fẹ́ gbà yìí ẹ máa rí pé àmì méje péré ni ikọ̀ 3S ní nínú ìfigagbága mẹ́fà wọ́n nílò láti borí ìfigagbága yìí kí wọ́n lè kúò ìyẹn ní ipò tí wọ́n wà torí ipò tí wọ́n wà ẹ̀kọ́ tí àwọn olólùfẹ́ wọn lọ́rùn olùkọ́ni Salisu Yusuf náà sì wá ń jẹ́ kó di mọ̀ pé lẹ́ni yìí gbogbo ohun tó bá gbà náà làwọn ò fún o àwọn gbọ́dọ̀ gba àmì mẹ́tẹ̀ẹ̀ta láti ẹ̀tí kọ́kọ́ kú o ní relegation so eléyìí tí wọ́n wà yìí náà ó yá pápá láti aago mẹ́rin lọ́sàn-án èní ni mo sì máa jẹ́ nìyẹn ẹjẹ́ á lójú ọjà ká padà dé ṣùgbọ́n cash share we go again tó bá ti ń di ìṣẹ́jú bíi mélòó kan sásìkò yìí ààyè kò tó cash share ẹ má gbàgbé o owó tó ti wà ńlẹ̀ o abẹ́ lórí 50k bọ́ sórí 100k bọ́ sórí 150,000 a pàjù ẹ̀ dé sórí 200,000 naira lọ́sàn-án yìí ébàrìbà mọ́ gọ̀ọ́ra rẹ̀ mọ́ rìlẹ́ǹtì o *347 *1004 *1#. ọkàn wọn náà lọ́sàn-án yìí nìyẹn o *347 *1004 *1#. *347 *1004 *1#. *347 *1004 *1#. bo se ma je niyan e ja sare loju oja ka pada de e ku kale
1: Flash FM 105.5.

0: kaabo pada latoju oja ikani splash 105 prova fefe to wa ni le fun bala felele ni le ibadan oya talo talo tanjo pe ni ogbodo foiza bo ba igba yin se ndara po mo wa e kuku le wo 1100 ni bi kini ka kiri agba nla yesa lo kan ni bani dore facebook ikani ti splash 105 prova fefe e lo sori jekamo fan family e ba wa nbe e lo si at top striker 100 lori tiktok niyan o fan omo le roko so la le wo upila e mo pe mo ni laaro opolopo nkan lo ye ka si laaro sugba kokoko wa npapa mara ti mo ni to ba di losan a lanfani e mo pe losan bayi a ma nlanfani ati tan mo le so opolopo nkan ehe be na la tun se se losan yi a lanfani ati tan mo le si opolopo awon nkan kokan le si ofara si papa julo ninu bolu alafesegba oro cristiano ronaldo e ma pe o sese fi si gbogbo n to se lati bi ojo melo keko so nkankan o de ni o ma so n to sele fun wa o ti wa so lana sugba ati lanfani ati tan imole si awon nkan to wa me then opinion lolokan ojo kan iyen wa nle be yen ifi gbagbaga nigeria lana mo fe wo kini awon amuye abi akude to wa nbe and then enja ri awon agbabolu bi melo kan to ti to lati je pe ki won ti an ti ripe to nu awon agbabolu ti an lo lana ti o le ti le ma wa bayi fun iko super eagles gbogbo eleyi ni mo fe ka tan imole si losan yi ka de yanana re lolokan ojo kan bi nkan si ri niyan sugbe je ki mo ki olojo bi eni ta ba nso ni ba iyawo solution gbogbo united kingdom niyan o amazon nipa mrs caroline obasa mrs caroline obasa eni gangan lojo bi won o happy 58th birthday mrs caroline obasa bon gbogbo united kingdom o long life and prosperity igbadun odun kan nu owo ola ati alaafia eleyi to po gan gidigan o ke gbo ke to ke dagba ke dogbo ke fowo pa u ke fi erigi jobi legba olowo ologun gbogbo eleyi to ku te lo ninu igbesi aye yin e ni lo ninu onira o mo ki yin o Mr. Obasa, aka Solution, gbogbo United Kingdom niyan o. Eku o, inawo ti madam le ni o. E de ba nki madam dada, iya lalubarika ni. Mrs. Caroline Obasa, happy 58th birthday. Bo se ma je niyan lagba be yen. O ya lati be. Aku dede wo yo gbeni sikiru ayin de oju e tere lati odum. Awon sikiru lati ile akiti kori. Ni ode omu abi mo se kide le won ode
1: ni e se ngo ni oju oni tin
0: tori n to je ki ma se be lopolopo gba ni pe n to je ki ma so be ni lopolopo igba ni wi pe awon eyan mo wi pe leyin igba ti olugbe Gbenga Adeboye ti yan ti lo
1: okay
0: mo pe star mi tun ti wa nbe
1: ah abari eyan to so pe ohun o mo pe star mi ti wa nbe nigba ti eni yen to kan
0: leyin ti e mo asiri eni ba igun mo do igun mo
1: to oto niyan ko papo mora awon eyan jankan jankan
0: awon bo sa fefe
1: ki se de no yi se gbigbon sa fefe
0: awon sa fefe le mi so
1: leyin so nipa e awon agbon sa fefe na ti wa jade nbe ti won o e mo pe boya tori pe emi mi ti gbogbo ti n ba ti n seto iru e na ni to n sele
0: eyi
1: n soro pe ehe so n lo je
0: ki
1: awon le mo daruko
0: lu mo pe ọmọ di omo ni won
1: so emi naa ti mo n dako di ohun kii se pe boye mi lakoko sugbon e mo pe onikaluku lo ni to mo n fe fi se yanran iru e ni ti temi yen
0: bi o se jẹ abule yin yen o ma n
1: iru sori inu yin mo fẹ so ilu aise ese
0: eyi gan naa ma ko si yan lẹnu ọtọ ni ti mo fẹ
1: so ọtọ ni tẹ so le mi se
0: èyí lẹ kó
1: sí mi lẹnu
0: ẹ abúlé yín ẹ ẹ ẹ ẹ
1: ẹ ǹjẹ́ ìyẹn a lè pe ìbàdàn labúlé bí kó lòun ṣe mistake òun fẹ́ ṣe mistake sọ kan kí n sọ pé
0: àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ bàdàn tí ò lè jẹ́ kéèyàn ṣe mistake pé labúlé bọ̀ irú ọ̀dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ àwọn ọ̀dọ̀
1: wa odidi ìlú lọ́dọ̀ wa
0: tọkùn
1: asọ́kàn dà àsọtọ ọdẹ èèyàn máa ń sọrọ sẹkù ni ọbẹ imi nǹkan àgbà
0: sàgbà olè
1: àìgbogbo ẹ ni ó bá ti jágbà lára àwọn àgbàlẹyìn náà wà oro bank you see bank won ni won ni bank ati nso lati bi ijo me lo kan ki se dadan ka mo yan na na re lo ko ki de se pe won ni bank e
0: ka ka gbo
1: won ni se pe won ni bank ri
0: eh ah won da igbagidi pada
1: igbagidi na la nlo lo di omu bayi
2: igba te ti ni bank ri dan ni mo
1: dadan ka fowo le fowo pamo ni
2: to ati ni bank ti
1: o so ko kan pe bank fold up ki la be fi yen se
0: okay
1: ki bank lo fold up lo ji
0: se yo kan na lo wa tele ngba yen na ni
1: atoku eh ibi te n boro lo ganga eh ja so lo di lo
0: wala awon leyin power bank te nini si ko si bank kankan
1: bank wa
0: ko je tara ye se ku gan
1: microfinance bank wa wa
0: ada ko si wala so awon kan ma n fe geyan se mistake pe labule pe ilu ti o ni bank e ma pe eyan fe se mistake geyan to wa ma pada sa tun se re leyin le se bready gan ro pa awon le se mi na wa nbe leyin le se bready bakery abi
1: ko mi o ni ti won so won lo ni
0: oga ni ti jari oloko dana ye ki awon ara le
2: akudede wo ya tokun akudede gbo yin ara le
0: eh agba e ka won ara le
3: oruko temi na abdul wasim mamadu yusuf akori awon bakila pamu te ti wa kaka egba laye pe apise lataro albarika to po lo bi se nko ko rile ni najo lo ni jo baje
0: sugba n fe mo bo se fe je bi ki e ma ni gari factory lodo yin ko se bi
1: ki le so
0: se gari factory gari factory
1: eh awon kan okonu
0: ebi ke ma ni ko
1: bi ori tutu bi ori bigbe o le won le
0: ku yen wa
1: awon kan okonu
0: yen wa nbe
1: be
0: le se na ni le se nje na
1: be
0: awon eyan de ma ni o si le se mbe ku si le se bread so wa
3: be le se pure water
0: le se
3: won se won so mi na nbe
0: won so mi won se bread
3: won so mi won se bread
0: won se gari
3: won se gari
0: daddy
3: eh mi le at least a tin ka meta ah won to ka meta won se le won se pu
0: epo pupa
3: epo pupa
0: o kan se pupa nbe
3: epu
0: epu wa nbe
3: epu wa nbe
0: iro ni
3: ah ah
0: lọwọ anu na
3: lọwọ
0: ah ah e ba ri le se mi ri na
1: titi le ku wa
3: atokun yi ikani
0: I think I be le semeri ile se block o si wa
3: block industry yan na o se
0: pa ile se tin lo bi marun ki le tun wa fe
3: ah ilu na ni o si juba na
0: ilu eh yo ki won ti fun lo lu lu eh lo ka go me ile se bi marun
1: eh so ju mu ni kan ni be be ni o si dan na ko gba
0: so yo fe gba
1: to ba kan wa
3: da wa so ro gbanga ta so ro gbanga ti ilu won e ku gbanga ju won lo
0: gan
3: ah ah
0: gan
1: gan capital la fait capital city ni o le
0: le gan le
3: o di o se capital lu ka gbe o fe mu gigo la tori ewe
0: e ya wo ifi gan gbe kan to wa ye lana laarin ko super eagles ati orilede ti russia siwaju oluko ni eriche so nkokon yi pe o nfe lo ifi gagbaga e lati je pe ko wu awon under 23 ti ohun ma to ma koju to ma lo professor lati e prosecute qualifier Los Angeles 2028 nfan mo se n gbo gan ai pe awa ati orilede DR Congo o na ni a pada pade ni itori vigagbaga to ye kini gada Congo gba awon e ti withdraw ara pe Comoros okunrin pe awon ni won withdraw Comoros okunrin ti withdraw lede kukuru nibi toro de do e e wo ifigagbaga na yen nje ari kini amuye kini akude te le so npa ifigagbaga nje ari agbabolu agbabolu wo le le toka si te le toka si pe ah eleyi o impress yin o de ti to lati je pe at least kan ma invite yesi ko super eagles
3: la poro de vero pe la kokon na ma mu Abdullahi Bewene
0: ra pe yen ti ma pe lati gba kokon ni awon eyan ti tip e pe
3: so madam mo ma kon to wa ni left fullback
0: Moses
3: so ba wa me je la poro de vero mo ro pe
0: modern day fullback
3: fullback ni won ta ba so ro pe replacement fa won ta yo to tin di old leg tan lu mo ro pe awon me ti ripe papa julo tan fi nlu awon kan saye ti o ba ti si online na nbe omo ye ti to mo le so pe online na nikan lo si daju Bewene lo lo lo wo bai so ta ba si to online ba wa available ko ti the level online but ati owo online wo gba won sai samuel ni gba ni awo ni won sanma won sanma level Bewene so meji temi si le talk as if no sapo lo temi
0: ọgbẹ́ ni olóko dára.
2: Lákọ̀ọ́kọ́ tèmi Wilfred George Igor
0: to play
2: in midfield
0: center mid to fi run
2: sorry tabanika wo isowogba ball
0: to blondy here yen
2: isowogba ball we lara won kan ti alaki ni midfield wa oni physical ability ya midfielders wa
0: no gedi
2: o strong o le ki se en ti eyan kan kolu ni midfield ti eyan kan yo ball be iyan akoko elekeji ta ba so nipa Abdullahi Umar agbábọ́ọ̀lù ilé tí ó padà ṣe àtúnṣe
0: tán gbé wọlé winger
2: tabanika wo ìṣọwọ́ gbábọ́ọ̀lù ẹ̀
0: pace
2: ó wá dì mọ́ nǹkan táwọn wingers tá à ń lò lọ́wọ́ yìí nínú nǹkan àgbàọjẹ́ super eagles tí wọ́n sọnù òun ní àwọn kankan táwọn lack balance lóore bọ́ kí player balance lóore bọ́ kó di bọ́ọ̀mù débi pé even ìwọ tó bá jẹ́ opponent gan tó bá fẹ́ máàkì ẹ̀ gan wà á lose confidence tí wọ́gùn bá dúró dédé ṣe àgbẹ̀ tí player attacker mi bá di bọ́ọ̀mù even confidence gan ó wà fún ẹ tó fẹ́ máa kí ẹ pé
0: eléyìí
2: ṣùgbọ́n bó ṣe ń dúró lórí bọ́ ó ń ṣìdì bọ́ tí attacker bá ti ń ṣìdì bọ́ irú àwọn attacker yẹn ó ti di pé tíìmù tó irú wọn bá ń play fún wọn máa win fouls tó pọ̀
0: ó ṣòro láti gba bọ́ọ̀lù ọwọ́ ẹ ní àwọ̀ easily
2: bẹ́ẹ̀ni
0: okay. Ọgbẹ́ni Sikiro.
1: Lápọ̀dọ̀ ti tèmi ní gbogbo àwọn agbábọ́ọ̀lù pàápàá jùlọ àwọn agbábọ́ọ̀lù tuntun ilé tí wọ́n introduce lánàá. To me àwọn nǹkan tí ó ṣe kọ super eagle lọ. Mi ò fẹ́ lè sọ wípé mo lè tọ́ka sí kan bá.
0: Okay.
1: Wípé ó yẹ kó wọ inú ọkọ̀ yìí báyìí.
0: Nínú gbogbo
1: àwọn tó ń gbá bọ̀ lánàá. Kí ló yóò fà tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé mo rí nírí wípé ìṣọwọ́ gbábọ̀ wà nílẹ̀ adúláwọ̀ láì jẹ́ wípé a mójútó à ń ṣe dáadáa níbẹ̀ tó a gbọ́dọ̀ máa fi wé bá a ṣe ń plè nílẹ̀ Europe. Ẹni tó bá wo bí ikọ̀ super eagle bí wọ́n ṣe response lánàá pàápàá jùlọ lẹ́yìn àmì ayò mẹ́ta sẹ́yọkan tó ń lọ èèyàn máa wò wípé kí ló dé tí wọn ṣe bẹ́ẹ̀ báyìí ní àwọn qualifiers ilé ìtajà nílẹ̀ adúláwọ̀ so ilé ń ṣàfihàn wípé kì í ṣe ìṣọwọ́gbá bọ́ọ̀lù wa nílẹ̀ Europe nìkan la nílò a need láti padà sílẹ̀ adúláwọ̀ nbí because láì yan yọ́n bíbí yìí òun ni òjá máa ṣe dáadáa bẹ̀ yẹn tabawo ibibi náà láṣà ti gba qualifier tabawo bá ṣe play against Madagascar against bá ṣe play pẹ̀lú
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù yìí yọ gbábọ́ Madagascar.
1: Mo mọ ṣùgbọ́n mo ń sọ nípa response
0: tabawo bó ṣe ẹlẹ́nìkan kan tó ti
1: gbòòrò to me pé ohun tí mo ń try láti fàyọ́ bẹ̀ ni pé a gbọ́dọ̀ máa ṣe dáadáa ní gbogbo ìgbà tá a bá ń gbábọ̀ nílẹ̀ adúláwọ̀ bíbí yìí kó tó di pé a máa fi ti bá a bá ṣe ṣe nílẹ̀ Europe a máa fi judge a máa ta bá ń wo àkọsílẹ̀ wa a máa ń ṣe dáadáa tá a bá wo àwọn other country tí ò ń ṣẹlẹ̀ adúláwọ̀ bíi ṣùgbọ́n ìṣọwọ́ gbábọ̀ wa nílẹ̀ adúláwọ̀ pẹ̀lú ẹni orúkọ tó jẹ́ ilẹ̀ adúláwọ̀ mo gbọ́ yé èmi ń sọ wípé èmi ò rí ẹnì kankan tó wọ inú super eagle nínú àwọn tó play lánàá yẹn
0: tó lè wọ super eagle
1: tó lè gbá nǹkan tá à ń fèsì nílẹ̀ adúláwọ̀ bíi
0: kí lẹ rí tẹ̀sí sọ bẹ́ẹ̀
1: òun náà ni wọ́n sọ fún yẹn
0: pé wọ́n ti kọjú àárín wọ́n ti gbá àwọn agbábọ́ọ̀lù yẹn ti bá agbábọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀
1: sẹ́ẹ̀tì wọn yẹn ò tí ì wà á rí ṣùgbọ́n àìmọye agbábọ́ọ̀lù láti parí kí lẹ wá rí
0: tẹ̀sí ní pé wọn fi lè kojú àwọn tí wọ́n wà nílẹ̀ adúláwọ̀
1: since tó jẹ́ pé àwọn tó ṣíwájú wọn náà tán wọ tí nǹkan ṣe ṣe dáadáa nílẹ̀ Europe rè
0: ìṣesí àwọn tó gbábọ́ọ̀lù against Madagascar Guinea Bissau lẹgbẹ́lé àwọn tó gbábọ́ọ̀lù
1: lánàá ẹjẹ́ ń fún yín lápẹẹrẹ nǹkan kan ẹ wò bá ṣe
0: individual
1: ẹ lọ wo the way ba ṣe play most of the players to play Portugal wọn wà lára àwọn tó play Madagascar
0: so eyín gbọdọ bẹẹ
1: so eyín gbọdọ sọ pé àwọn tó play
0: aláwọn tí wọn gbá bọọ lánàá ni mo ń sọ
1: òun náà lèmi sọ pé láì tí jẹ pé wọn gbá bọọ nílẹ adúláwọ
0: bíi for example nsin irú ìṣesí bóyá ká sọ pé irú ìṣesí right back wa ti jẹ
3: Osayi
0: Samuel against Madagascar. So gba to ti le se bayan definitely bi bewe na na o se se against iwon na
1: ni won ti play ile adulawo
0: na ni mo so pe
1: emi wish ka gba ball koju awon iko ile adulawo kokan ki won de ma maintain the same performance ko n se dandan ta ba to ri pitch to da bi ti le Europe kan to ma perform lara won kan temi fe fayo niyan ko nse dandan ton ba se nri ton ba nri awon to je ko won ni low physique kan to perform I need lati pada si orientation yen
0: kini e te fini pe gbugbo awon ton ba bo lawon
1: be ni la kan be lopodo temi
0: opinion ni opinion ni e je sare pada soju oja ka lo pa akade ta ba ti wa de a wa wo oro Cristiano Ronaldo nto so yen a sare gbe wo laarin seju meji e ku kale.

0: make sense, not be ganga.
1: Oye, bikini bidon wote ba wa ti etin gbo wa ileṣẹ Splash FM la wa ti atin kan si yin Oluwa seun loruko temi ago kan ti koja iseju me dogun won ni teyan ba debi ise o ye ko se ni en ti o debi ise ti o se agba ole nu won peru eni be mo ki yin pe e ka bo esi ku dede wo yi lowo ti mo wa yi oni iroyin kan ti mo mu wa fun gbo wa kajo fi ti gbo e ti gbo nipa ebu fopo Dangote Dangote refineries ti won ni won se idokowo fun awon omo Nigeria mo na le jukan ni ti awon jo ma foro jomi toro oro lori on ti Dangote ti gbe wa si ilu wa ni orilede Nigeria yi ati bi awon eyan wa bi won se le je anfani unti ebu fopo Dangote ti won ti gbe wa si ilu wa lasiko yi odofin Bello Taufik Olawale awon ni won wa pelu mi loni awon ni growth and market expansion officer lati Maristem Securities Limited e ka bo sori eto yi
2: e ka san wa tokun
1: salafia lewa
2: dada ni o salafia labayin
1: ta tin ju paju se bayi alafia lawa
2: adupe foluwa
1: adupe lowo lowo ba fun anfani awon eyan wa ti won mo nti won pe ni idokowo ati ohun ti Dangote ti won se mo fe ke salaye fun wa nti ipin idokowo n to je gangan nigba ta ba tu lede yoruba tori pe ebo lati so lati jo yi awon ton se gbo nipa ebu fopo Dangote yi ati ipin idokowo yi ti won pe ni IPO kini tumo gan ati pe ona wo lo gbo se pataki fun awon eyan wa
2: e seun olotu lakoko e je ka ko dupe lowo gbogbo awon ara ile ti won gbo wa ipin idokowo Dangote refinery le to je isafihan ile ise ifopo robi akoko lorilede alawo dudu ohun ni ma akoko so npa e anfani wo lo ponu ipin idokowo ni pe ko ti siru eri ni ninu eya alawo dudu
1: alakoko ni
2: alakoko leleyi ninu eya alawo dudu ati ri awon ile ise elepo mi ton ni ton se afihan le ile ise won tawon eyan si tin nipin be bo eleyi ile ise fopo robi ni leyi to ye pe eyi la lakoko e ni gbogbo apa yato fun orilede Nigeria nbi ni gbogbo eya alawo dudu eleyi la koko e so akoko bere te bere pe kin lo nje
1: ipin idokowo
2: ni e mo pe ti ile ise kan ba wa to ba tasiko kan wa wo pe o ye ka won se afihan ipin idokowo awon si gbogbo ara ilu ka won na janfa ni nbe gẹ́gẹ́ bí àwọn iléeṣẹ́ lóríṣiríṣi tí àwa ń ṣe àkóso ẹ̀ ta ti mọ̀ ń pa ẹ̀ ìpín ìdókòwò yìí òun ló máa fún kálukú láǹfààní láti ní ipa nínú ìdókòwò iléeṣẹ́ kọ̀ọ̀kan léyìí tó jẹ́ pé Dangote àwọn náà ṣe ìṣàfihàn ẹ̀ lọ́wọ́ léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí léyìí tó jẹ́ pé báyìí ní ọjọ́ kẹtàlá oṣù tá a wà ń bẹ̀ yìí yóò lọ sópin ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án so eléyìí ní àǹfààní fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè aláwọ̀ dúdú lápapọ̀ láti kópa níbẹ̀.
1: N tẹ́ ẹ sọ ni pé tí a bá kówó sínú ìpín ìdókòwò yìí.
2: Bẹ́ẹ̀ni.
1: A jẹ́ pé èmi náà ti wà lára àwọn tó ní ẹbú
2: fọ́pọ̀ ẹ ti kópa níbẹ̀ ẹ̀yin náà ti jẹ́ olùkópa àti oníbàárà nínú iléeṣẹ́ Dangote nìyẹn.
1: N tí mo fẹ́ bèrè ní sọ ọ̀nà tí mi wà bèrè rẹ̀ ni wípé èló lẹ́yọ kan ìpín ìdókòwò yìí mélòó ni èèyàn kan lè rà tó jẹ́ pé ó kéré jù téèyàn kan lè rà.
2: Ṣẹ̀rí iye owó gaga kan nínú àfihàn yìí ó jẹ́ 85.5 náírà léyìí tá à ń pè ní 525 náírà.
1: Téèyàn ò bá rẹyọ kan.
2: Téèyàn ò bá rẹyọ kan. e to wa kereju ti kaluku le ra ninu idokowo yi o ni ipin mewa ta npe ni 10 unit ipin mewa e de tun se te ba se isiro eyo kan si ona mewa o ma je egberun marun igbale la dota naira
1: nte so ni pe ti precious bo se joko e to ba ni egberun marun naira abi
2: ati igbale la dota naira
1: DJ Spada yi
2: yo ni pin mewa
1: o ni pin mewa
2: nbe ninu be ni
1: eyan le ra pin mewa pe
2: e le ra pin mewa sugbon leyin pin mewa te ba ra yen ti olodun ba tun wa ni ki buruji ko tun se ju be lo ko to di pe yo pari e tun le ra mewa mi abi to ba jo gorun le tun ni
1: agbara
2: lati ra e tun le ra 100 abi ke re gberun abi ke ra
1: be yen ma je lowo si yen
2: wa lati be yen ba se nini anfani to tun wa wa nbe ni pe e le ma ra lojojumo be titi ti kini yo si pari ni ojo keta la osu kewa yi
1: o da nti won fe be ni pe bo mo pe asiwaju ni Meristem Stock Brokers
2: ben
1: ni nu awojo awon ti won se e ba ni se dokowo yi
2: ben
1: mo fe ke so fun wa nipa Meristem Stock Brokers Meristem Capital ati won je joint issuing house kilo tumo si gan
2: Sherry Meristem Stock Broker awon ni olubanira olubanita ninu eto ipin idokowo lori gbogbo ile ise lori lede so ti e ba fe ra ipin idokowo ile ise kan e le lo soja ke lo ra e ma ni en to je alakoso ati olusakoso
1: bi alarena
2: alarena e seun alarena ye awon no awon ni awon to fe ta
1: ben
2: aten to fe ra awon ni o wa je alarena laarin awon mejeji gege be ni Meristem se je laarin alarena laarin en to fe ra aten to fe ta
1: aten to fe ta
2: ben ben
1: nte wa je so in terms of one wi pe te wa fe ra ebu fo ninu ebu fo po Dangote yi pelu ipin idokowo yi
2: ben
1: o le ra lati odo yin ke ba ara
2: beeni
1: ti e si ba sakoso re
2: beeni
1: leyin pe ke ba ira so da won ko tun ma se fun awon onibara yin bi awon olodokowo ki den te ti ma se fun
2: ke to ka to lo si bi yen ibere meji le bere e bere npa Meristem Stock Broker ati Meristem Capital mo ti down ti Meristem Stock Broker sugbon ti Meristem Capital e ka to
1: lo si bi bere
2: si bi bere te fe bere yen awon je ikan ninu awon alafọwọsowọpọ tó ń se àfihàn gbogbo nǹkan tó bá ti jẹ́ bí àfihàn lórí iléeṣẹ́ ìdókòwò which is joint issuing house là ń pè lóde olóyìnbó ṣùgbọ́n àwọn yìí àwọn náà máa ń ṣàkóso pé iléeṣẹ́ yìí o ṣé ó tẹ̀wọ̀n láti jáde fún nǹkan tó ń fẹ́ ṣe yìí àbí kò tẹ̀wọ̀n èyí tó bá tẹ̀wọ̀n wọ́n á sọ fáráàlú pé iléeṣẹ́ yìí tẹ̀wọ̀n láti jáde fún nǹkan tó fẹ́ jáde wọ́n á dẹ̀ tún sọ fáráàlú pé iléeṣẹ́ yìí o láti bí ọdún márùn-ún sẹ́yìn o èrè báyìí náà rí lọ́dún mẹ́rin sẹ́yìn èrè báyìí náà rí lọ́dún mẹ́ta sẹ́yìn láti fi hàn fún àwọn tó fẹ́ dókòwò pé kò ń ṣe iléeṣẹ́ tí ó gbowó wọn wọgbó
1: kì í ṣe gbá àtú ẹ̀yọ iléeṣẹ́
2: kì í ṣe gbá àtú ẹ̀yọ yóò dáa fún yín so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ táwọn ń ṣe yẹ pé ìyàtọ̀ wà láàrin Stock Broker àti Capital so iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ náà wọ́n ń ṣiṣẹ́ fúnra wọn ni.
1: ó yé mi dáadáa kí n tó wá padà síbi tí mo bèrè lẹ́kọ̀ọ́ yẹ kí n fi eléyìí kún kẹlẹ́ bàbá dáhùn ẹ̀ papọ̀ irú àwa tí a ra ìpín ìdókòwò rí ṣàlẹ̀ bẹ̀rẹ̀ àti Dangote tó léwọ́ sọ pé yẹ kí n bẹ̀rẹ̀ síbi pẹlẹbẹ ni ṣàlẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ̀.
2: ṣe wá rí èyí tó
1: ọ̀nà lẹ́ni Meristem Capital àbí
2: Meristem Stock Broker
1: tí wọ́n fi rìn mí lọ́wọ́ bá.
2: ṣe rí ibì kan náà lèèyàn ti máa ń bẹ̀rẹ̀ wọ́n ní èèyàn tó ń lọ sí òkè keje ibi
1: ìpele
2: kìíní náà ló ti máa bẹ̀rẹ̀ títí tó fi máa dé ìpele keje tó ń lọ so ẹni tí ò tí nípín nípa ìpín ìdókòwò rí ìjọ kan náà ló máa bẹ̀rẹ̀ nǹkan tó dẹ̀ fà á ni pé o lè má ra àwọn tí ó ń ba sọ nípa ẹ̀ àbí tó là á lọ́yẹ pé nǹkan báyìí ó yẹ kéèyàn máa ní o torí èní kọ́ torí ọ̀la ni wọ́n ní pé ó yẹ ká máa fi nǹkan èrè pamọ́ torí ìgbà tí ọ̀dá òjò bá wa so irú ẹ̀ náà ni irú kíní yìí wà fún ó ṣàǹfààní púpọ̀ iye tẹ́ ra lénìí ton ba di pe won pada se ipin kaluku fun ni ile ise wa abi ni bi gbogbo ti kaluku ba ti ra ele ma ba owo yen tori to ba ti ri pe awon to nra to fe ta ohun lo ma sokun fa nkan to ma ma mu
1: ere ati ele
2: ati dagba soke iye
1: ipin
2: idokowo yi ohun lo ma mu wa so te ba bere leni te ba ri bo se ri pe mo ti kwere to po nbe iyen lo ma tun tayin lo lobo pe o ye ki n tun se nkan mi to tun ju eleyi lo so igba teyan bere ko ni o se pataki bi o se anfani teyan ri lori idawole teyan ba dawole
1: mo gbo po to ju ogun odun ti ile ise maristem ti n ti se dokuwo yi e salaye fun wa lekun re iru iri ti won ni ati ogbon atinudawo ni won ni ti won fi n se iruse yi to fi je pe awon ni won wa n bayan Radangote shares ti ipin idokowo yi gangan mo fe ke salaye e fun wa dada ati pe awon si Dangote refinery IPO yi kini maristem mu wa fawon olodokowo
2: e seun pupo lotu ta ba ka ni mini meji a ti fe to bi ogbon odun ti ile ise Maristem ton ti wa ni ori ibanidokowo yi
1: ta tin fi awo ebo ta fi mu
2: ta tin fi mu eko yan gan
1: ti o si fo
2: ta tin fi mu eko yan gan ti o si ko bu mo wa lori so seri won ni itowo la mo dudun obe teyin o ba to won ni tobirin o ba tole oko meji wo ko ni mo eto da itowo la de mo dudun obe en to ba gbiyanju to ba ba dowo po ile ise me iwe atun je Maristem Securities Limited to je apapo ile ise wa o ma mo pe iya to nbe ninu ka ba ni dowo po tori akoko ninu nkan ti ma so fun yin ni pe ni orekore ni ile ise wa a ma ri daju pe a n se afihan nkan to nlo ni apapo gbogbo capital market gege bi you about you wa sugbon apapo nkan to nlo ni eto kabani ra kabani ta lori ipin idokowo yi gbogbo awon to tin ba wa dopo won mo pe ko nse pa kekere la nko ninu ìpín ìdókòwò wọn wọn sì mọ pé èlé tó ń gorí ẹ kò iléeṣẹ wa ò sì jàǹbá fún wọn lórí nǹkan èrè tó ń rí lórí gbogbo nǹkan ní wọn léyìí tó jẹ pé ọpọlọpọ tó ń bá fi nǹkan ní wọn tó ń fi lé
1: olùkàlàkóso
2: kan lọwọ bí ò sì tẹ wọn lọrùn ni wọn ò sì ṣe ṣùgbọn lórí iléeṣẹ tiwa a máa ń rí dájú pé òótọ o pẹlu nkan o je koko gbogi nkan ta mu lokunkundun
1: iyen le fokan tan yin le
2: so ase fokan tan
1: o ye mi
2: te ba ni ipin idoko pelu wa e lo sun
1: oda nitori pe asiko wa ti lo e ba so fa ni ikaye e so fun precious ati awon ti won duro pelu okunrin na wi pe ki won mo sun le jo ji won so ki won lo ra awon kini opin ipin idoko we ni seju ni laarin ogbon seju aya
2: okay gbogbo eyin ta jo wa nbi mo nfi asiko yi mo fi tayin lolobo pe ki ni ipin idokowo yi ta ba fi ma mu ojo osegun to nbo yi yo lo sokun ki refon tale meji ija farasi lewu ta ba de tete se o le se o le pa ladanu ati ni ipa nipin ipin idoko yi
1: eyan te lo sanfani nunu ni
2: eyan sanfani nunu so e gbianju laarin ise ijo die to ku yi lati kopa nibe le ta de mo pe te ba kopa e ni kabamo re
1: e seun mo je kin dupe lowo ogbeni odofin belo tawfik olawale ti won je growth and market expansion officer Maristem Securities pe e seun te wa
2: e seun olotu
1: e seun wa dupe
2: e seun
1: oluwa seun kan lo ko temi ire o ani ikaye ni yo mo mu yelo MTN ni won mo wa se ti igbo yi ago kan abo ti lu

0: Extension Amiro. Imole de. Show the light. I want to do one like that. AIA inverters, batteries and panels. Velocity inverters and batteries. I want to like that. Chinko and long high quality solar panel. Back now, let's let go. Solar battery inverter. Pelu panel lodo wa. Atunda wa kusisha to ni shapelu solar. La wa lula la wa bubu. Iberico street lights. Tunta wa project you tele 1.5 megawatt.
1: Yes, so now we the mega distributor of AIA and Velocity inverter, batteries and panel distributors of Chinko and long quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters and panels. Rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo, and opposite Baptist Bookshop, Okebola, Foweri, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
0: When you show the light solar, your electricity is assured.
2: Ọ̀rẹ́ mi, ṣé pé àgbọ́ mi ṣì ń jò?
3: Bá máa ṣe rí nìyẹn o.
2: Bí àgbọ́ mi ṣe ń kún tó. Ó mú mi rántí ìgbà tí ṣínà ń yàgbẹ́ gbòòrò léraléra.
3: Bẹ́ẹ̀ni o, ta ló lè gbàgbé bí agbára ṣínà ṣe sá lọ àbí ohun tí ojú ìwọ fúnra rẹ rí?
2: Ọpẹ́lọpẹ́ ORS àti tábúlẹ́ẹ̀tì zinc. Ṣínà mi kò jẹ́ pàdánù omi ara bí àgbọ́ mi láyé. Mo fún ní tábúlẹ́ẹ̀tì ORS láti fi rọ́pò omi tó ń jáde lára rẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń pọnmi padà sínú àgbọ́ mi.
3: Ṣùgbọ́n pípọnmi padà sínú àgbá omi kọ́ ló máa dá jíjò tàbí ìgbẹ́ gbuuru dúró?
2: Bẹ́ẹ̀ni o, iṣẹ́ ti tábúlẹ́ẹ̀tì zinc ń ṣe nìyẹn. Ó máa ń dá ìgbẹ́ gbuuru dúró àti ìpadàbọ̀ wá ìgbẹ́ gbuuru sínú ara.
3: Ká ní pé wọ́n lè ṣe ORS àti tábúlẹ́ẹ̀tì zinc fún àgbá omi mi, ìbá dára o.
2: Ọ̀rẹ́ mi, o lè payọ̀ lẹ́rìn. Wo, ọkọ rẹ ni yóò gbọ́ sílẹ̀. Sóṣokoto rẹ mú dáradára, a rójútu rẹ.
4: Pẹ̀lú ìgbẹ́ gbuuru, ORS a máa dá omi ara tó ti sọnù padà bọ̀ sípò. Àti pé lílo tábúlẹ́ẹ̀tì zinc fún ọjọ́ mẹ́wàá gbáko, á dá ìgbẹ́ náà dúró lára ọmọ, á sì wà ní àlàáfíà.
5: Flash FM 105.5.
6: Òkìlẹ̀, òmìlẹ̀, òkìlẹ̀, òmìlẹ̀.
7: Splash 105.5 FM, the integrity station.
8: Bankogbe. Bankogbe ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbà.

0: bẹ́ẹ̀ni nítorí wípé ó ti yá tó bá dẹ̀ ti yá ó ti yá nìyẹn o.
1: Bẹ́ẹ̀ni kò ṣe dúró wò.
0: Agbede ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ ó wà níbí o. Okè Ìbàdàn ó wà níbí.
1: Ó dúró tó gara síbẹ̀.
0: Ahandiwúrà ó wà níbí.
1: Ó gara síbẹ̀.
0: Ó dúró kórìkórì ó pọ̀ fún wàrí ẹ̀.
1: Ó pọ̀ fún wàrí.
0: Oh my God.
1: Ọlọ́.
0: Ó sáré wọlé.
1: Ọlọ́.
0: Ó sáré wọlé.
1: Wọ́n mọ̀ sí fẹ́ máa dúró.
0: Ó sáré wọlé. Ẹ̀nà. Báwọn sọ̀rọ̀ ni báwọn sọ̀rọ̀.
1: Bíkan
0: máa sọmọ jẹ́jẹ́.
1: Ó gáàjì.
0: Ẹyin tí wá ní gbogbo ọbẹ̀ yẹn, Mọ́kọ́lá dùgbẹ̀, Oje, Ring Road,
1: Challenge.
0: Ẹjọ́ tó rọ lọ, ẹ má dàdọ̀ tó jọ ọ̀nà mọ́ o. Wọ́n ti sọ wá lẹ́nu o. Àbọ̀dọ̀ bá dẹ̀tí nínú ìbàdàn
1: o.
0: Àgbẹ̀ yìí débẹ̀, ṣe bẹ́ẹ̀ náà mọ bó ṣe
1: lọ. Wọ́n ní ká má dàdọ̀ ti sọ ọ̀nà tó wà náà ni.
0: Ẹ má fa gbùrù.
1: Kò ń ṣe fẹ́ ní bọ̀dì.
0: Ẹ má balẹ̀ jẹ.
1: Wọ́n ní ká má fa gbùrù.
0: Àbẹ́gọ.
1: Òfin wà Nàìjíríà
0: o. Ẹni
1: bọ̀dì tó fi bá mú òfin.
0: Ẹyin ọlọ́kọ ẹ má máa sáré àsàpà jíde náà.
1: Ìyẹn fẹ́ mi wa ni àwa náà la ni.
0: Ẹ má sọ bàbà lẹ́nu mọ́.
1: Màmá dá ń tọ́ka.
0: Gbé wa dé
1: bẹ́jọ.
0: Ẹgbọ́ àfin tán àfin gbọ́ àfin rò lọ́sàn ní. Ẹ mọ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ bá rẹ́ni tó lọ yọ àdá járímọ́dì. Tó wá dúró síwájú yín kórìkórì ló tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ló mú gò lọ́fọ̀ pò.
1: Ẹ sá o.
0: Ló wá ń sọ fún yín pé ẹ̀ tí ìrẹsù rèé. Ó ń gángan nìjáyà. Ó ló ń ṣetán láti sọ orí yín kalẹ̀ o. Ẹ jọ̀wọ́ jàre lórúkọ ìkànnì ọmọlúàbí. Ẹ sá àsálà fún ẹ̀mí yín. Ẹ lọ sí iléeṣẹ́ nẹ́tíwáàbò tó súnmọ́ yín o. Kẹ lọ ṣeré bẹ́ẹ̀ kẹ fi tún wọn létí. Akin pé ẹ̀kaàsán ẹ̀kaàbọ̀ sí ìkànnì ti ọmọlúàbí o. Ìkànnì àdáni àkọ́kọ́ rèé. Ìkànnì àkọ́kọ́ ni tó ń gbòǹ sátẹ́gùn láti àfẹ́fọ̀fọ̀ báláwú. Dáńkọ́gbì lágbédè.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn òmúwà òkè lè dìdààmú àdúgbò. Àmú akẹ́ lè di fìtínà tì inú ẹbí. Àmú akẹ́ lè di ọ̀daràn. Àmú àfin ni. Kẹ fi ṣe àrígbọ́ fi kọ́gbọ́n.
1: Bẹ́ẹ̀ni.
0: Nítorí wípé Ọlọ́run ní já dáràn o. Bẹ́ẹ̀ wọn ní dáràn sí wa lọ́rùn. Ní àṣà ayélujára ìpàdé mbẹ́mbẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa. Ojú ọ̀pọ̀ Facebook ni kẹ máa lọ síbẹ̀ kẹ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ pin, ẹ like, ẹ love. Ẹ tẹ̀lé ojú òpó wa. Èyí ò fi ní àǹfààní láti máa mọ̀ ní kété táwọn ètò wa tó bá ń gun àti ayélujára. Tọ́lá ni Aládélájà lorúkọ tèmi. Iye ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán ọ̀sán tán gbúra ayé. Àpẹẹrẹ ire ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
1: Tọ́ òun náà lẹ ti gbọ́ òun o torí wípé wọ́n ní ìlú tí ò sófin òun ni ẹ̀ṣẹ̀ ò sí. Ìlú tí òfin bá wà ńbẹ̀ ẹ̀ṣẹ̀ wà ńbẹ̀ o. Eléyìí náà ló sì ń sọ fún wa wípé ẹ má jẹ́ ká lùgbàdì òfin.
0: Bẹ́ẹ̀ni.
1: Torí wípé òfin ìjọba báyìí bí ìdání olójú méjì ni. Ó mú ó ṣe kí ni ó mú.
0: Èmi
1: náà kì í kábọ̀ sí ìròyìn gbàǹkangbì níkànnì ọmọlúàbí /105.5 FM Tèmílàdé àlòkò lèmi ń jẹ́ o.
0: Ọ̀dà àṣetán báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lápàdọ̀ tèmi. Wọ́n ní ẹ̀gbọ́n báyìí bí ìṣẹ̀lẹ̀ mọ̀ tó ń wáyé o. Gbàǹkangbì má tún ṣẹlẹ̀. Wọ́n ní àgbàlagbà kan rèé. Afurasí adé kákàdì kúkú gbẹ̀mí ẹni ni o. Wọ́n ní ọmọjú ẹ̀ balẹ̀ ẹjọ́ bó ṣe délé ẹjọ́ báyìí. Olúwa rẹ̀ ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀. Níbi ó ti ń dáhùn pé olúwa àhún o. Báyìí lòun mọ̀ ṣe ṣe. Tóun fi jẹ́mi olóògbé ní fáàbù tóun fi ṣe ń tètè. Tóun fi yanjú ẹni ẹlẹ́ni dànù o. Wọ́n ní ẹ̀gbọ́ àfi lògbò báyìí. Ọdí gbì nílẹ̀. Ọba ṣe bẹ́ẹ̀ ọ̀dà gbé fúnlé ayé. Báwo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wá lọ? Dáńkọ́gbì nù àfin gbọ́ lọ́sàn ò ní o.
1: Gbàǹkangbì eléyìí ó lágbára gidi gan bẹ́ẹ̀ ni ó sì ṣe ni láàánú o. Wọ́n ní ọmọ kékeré kan ọmọ ọdún mẹ́jọ náà ló máa ti pàdánù ẹ̀mí rẹ̀ o. Nígbà tí àwọn èèyàn yòókù tí wọ́n fara pa nínú ìjàm̀bá kan eléyìí tó wáyé ní òpópónà márosẹ̀ Enugu sí Onitsha. Wọ́n ní ìjàm̀bá ọkọ̀ náà kọ́ ó lágbára púpọ̀ tó sì mú ẹ̀mí ọmọdé náà lọ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù tí wọ́n ti fara pa. Ìpínlẹ̀ Anambra òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé.
0: Ó dá ẹ jẹ́ ká padà sípínlẹ̀ Ọ̀yọ́ tiwa òun ni ẹ̀ gbọ́. ele ise olopa ipinle oyo won ti fi seku ofe gbe awon meta kan eje awon meta eta ohun esunwo ni afi kan won o won ni eje ma bi pe e bi dodaran la ba ma pe won nitori pe isele aburu tan so nipa re yi o se ri awon meta eta ah won lo le to didi e bi kan lo won si se be won mo seku pa won ke enikini any keji, any keta, any keni, any kanu, any kefa. One no wolo, sionu, ari mabo. E lo badala wa yo, Bangkok bini ye, agba yebe, seti boyi, lo so ni.
1: Eja kemi lo se, pile ondo, ondo egi. Wani wikbe, any ka toje, oba laye ni, pile ondo. Na ni wama yi bokpa, lasiko. To lo sibi eto isiku eni to je akegbe re ah okun sunkun oko akaso lori sunkun ara won won ni won se be won na baba yi won lo won ran lo si orun Ashanti ni osan gan iwe royin the punch lo gbe ekun rere royin na
0: o da ni bayi e je kemi o gbe wa lo gegege o ye so kale ati di opopona to gbajugbaja ni ipele osun won ni egbo be ba nlo awon egbe opopona awon egbe ele won ni koriko awon ajesi awon adalule omo ti se be oba nkan je ma won eyan la ni ipele osun kaluku won bere si ke gbajare pe e dakun o gbogbo ojuso omi ile re witi gbogbo awon bi ti e pese fese lati ma rin e je mo ye pe awon idoti ayeraye ona ni a tojo gele mo sibe ni bo loro ti jade ta lo wa pe gbajare ohun sugba abala ikeje bi abani alo si ipinle ti benue won ni awon iko agbebon won mo demi awa kokan legbodo bawo ni sele ohun se waye gbankan gba egbodo ma gbo ni agbon yebe se ti gboyin losan ni
1: to nipinle eko won ni pe ikolu kan waye laarin awon elegbe okunkun won ni won se be won mu emi okunrin kan lo won demi re legbodo won ni leyin tan demi re legbodo tan won ni se na wa mu eran ara re won wa ge lekiri
0: olohun
1: won ni ile ise olopa na lo so pe awon ta won furasi na ni awon ti won je elegbe okoko ipinle eko ni isele ohun lo ti waye gbankan gbese ni
0: gbankan gbe mi nkan o tun gbe wa lo o se na isele kan won ni eje mo wi pe awa kusa won ti se agbekale iwadi alagbara tori pe ajo eleyi tori si oro to ni se nipa eto abo wa ni abele ona labolo won ni ajo won ti salaye oro wi pe iwadi alagbara o ti gbina ya o sugba abala ikeji nko won ni oro to ni se pelu idasile ile ise olopa lawon ipinle ni orilede Nigeria ni bo oro deduro oju sakunwo ona ni awon awoju bi oro deduro lorilede Nigeria oni afi wo abala ikeji to tun fe jo bi re won ni oro to ni se pelu esun ilu jibiti oni bilionu 4 o le

0: Bẹ́ẹ̀ ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dánwò àti máa lọ́jà lórí tábìlì ìkànnì ọmọlúàbí. Gbáǹkọ́ gbìrè láti ìkànnì tiwa, ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ kí ẹ darapọ̀ mọ́ wa o. Ẹ̀yin èèyàn wa ní àti ayélujára ní àgbáyé, àgbẹ̀ òṣùbà káre fún yín, ẹ wà níbẹ̀ gbágbágbá. Bẹ́ẹ̀ ni kí ẹ máa bá wa pin ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni. Wàyí lápàdọ̀ tèmi, ẹ jẹ́ ká lọ sínú gbáǹkọ́ gbìrè tó jẹ́ wípé ó ṣe ni láàánú púpọ̀ jù. Àkórí èyí tí mo kọ́kọ́ mú ṣáájú náà ni bó ti ẹ̀ jẹ́ pé ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ òun náà tún rí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lápọ̀dọ̀ tiẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó lágbára púpọ̀ púpọ̀ jù ni o. Kọ́lọ́run ọba kó máa ṣọ́ wa. Ẹja àfilẹ̀ fún ọmọ ògbómọ̀ṣọ́ yóò kà fún yín. Ẹja àfilẹ̀ ilẹ̀ ìkan tó rè lóńdó yìí wo ló mú bẹ́ẹ̀ tó mú tó ń do. Ó dá ẹjẹ́ ká lọ sínú ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbìrè eléyìí tó gbé wa lọ tààràtàrà sínú ìgbẹ́jọ́ géńdé kan ẹni 50 ọdún ni o. Wọ́n ní afurasí ọ̀hún ẹ̀jẹ̀ mọ̀ pé orúkọ rẹ̀ òun náà ni Bethlehem Wanihailea, ẹni tó jẹ́ wípé ó lọ tààràtàrà síwájú ilé ẹjọ́ tó ga jùlọ ní ìpínlẹ̀ ti Bayelsa. Wọ́n ní ìgbẹ́jọ́ rẹ̀ náà ló wáyé o lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé òun náà ló ṣe bẹ́ẹ̀. Ọgbẹ̀mí èèyàn ẹ̀jẹ̀ ń bu ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní olùjẹ́jọ́ náà ẹni 50 ọdún èèyàn olóògbé Bethlehem òun náà ló dúró tó sì ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ọ̀daràn èyí tí wọ́n fi kàn. Wọ́n ní ọ̀rọ̀ òun náà ló ní ṣe nípa wípé òun àtàwọn akẹgbẹ́ ẹ̀ kan wọ́n sòdí àpò pọ̀ wọ́n sò pàǹpá wọ́n jínigbé lẹ́yìn ìjínigbé wọ́n gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n dá àwọn èèyàn légbodò wọ́n pa wọ́n dànù ní ìpínlẹ̀ ti Bayelsa. Nígbà tí wọ́n tẹ̀sí ọwọ́ iwájú wọ́n ní ẹjẹ́ mọ̀ pé Bethlehem tá à ń sọ nípa rẹ̀ yìí òun náà ló dúró pẹ̀lú ẹnìkan tó jẹ́ olùkú rẹ̀ nínú ìwà ọ̀daràn ẹni ọdún 32 lòun ìyẹn Gideon Atama. Wọ́n ní ọ̀tọ́ síbẹ̀ ẹnì kẹta wọ́n ń bẹ̀ òun náà ní ẹni 30 ọdún o. Wọ́n ní orúkọ tiẹ̀ náà ní Clever Ove ẹni tó jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ dẹ̀mí èèyàn légbodò ní ọdún 1922 ìyẹn 2022. Wọ́n ní bó ti ẹ̀ jẹ́ pé ńgbà náà wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé èèyàn mẹ́ta onáànà mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lé kúrò ní òde ayé o. Nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tí ó wà gbáǹkọ́ gbé pátá porongodo sátàrí ẹni tó pe rẹ̀ ní Bethlehem. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ìgbẹ́jọ́ rẹ̀ ló wáyé o. Ẹ̀yin olórí tábìlì ilé ẹjọ́ ìkọkànlá ní kété ti adájọ́ Amandas Mitchell Ekade ẹni tó ṣe àlàyé ọ̀rọ̀ wípé ó dá o. Ọya báwo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀? Ẹ̀sùn tí wọ́n fi kàn pé ìwọ o àtà méjì akẹgbẹ́ rẹ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ pààyàn mẹ́ta nífọ̀nàfọ̀ṣù ǹjẹ́ bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìlànà ká béèrè kí wọ́n sì dáhùn ni adájọ́ ṣe àlàyé wípé àtúgbẹ́ ẹjọ́ rẹ o tó bá di 27 oṣù kẹwàá ọdún tá a wà níbẹ̀ kí wọ́n padà kó wọn wá síwájú ilé ẹjọ́. Wọ́n ní kété eléyìí tó fojú kó ọ̀rọ̀ ọ̀hún láti ẹnu adájọ́ o ẹ gbọ́ gìrì mọ̀mú ni ó bẹ̀rẹ̀ sí ní mí lògbòlògbòlògbòlògbò. Wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní mo pé kí ló ṣẹlẹ̀ ó yẹ ẹgbẹ́ orí ẹgbẹ́ ọ̀hún ni ó wà o ó bá lulẹ̀ gbé. Wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ó lọ páfe wọ́n bẹ̀rẹ̀ sí ní pé Bethlehem ọjẹ́jí ẹjọ́ tó wà níwájú rẹ yìí ìwọ náà ló jẹ o torí pé ìwọ ló ṣe bẹ́ẹ̀ tó pààyàn dànù nítorí náà iná ni òfin orílẹ̀-èdè nàìjíríà o kò sí mójú ẹnì tó dáa. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé bí wọ́n ti ń pè pé ó jẹ́ lajú ẹgbẹ̀rún Bethlehem orí ò lè sá kúrò ní ìsírẹ́lì lajú ń bi tó wà yìí o kó o bẹ̀rẹ̀ sí ní jẹ́ ẹjọ́ rẹ báyìí o. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ńgbà wọn ò gbé apá rẹ̀ báyìí nǹkan ti bọ́wọ́ sórí ó ṣe bẹ́ẹ̀ ó dágbére fúlẹ̀ ayé wípé ó dìgbà ó ṣe gbáǹkọ́ gbì ni o. Ẹ jẹ́ ká máa fura ẹ má jẹ́ ká wùwà ọ̀daràn bẹ́ẹ̀ ni nítorí pé ọjọ́ gbogbo ń tó le
1: ọjọ́ kan
0: òun náà nítorí ẹ rí ìdájọ́ elédùà báhùn kọ́lọ́run ọba kó ṣàánú wa ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe bí ẹ máa wọ ẹ̀yin wo torí pé ohun tó ń bi ni kò ní ṣaláìbìyàn. Ọjọ́ ìwé ìkẹrìnlélẹ́ni ọgbọ̀nù ẹ̀yin náà ná gan kẹ̀ka kẹ fi ṣe àgbọ̀ fi kọ́gbọ́n o.
1: Tó ẹ jẹ́ kẹ́mi lọ sí ìpínlẹ̀ Anambra o wọ́n ní wípé ọmọdébìnrin kan ọmọ ọdún 8 náà ló mọ̀ ti pàdánù ẹ̀mí rẹ̀ o níbi tí àwọn èèyàn míì tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ kan eléyìí tó wáyé o. Wọ́n ní ọkọ̀ ọ̀hún ọkọ̀ akérò ni ó wáyé ní òpópónà márosẹ̀ Onitsha sí Enugu ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ panápaná nípínlẹ̀ Anambra bó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ninu atejade ikan eleyi tan lo fi lede ni ojo isegun atejade ohun na lo si jade lati eka to n gbero yin sita ti ibara ilu soro ni ile ise panopano ti ipinle Anambra nibi ti chukudi chiketa to ti lewaju re o gege bi atejade ohun se wi won ni oko akero ohun na ni o gbajugbaja ti oruko ti won pe ni trackers won ni eyan merila ohun na lo si gbe o lati newi lo si ipinle Enugu ko to di wipe ijamba isele ti oko na to si gbokiti won ni atejade na soro si waju wipe won pe ipe pajawiri ni nkan bi ago meta abosan nibi ti awon ti won je osise panopano ti won si kora won lo sibe lati se iranlowo nipa didol awon eyan to wa nbe o ati lati ko awon ti won farapa lo si ile ewosan won ni looto ni oko na ko o baje die won ni sugbon adupe otori wipe ina o pada seyo latara bo se gbokiti o tun soro si waju wipe opolopo awon ero to wa nu oko ohun ni won farapa lonirunru eleyi ti won si ko won lo si ile ewosan fun itoju nigbati omo debirin yi omo odun mejo won ni omo na nko o won lo ma dagbere faye o lakotan atejade ohun tubo so wipe awon ti won je osise alabo na ni won si gbe igbese eleyi to se pataki lati ri daju wipe iwahala mi o tun be sile latara ijambo ohun wipe ki ina ma lo so tabi ki awon eyan bi nkankan ki wahala mi ko sa ma ti ara ijambo ohun ko ma ti ara re waye eleyi ti won si ri wipe gbogbo nkan o pada bo sipo ko to di wipe won kuro nibi ti ijamba na ti waye keledumare ko ma fi iso e ko ma fi iso wa ni lo bibo wa o wa lowo olon yo si mo pa wa mo
0: amen ase edumare wa yoda je ka gbera ka lo si pele osun ka lo wo wa o won ni isele gbankogbe to se be to ka won ara ilu nibeun ona lo ni se pelu isele idoti won ni eje mo pe gbajugbaja won apopona pata o ona lo se be igbo ti hu egbo ti dagba o ti wa lo be debi pe awon eyan won mo lanfani o lati rebete antese bo nigbati won ti e wa kuku ase akoyawo isele gbankogbe ohun to yanyan won ni eje mo pe gbogbo awon ojusa agbara omi e ti joba la sawon egbe opopo na o na ni gbo ti kunbo won ni gbo kunbo edo ti regele mo lagbe ona awon oju iwo ti joba se komi o le so lo won ni awon ajesi ati adalu ati idoti omo ti kun gbogbo awon opopo na na nigba ti won se akoyawo isele na oju lowo omo ogbomoso awon di wura won ni an ba debe nikan lo le so be ba lo si gbogbo tibutoro awon opopo na to gbajugbaja nilu osogbo to je olulu ipele osun e wole kale ile ijesa won lo kan won beun won ni lu kire o tun debe o won ni eje mo wi pe bojo ba ti wa bere e gbo e beru bojo ekun omi o na ni ma nse be to ma nba awon ara ilu lalejo won ni latari awon ajesiun e to ti di awon ego to ye ki agbara omi ko mo ri bi sokoja lo won ni omi ohun yale o be ni nba awon dukia olowo iye bi e je nigbati won teso iwaju iwe royin the nation na lo je ka ri gbo bi o se abewo sawon gbajugbaja opopo na o e to wa ni ipele osun latari gbajare tawon eyan kan lolu e ti won fi sowo se iwe iroyin na nigba ti won teso iwaju won ni awon ko ohun to se abewo kete ti aku ninu osogbo won lo si ota efun won kuro ni apa abeun won lawon to lo si awon agbegbe kan oke oniti won na kuro nbe awon to lo papapa sawon agbegbe akede elesha garage won na to kuro nbe awon lo o se oso grammar school won lawon to kuro ni apa abeun awon lo si ikorita ti haleluya won na kuro nbe awon lo si ode olowo awon lo si ogo oluwa awon lo si oke baale won ni ngba ta lo taratara to lati apa be awon yoju si iragbiji lati beun won ni odi odu osun lati be won wole si kirun o lati be won lo si obokun o eyin opopo na won to lo taratara lati osogbo atun le gba beun jasilu ogbomoso won ni ngba ta se abewo ohun to atun na pelebe odi taratara o wo ni osogbo baba to fe lo se ejigbo ati awon agbegbe mi to je pe oro won o se be o kan won ni idoti ohun po awon eyan ti dale buku buku si gbogbo awon ojo agbara ti a se ko mi o le ri bi koja o won ni eleyi nko o nko ni lominu awon ara ilu baye inu iberu bojo ohun la won na wa be ni awa na fe doti ni ilu ibadan
1: be ni o
0: gbogbo awon le te mo je te mo ko lo si bere e mo ko lo soje e mo ko lo si gbogbo agbegbe gate nkan nkan e mo da segbe titi
1: gbogbo awon kini yi fun abo wa na ni
0: e dakun
1: fun abo wa ni
0: ejo tori olohun
1: ha
0: an be yin ejo tori olohun
1: omi yale agbara ya shop ko ni de ba wa
0: ki joba si ran wa lowo gbogbo awon gbogbo ti o ba ti si awon agba ti an le dale si e saanu wa e ran wa lowo ni e ni saisan wa na o ni saisan lase lowo olohun
1: to je kemi o gbera lo si ipile ondo won ni oba laye kan ni agbegbe ayeka ni ijoba ibile okiti pupa ni ipile ondo Oloye Akinwalere Akinola na ni won ni mama ti yinbon pa lasiko ti won se eto isinku fun akegbe won kan ni agbegbe na won ni sele ohun na lo waye oni ojo isegun nigbati awon ti won je oba laye awon oloye loye ni agbegbe ohun ti won kora jopo ti won si se isinku fun eyan kan lara won eleyi to ti dagbere faye o won ni eyan kan lagbegbe ohun a je ko di mimo wipe ni kete ti won yin bon soke boya ara yeye na ni won fi ibon se bo te sile je pe won ko sibi won ni sugbon bi won se yin ibon soke bayi tara tara ni ota ibon na lo lo re ba oloye Akinola ni ori o won ni gerere ohun na ni baba mudire le to si di orun arimabo ko lohun ko gba wa o won ni eni to soro yi na ni o daruko re o oni sugbon o gege bo se so na ni wipe lasiko ti eto n lo lowo eleyi ti o nje ka mo wipe boya ara eto ohun na ni ibo ti won yin o ohun na ni won yin bo na soke ki ota ko to lo re ba oloye Akinola lori o eleyi to si je wipe leyi osoka ohun na ni won ni o ti dagbere faye won ni oro dibo lo ya mi won ni gbogbo eyan bere si ni sa kiti katakata kiti tori wipe won o ti e le so bayi wipe nkan bayi ohun na lo sokunfa ibon yiyan ohun to mu emi oloye na lo won ni pepe ati won kan se ni ti sagbenuso fun le ise olopa ipile ondo dsp abayomi jimo ohun na fi di isele na mule o ni wipe be gele ohun na lo seri o sugbon owo ti ba eyan kan dondo eleyi ti won fura si wipe ohun gangan ni o lowo ninu iku oloye Akinola jimo o wa ni pe amo iwadii na lo ti bere loni repete lati fi mo pato ohun to sele gangan tarakunrin ohun fun yibon ti ibon fi lo re ba oloye Akinola to fi ran eni eleni lo si orun ojiji Eledumare o saanu wa iwe iroyin the punch lo gbe iroyin na
0: o de yin ti wa ni ata elujara ni agbaye adupe ni owo yin Johnson number ogun seyi ton ni ema foje peter adupe ni owo yin mama titi dina fominayo akinwekomi adupe lowo yin o bayo james akinselere adupe ni owo gbogbo eyin lolufe wa pata ati opolopo eyin eyan wa to je pe ise po lori tabile tabasitan a pada se akata yin eta tun mo wa yo fe pera won die o tori pe isele gbankan gbe miran tun waye eyan ene ipile ti benu e won ni ejema ipe gbajugbaja awa kokan oku ero ni rora won ajeje re o won ni se ri oko re ile to fi nkero lati awon arin gbogbo ilo ti makode won ni o gbera patapata o si lo si arin gbogbo ilo ti makode won ni awa ko won lo si awon agbegbe kan ti an pe ni eyan won kurumu won ni ibe gan na ni budoko to gbajugbaja wa ni ilo ti makode nbe nigbati won tesi owo iwajo won ni ogbe ni ohun funra lara re e ti an mo si oje mba ti won ni ohun funra lara re o ona lo debe to si n salaye pe ewo ero ewole ewole ewole ewole o ye ma wole won ni awon eyan gba niyanju pe agbegbe to tun pada lo yi hun ijamo n waye nbe awon eko afurasi fulani agbebon o won wa nibe o omo pe ija n waye naarin awon afurasi fulani agbebon ati awon agbe nibe won ni eje mo poda npe akosi n to fe sele o ibe lohun ti de laipe yi be ko si nkankan eleti o sele nibe won ni lo ba ri awon osise ologun meta oba da npe olohun ti e seun awon osise ologun lohun gbe yi oye wole won ni o gbe awon osise ologun meta eta na o lo ba gbera ton won ni eje mo ipe gbigbera ohun ti o gbera o n lo tara tara o ko ju bi iseju mewa na lo agbebe kan be ti an pe ni aila mo won ni ngba ti o de be baye an ko agbebon pota si won lojiji ni o won ro ba jina tulu o se be o dagbere faye loju ese nbe won ni awon osise ologun meta un awon ko imo tu jiwon gbe lo leyi to si je pe eyin ore yin o na ni awon meteta o won gba ominira won pada won ni kete leyi so meteta ti won gba ominira won ku olowo awon iko fulani agbebo na e to se ku pa wa ko won to si tun wa ko awon meteta nile won ni a lo tara tara ni o o de lo ti ma kode nibi ti o ti bere si ni jise pe ah isele ohun soju awon o seju awon bayi yan fi yinbon fun ologbe pe awon te ri pelu o eledura lo ka won yo o tori pe won ko ji awon na gbe won gbe awon lo si inu gbo kijikiji o won ni koda enu gbo ohun o na leledura ti se be to si dola emi awon kuro nibe won ni bi abawa ni ka so wa e je mo pe awon isele gba nko gbe ye won ni waye gbomo gbomo o ni lo ti ma kode eyin na le wo kolon ko mo je ka sirin ko mo je ka sise o eto abo ilede nigeria ko ba wa da si ojo we keta le ni ogbon ekerin le ni ogbon iwe iroyin the nation
2: Airegina Lairabu Kyo Kere Bakong
3: Flash FM, not just a drink, it's your

0: kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásánkọ̀.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
4: Ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
5: Ọpẹ́ o!
4: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
5: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
4: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
6: Ìyá mi, ó mà dùn gan ni.
7: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
8: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
9: Golden Mon, sọ gbogbo èèyàn di wúrà.
10: Pẹ̀lú Shoulderlight tó ń bẹ ní Salvation Army Road. Ìmọ̀lẹ̀ dẹ́. Shoulderlight, àwọn olùdílówó alágbàtà. AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries. Àwọn tó lálágbàtà. Chinko and Long High Quality Solar Panel. Bákanáà rẹ̀ tún lè rí gbogbo àwọn olùdílówó. Solar Batteries, Inverters, pẹ̀lú panel lọ́dọ̀ wa. Àtúgbà àwọn àkàṣeṣẹ́ tó ní ṣe pẹ̀lú solar. Láwọn ìlú ńláńlá wa gbogbo. Ìgbèríko Streetlight tó ń tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatt.
11: Yes, na who the mega distributor of AIA and Velocity Inverter, Batteries and Panel distributors of Chinko and Long High Quality Solar Panel. We also dey distribute other brands of high quality solar batteries, inverters and panels. Rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo and opposite Baptist Bookshop, Okibola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
10: And show the light solar. Your electricity is assured.
12: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT imparts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
13: Growing moments are filled with chances to be active and learn.
14: Did you see, Mom? I made such a big jump.
15: Great job, my boy. You get better with each game.
13: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
14: I feel so strong!
13: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
16: Splash FM 105.5.
17: Bankobi. Bankobi Iroyin. Iroyin Agbosogbanu.
18: bẹ́ẹ̀ ni o gbàǹkan gbèròyìn náà lẹ́ ń gbọ́ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹ̀yìn tí wà lójú òpó Facebook a mọ̀ wípé ìfẹ́ yín báyìí number one ni one on the list ni o torí wípé ẹ fi gbà kankan báyìí ẹ fífi wá sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa back to back òun náà là ń rí yín bá ṣe ń rí yín náà la tún rí ọwọ́ yín o lójú òpó ìkànnì wa splash fm 105.5 ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí wàá darapọ̀ mọ́ wa tẹ́ ẹ̀ ń gbọ́ wa lórí ètò gbàǹkangbì tẹ́ ẹ̀ bá tí dé facebook kò tí ì pé o kò tí ì pé rárá o ti dé ẹ̀yin tí wa ẹ ṣeun gan àárọ̀wọ̀ yín Ṣọlá Accurate Ajibọlá ẹṣeun gan Baálẹ̀ Ọláníyí Bàkàrè ẹṣe bàbá o
19: ìlú ò ní tú o bá ní ọkọ ìlú
18: bẹ́ẹ̀ ni ẹṣe àtẹ̀yìn tẹ̀ ti darapọ̀ mọ́ wa táàrí àtẹ̀yìn tẹ̀ sì darapọ̀ ẹṣe àmọ́lóore ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Èkó wọ́n ní ọkùnrin kan tí wọ́n mọ orúkọ rẹ̀ sí Bíọ́lá òun náà ni wọ́n ní wọ́n mọ̀ ń pè é òun náà ni àwọn kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ẹlẹgbẹ́ òkùnkùn náà ni wọ́n ti ṣekú pa ọ ní agbègbè Àjá ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ìwé ìròyìn the punch bó ṣe kọ́ eléyìí tó di kíkà lórí tábìlì tiwa náà ni wípé àwọn rí gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́ ìṣẹ́gun wípé ìṣẹ̀lẹ̀ kan wáyé ní ọjọ́ Sunday ní agbègbè kan tí wọ́n ń pè ní DKK wọ́n ní ẹni tó sọ̀rọ̀ ọ̀hún náà ló sì jẹ́ kó di mímọ̀ wípé kódà Bíọ́lá tí wọ́n ṣekú pa yìí náà ni wọ́n ti gé apá rẹ̀ ọwọ́ rẹ̀ òsì wọ́n ní kódà wọ́n gé ọwọ́ rẹ̀ bí ò ṣe yẹ kí wọ́n mọ gé ọmọnìyàn ni lásìkò ìkọlù ọ̀hún ó tún sọ̀rọ̀ síwájú wípé àgékù olóògbé ọ̀hún òun náà ni wọ́n sì ti kó lọ sí ilé ìgbókùúsí wọ́n ní àmọ́ṣá o fọ́nrán kan eléyìí tí wọ́n rí lórí ẹ̀rọ ayélujára ní ọjọ́ ìṣẹ́gun níbi tí wọ́n ní ẹnìkan tó ń jẹ́ Naija Confra tó ti ṣàfihàn rẹ̀ náà ni wọ́n ti rí Bíọ́lá yìí tó ti ń sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú àwọn kan tí wọ́n ṣe ìdámọ̀ wọn ní kété kó tó di wípé wọ́n ṣekú pa ọ́ wọ́n ní lójú òpó ayélujára yìí náà ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé Bíọ́lá náà ni ó fira rẹ̀ hàn nínú fọ́nrán ọ̀hún gẹ́gẹ́ bí ọmọ ẹlẹgbẹ́ ẹyẹ eléyìí tí wọ́n sì fura sí wípé ó ṣeéṣe o kó jẹ́ wípé àwọn tó ń bá sọ̀rọ̀ ọ̀hún ẹlẹgbẹ́ alátakò òun náà ni wọ́n ó ṣeéṣe kó jẹ́ wípé wọ́n sí nínú ẹgbẹ́ kan náà wọ́n ní òpó ìtọ̀nà yìí náà ló tún jẹ́ kó di mímọ̀ wípé ìkan lára wọn tí wọ́n jọ dúró tì yìí náà ni ó sì yìnbọn pa Abiola o eléyìí tán ni wípé lẹ́yìn tó ṣekú pa tán náà ni wọ́n sì gé ara rẹ̀ lékirilékiri kó tó di wípé wọ́n sá lọ lẹ́yìn tí àwọn èrò àwọn èèyàn lágbègbè ọ̀hún tí wọ́n ti kojú wọn wọ́n ní kódà àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọkùnrin kan ni wọ́n yìnbọn pa wọ́n ní wọ́n gé ọwọ́ rẹ̀ wọ́n ní kódà ibi tí wọ́n ti ń gbìyànjú láti gé ẹsẹ̀ rẹ̀ kí wọ́n tún yọ ojú rẹ̀ ní ojú mọmọ báyìí láì ṣe lálẹ́ tàbí lóru oníṣùgbọ́n o tìtorí àwọn èèyàn tí wọ́n pẹ́ bò wọ́n náà ni wọ́n fi yí ọkàn wọn padà tí wọ́n sì sá kúrò níbi tí wọ́n pa Bíọ́lá ọ̀hún sí wọ́n ní pégbà tí wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́ ìṣẹ́gun wọ́n ní ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abimbola Adebisi ó ní wípé tó àwọn ò tí ì mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé ṣùgbọ́n ní kété táwọn bá ti mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ bó ṣe ń lọ àwọn ó bún àwọn akọ̀ròyìn gbọ́ láti tún lè sọ ọ́ síwájú sí ìwé ìròyìn the punch ló gbé ìròyìn ọ̀hún
19: ẹ̀rí pọ́ lágbára kọ́ lọ́wọ́n ọba kí ó máa ṣàbọ̀ lórí ẹ̀mí wa àti dúkìá wa o ẹ̀yìn èèyàn wa ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ ní ọwọ́ yín ẹ̀yìn náà ṣe bẹ́ẹ̀ kí ẹ darapọ̀ mọ́ wa ní àti ẹ̀ ti facebook ẹ lọ rọ̀ mọ́ ìtọ́nà splash fm 105.5 ìbàdàn ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ́ bá ní share comment yín ẹ tọ́ tẹ̀yìn nìyẹn ẹ jẹ́ kó máa dé àrọ́wọ́ tó wa Adébísí Sàkárì ìyáwó àdúpẹ́ lọ́wọ́ yín ọmọọba Adémọlá Adéyẹmí àdúpẹ́ Lẹ́kan Ọládélé John Adébáyọ̀ àdúpẹ́ lọ́yìn o Baálẹ̀ Ọláníyí Bàkàrè Ṣọlá Kúrẹ́t Ajibọlá Emafoje Peter Johnson Dinobo Ogunṣèyí tán Abraham Adétúnjì Matthew Cash Akinade àdúpẹ́ ní ọwọ́ gbogbo yẹn pátá ẹ máa bọ́ wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan wà yóò dá ẹ jẹ́ ká wá sínú ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rù kan eléyìí tó tún ṣẹlẹ̀ nílùú Ìbàdàn gbàǹkangbì tó lágbára pátá porongodo ni o wọn ni ile-iṣẹ ọlọpàá ní ìpínlẹ ọyọ náà ni wọn ti fi kélé òfin gbé àfúrásì mẹta kan báyìí lórí ẹsùn tí wọn fi kàn wọn wípé wọn hu ìwà ìṣekúpẹ bíi mẹfà ẹbí eléèyàn mẹfà wọn ni wọn pa bàbá wọn pàyà wọn tó pa ọmọ wọn mẹrẹẹrin o wọn ni abúlé kan bẹẹ lẹyìn tí wọn ń pè ní ọlọba èyí tó jẹ pé ó lọ ó wà ní ìjọba ìbílẹ ti lagelu nílùú ìbàdàn nínú àtẹjáde ọhún ni wọn ti jẹ ká rí gbọ wípé àwọn afurasí mẹtẹẹta tó ṣe iṣẹ oníkúpani náà ahmed akínbámi kòdeni àti akínbámi òjò ọmọ ìyá méjì wọn fòde ṣọkan o wọn ní ẹnì kẹta wọn náà ni wọn pè ní pandemu edward wọn ní ọmẹtẹẹta ni lọ sínú ilé ti abúlé kan èyí tó wà ní ọlọ́bà o wọn nígbà tí wọn ó débẹ̀ báyìí ní ọjọ́ ìkejìléní ogún oṣù kẹsànán ọdún tá a wà níbẹ̀ wọn ní kódà kì í sanwó alálẹ́ gẹ̀rìngẹ̀rin o bẹ́ẹ̀ kì í sanwó olóru jìnjìnjìn o bí nǹkan bíi aago méje àwọn dìwúrà aago méje àṣálẹ́ tọ́jọ́ ṣẹ̀ṣẹ̀ ń bora wọn lò ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta o ní wọn kóra wọn lọ́wọ́ di wọ̀ nínú ilé olóògbé ifeanyi chukwu wọn nígbà tí wọn débẹ̀ òun o chukwu fúnra rẹ̀ àti ìyàwó rẹ̀ ti mọ́ àwọn ọmọ mẹ́rin náà ní wọn ká mọ́ bẹ́ẹ̀ wọn ní dídébẹ̀ òun ti wọn débẹ̀ o ní wọn bèrè pé ọyá kí lẹ nílé àwọn ti dé báyìí o gbogbo tẹ bá ti ní ẹ máa kó jáde wọn ní ẹwà tún lè gbàgbọ́ ni o pé wọn gba owó kan èyí tó jẹ ẹgbẹ̀rún lọ́nà ìgbà owó orílẹ̀-èdè nàìjíríà ìyẹn 200,000 naira wọn lẹ́yìn ọmọ tó tó wọn wọn gba alòpòpò wọn o lẹ́yìn ìgbà tí wọn tó gbà tán ń kọ́ wọn ní ẹ̀rọ kan ẹ̀rọ ńlá ni ẹ̀rọ ọ̀hún a máa fi báwọn èèyàn fín oko wọn ní wọn tó gbé ẹ̀rọ ọ̀hún wọn gbé ńlẹ̀ o wọn ní lẹ́yìn tí wọn gbé ńlẹ̀ tán ń kọ́ wọn ní ẹjọ́ mọ̀ pé akínbámi tá à ń sọ nípa rẹ̀ yìí òun náà ló kọ́kọ́ gbé bá jiná tú ó sì yín fún olóògbé chukwu tó jẹ olórí ilé náà wọn ní ẹjẹ mọ pé bóun ṣe yìnbọn fún báyìí tó lóògbé kígbe oró o wọn ní bẹẹ ní kejì rẹ òjò akínbámi òun náà bá tún gbé ìbọn o ó bá tún yìnbọn síyàwó wọn ní ìyàwó náà tó pariwo bẹẹ ó kígbe oró ni o wọn ní wọn bá kó méjì lára àwọn ọmọ mẹrin o wọn ní wọn bá lọ sí wọn sínú omi kan alágbálúgbó odò ni o wọn ní ọmọ ọmọ kìnní wọn jùnú odò wọn mọ ọmọ kejì wọn jùnú odò wọn lè tà ń sọ yìí pẹ o òun náà ni àbáyọmí àti òjò wọn ní wọn bá mú àdábòde wọn bẹrẹ sí ní ṣàgbárí ìyàwó tí wọn ti pa á lẹẹlẹ ọrọ yìí kò dùn mọ́ni nínú ó ṣe ni láàánú púpọ̀ jù ó sì bani ní ọkàn jẹ́ pa lè rí àwọn èèyàn ẹlẹ́ranra bíi tiwọn kí wọn ṣerú wà burúkú báyìí wọn ní lẹ́yìn ìgbà tí wọn ṣe bẹ́ẹ̀ tán o ni wọn bá gbé òkú ọkọ àtìyàwó wọn ni wọn mú ọmọ méjì yòókù wọn dẹ̀mí wọn légbodò lẹ́yìn tí wọn ti sowó wọn kọ́ sẹ́yìn tí wọn ti so ẹsẹ̀ wọn kọ́ sẹ́yìn wọn ní wọn ṣe bẹ́ẹ̀ wọn kó òkú wọn sínú odò náà wọn ní ṣùgbọ́n ṣá o wọn kú ṣe àwárí ara àwọn olóògbé kúrò ní inú odò kọlọ́run ọba kó jọ̀wọ́ kí ó ṣàánú fún wa nígbàtí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ tí ó sọ̀rọ̀ àyínládé ọláyínká ó ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó ṣe ní láàánú pa o wípé ọmọ ìyá méjì àti ẹnì kẹta wọn wọn lè wọlé onílé kí wọn ó sì pọkọ pàyàwó pọmọ mẹrin ẹ sì gba gbogbo tí wọn ní pátá porongodo ó ní ẹrí wípé eléyìí ó ṣe ni léèmọ̀ púpọ̀ púpọ̀ o ó ní gbàǹkan gbé oró ni nítorí pé iléeṣẹ́ ọlọ́pàá fi ṣùkú òfin gbé wọn mẹ́tẹ̀ẹ̀ta o ìyẹn ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tá a wà níbẹ̀ ó ní bọ́n ṣe gbé wọn báyìí àti ahmed akínbámi àti akínbámi òjò àtẹnì kẹta wọn edward ó ní bọ́n ṣe mú wọn náà ẹ wá bèrè pé bọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń gbé ó nínú abúlé kan náà yìí ni wọ́n ń gbé o abúlé ọlọ́ba ilẹ̀ náà ń gbé níjọba ìbílẹ̀ ti lagelu ó ní bá a ṣe mú wọn tán a bá bí wọ́n léèrè pé ó dáa ẹ̀sùn yí afurasí yín pọ́wọ́ yín ọ̀mọ́ ẹ̀yin gangan nìkà ẹ̀yin lóró tọ́lọ̀ rẹ̀ pa ifeanyi chukwu àtọ́mọ ẹ̀ mẹ́rin àtìyàwó rẹ̀ ẹbí mẹ́fà ẹsẹ̀ pa wọ́n run ọ̀dà ǹjẹ́ bó ló ṣe jẹ́ wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti ṣe àpatẹnu jẹ́wọ́ báyìí pé ní tòótọ́ ni bẹ́ẹ̀ ni àwọn làwọn lọ pa wọ́n àwọn náà lọ ká wọn mọ́lé jẹ́ kí ni wọ́n ṣe fún yín wọ́n ní àwọn òbọ̀ ni o bíi jíìnì tó ta kú sínú ògò kọ́lọ́hún ọba kó mọ̀ jàre tí ọba ti wá jẹ́ o kélédùà kó jọ̀wọ́ jàre kó mọ̀ ṣàbò lórí wa o àtọkọ àtìyàwó àti ọmọ mẹ́rin
18: wọ́n dẹ̀ pa ìran kan run
19: ẹ bẹ̀rù ọlọ́hún ọba o ẹbẹ̀rù ọlọ́run ọba ọmọ bàbá kan náà ẹ̀yin méjèèjì ẹ sì fìmọ̀ ṣọ̀kan wọ́n sì mú aráàta ẹ jẹ́ kó àwọn ọmọ lásìkò tá a wà yìí o àwọn òbí àti sùn lọ ẹ jẹ́ ká jí lójú oorun ẹ jẹ́ ká kó àwọn ọmọ yìí tá a bá ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ bí a ṣe ń bára ẹni gbé ẹ jẹ́ kọ́ wọn ní àṣà ilẹ̀ yorùbá ẹ jẹ́ wá kọ́ wọn ní ìbẹ̀rù ọlọ́run ẹ dákun torí ọlọ́run eléyìí pọ̀ jù kọ́lọ́run ọba kó ṣàánú wa iléeṣẹ́ ọlọ́pàá ti wá ṣèlérí o pé àwọn ò tú ọ̀rọ̀ ọ̀hún dé ìsàlẹ̀ pátá porongodo ni àwọn ò ní fi gbá kan bọ̀kan nínú bó ti ń wò kó kẹrẹ ọmọ
18: amẹ́ tó ìròyìn eléyìí náà ó fẹ́ẹ̀ jọ eléyìí tí ya ròyìn kàtàn kódà eléyìí ó tún jẹ́ ẹ̀jẹ̀ kan náà àmọ́ ìpínlẹ̀ jigawa òun náà ni ìròyìn láabi ọ̀hún ti wáyé o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ jigawa náà ló ti mú ọkùnrin kan ẹni ọdún 37 Abbas Ibrahim lórí pé ó ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin Bashiru Shuaibu àti aya rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ iná kan ilé ìtàn ló wáyé ní ìjọba ìbílẹ̀ Gwaram ní ìpínlẹ̀ jigawa o wọ́n ní agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Lawan Shisu Adam òun náà ló sọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan tó fi léde eléyìí tó sì sọ̀rọ̀ síwájú wípé ẹni tí ọwọ́ bọ̀ òun òun náà ni ó ń sọ fáwọn wípé bóun ṣe wà yìí orí òun ò pé ni o wípé ẹni tó rí ọba pé ni ó sọ pé orí òun
19: ò pé
18: wípé ọkàn òun ò papọ̀ ọkàn rí ò balẹ̀ wọ́n ní ṣàdédé òun ló fò ló bẹ́ gìjà sí inú ilé ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní tó sì mú epo bẹntiró tó sì dá sínú yàrá ẹ̀gbọ́n rẹ̀ tó sì mú ìṣáná tó ṣàṣì wọ́n ní nínú yàrá tí ẹ̀gbọ́n rẹ̀ Bashiru àti aya rẹ̀ tó wà wọ́n ní iná mú àwọn méjèèjì tó sì jó wọn kọjá gẹ́gẹ́ o wọ́n ní àwọn ará àdúgbò gbìyànjú wọ́n ní wọ́n gbé àwọn méjèèjì lọ sọ́dọ̀ oníṣègùn ìbílẹ̀ kan eléyìí tó wà ní agbègbè ọ̀hún fún ìtọ́jú wọ́n ní àmọ́ ẹ̀pa òbóró torí wípé Bashiru ńkọ́ ó dágbére fáyé látara ìfarapa eléyìí tó ti fi pa ọ níbi iná eléyìí tó jò wọn ni látara ìṣẹ̀lẹ̀ yìí òun náà sì ni àwọn ọlọ́pàá ni wọ́n gbé ìgbésẹ̀ wọ́n ṣe ìwádìí wọ́n mú Abbas ní ìlú kan tí wọ́n ń pè ní Sara ní ìjọba ìbílẹ̀ Gwara wọn ni wọ́n ti wá taari ẹjọ́ rẹ̀ wọ́n ti taari rẹ̀ sí ẹ̀ka eléyìí tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ní Dúsè tí ṣolúlu ìpínlẹ̀ Jigawa láti túbọ̀ tẹ̀síwájú pẹ̀lú ìwádìí náà wọ́n ní àmọ́ṣá wọ́n ti wọ́ lọ síwájú ilé ẹjọ́ láti lè jẹ́ kí ìdájọ́ tó tọ́ kó wáyé lórí ẹ̀ ò lákòótán alákòóso òfúnléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa Tijani Murtala náà ló wá rọ gbogbo àwọn olùgbé nípínlẹ̀ ọ̀hún wípé ẹ ṣe sùúrù o ẹ mọ́ fa wàhálà o ẹ sì mọ́ mú òfin lọ́wọ́ ara yín tìtorí wípé ìjọba ó ti gbé ìgbésẹ̀ eléyìí tó yẹ kó gbé o.
19: kọ́lọ́run ọba kí o máa ṣọ́ wa ń bẹ̀.
18: iléyà
19: kọjá ibi tí ó ti máa rókè báwọn torí pé ìròyìn tí a mú wá yẹn ó ṣèyàn bákan bákan torí pé ẹlẹ́ran pátá òun náà ni gbogbo wa o. kọ́lọ́run ọba kó mọ̀ jẹ́ ká a mú létí ká o. kọ́lọ́run mọ̀ ṣàbò lórí wa wọ́n lẹ́nì kẹta àwọn ọmọ kú tọ́nu ní ẹkú mú kúnra tí ẹjọ́ ṣiṣẹ́ ẹ̀bú náà ṣùgbọ́n wọ́n ní ká lọ kàwé òwe orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàdínlógún nù kọ́ ọmọ rẹ kó lè bàa fún wa nísìnyìí láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Nathaniel Ekeno adúpẹ́ ní ọwọ́ yín Ọ̀làníwájú Jẹ̀lélàt Ọ̀làjùmọ̀kẹ́ Ogun Àyànfẹ́ adúpẹ́ lọ́wọ́ yín Sharifat Funke Azeez Ajọ́wà lọ́sàn òní ni adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá o lọ́kọ̀ọ̀kan àti èjèèjì àgbẹ̀ òṣùbà káre fún yín ọ̀rọ̀kẹ́ nítọ̀sán inú tó bá di aago mẹ́sàn-án ní òwúrọ̀ ọ̀la ẹ jẹ́ ká pàdé tí fún tẹ̀dọ̀rọ̀ yìí ni àwa yóò gbé wá aago méjì gerege lọ́sàn-án ọ̀la gbàǹkangbè là ó tún gbé wá fún yín ẹ̀jẹ̀ títí ìpàdé wa ní ọ̀sán ọ̀la ni aago méjì tọ́lá ni aládé lájà lorúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọ tán sọtán sọtán gbùráyé àpẹrẹ rẹ ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
18: tó o bá ṣe ń dìde ní kété báyìí ètò just football pẹ̀lú femaiti
19: ẹgbàánu ẹ pọ̀
18: òun náà ni yóò mọ gbúra
19: ó wọlédé gẹ̀gẹ̀
18: tèmi ládé àlòkò òun lèmi ń jẹ́
19: ó wọlédé.

0: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
4: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
5: Ṣé ẹ fẹ́ forúkọ sílẹ̀ fún IPO Dangote Petroleum Refinery pẹ̀lú Money Point? Ó rọrùn gan. Ẹ wọlé sórí app Money Point yín, tẹ service, yan investment. Lẹ́yìn náà, yan Dangote IPO. Ẹ ṣàyẹ iṣẹ́ tẹ fẹ́ rà. Ẹ ṣe àyẹ̀wò àwọn àlàyé yín, kẹ sì fi PIN ìdókòwò yín jáde owó náà. Ẹ ò ní app Money Point àbí? Kò sí ìṣòro. Ẹ kàn sí aṣojú Money Point tó wà nítòsí yín. Ẹ sọ fún aṣojú náà pé ẹ fẹ́ ṣe ìforúkọsílẹ̀ fún Dangote IPO. Ẹ pèsè BVN yín àti àwọn àlàyé àkọọ́lẹ̀ tó yẹ. Ẹ yan iṣẹ́ tẹ fẹ́ rà. Kẹ sì gba receipt tá tẹ jáde. Ṣé ọ̀kan jẹ́ 525 naira? Ṣé ẹ̀mẹ́wàá jẹ́ 5250 péré? Ẹ ṣe ìforúkọsílẹ̀ kó tó di ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2026. Ẹ jọ̀wọ́ ẹ ka àwọn àkọsílẹ̀ náà dáadáa kẹ́ ẹ tó dókòwò. Dangote People's IPO, ó rọrùn jùlọ pẹ̀lú Money Point tá a ṣe fún ìlọsíwájú yín.
6: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni.

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán-kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látòdo Airtel.
3: Your Nescafe is not just a drink, it's your

Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò Ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí, fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga. Ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré. Owó inú àpò ìfowópamọ́sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé rí láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gógó ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn.

0: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: After me, okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: You.
10: Yes.
9: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye. Owó oṣù tó ti gò

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bíkọ́ ṣaláìgbọ́, nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà nú oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o, má dúró má rọsẹ̀, nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wí ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gémi bọ̀dù ló fòun tẹ̀lú káàṣìẹ. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
4: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlọ máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
5: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
6: ní gbogbo ìgbà tó bá ra dátà.
5: Tẹnu lásánkọ̀.
6: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
5: Smart Cash látọ̀dọ̀ Airtel.
7: Hey, who they greet?
8: Now everybody wey carry TomTom.
7: Whether na traffic, long queue, or busy day,
8: no lele.
7: Ask for TomTom at your neighborhood store today. TomTom, breathe through it.

sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò Ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye. Owó oṣù tó

àkókò wa tí ò tó nǹkan ẹ já mọ lọ sábàlá tá a pè ní ohun ìkìlọ ẹ já kíra wa ń lọ bá ṣe máa ń ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ ẹ já kíra wa ń lọ fún talẹ́ yìí ní lábàlá tá a pè ní ohun ìkìlọ ẹ já kíra wa ń lọ.

Gẹ́gẹ́ bí mo ṣe wí ṣáájú lẹ́ẹ̀kan, bí abala yìí ń la pè ní ohun ìkìlọ̀, ta ti ń ṣe bẹ́ẹ̀ máa kira wa ń lọ, ìwà ṣàkíyèsí, tara wa jí, ara wa létí, àwọn kí tá a kì í lákàsí, eléyìí tó sì ṣe bẹ́ẹ̀ tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dà ṣubú nùrìn àjò, ìyẹn lókè ìpẹ́. Mo máa ń tẹnu mọ́ fún wa lórí ètò yìí, pàápàá labala yìí, wípé ayé ń bẹ ní tòótọ́ èèyàn sì wà, ibi tí èèyàn orúkan ayé sí, ibẹ̀ náà lèèyàn ó ti bá ẹ̀dákẹ́dà tó bá sì pé kò sóhun tí ń jáyé. Mo pẹ̀rú ẹni bẹ́ẹ̀ ti kú wọn ò tí ì gbèsè ni. Bẹ́ẹ̀ ni, torí àwọn nǹkan kan wà tó pa mọ́nú ayé tí ò lè yé èèyàn kan. Àfáà kan ò lè tú díẹ̀ wò, pásítọ̀ kan ò lè tú díẹ̀ wò, òlí kan ò lè tú díẹ̀ wò, babaláwo gan ò lè dánwò. A máa gbìyànjú ni. Bẹ́ẹ̀ ni, Olódùmarè ló ṣe àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ tó sì ń ṣe bẹ́ẹ̀ jẹ́ kílẹ̀ ayé mọ̀ tẹ̀síwájú. Mo pe àjọ Olódùmarè ṣe bẹ́ẹ̀ fún wa láǹfààní láti ka kinní kan tó dàbí gàgá tó fi ta bí gàgá tó fi dílé ayé, tí mo máa ń fi gbogbo ògbà ṣe àpèjúwe ẹ̀ pẹ̀lú ìtàgé tòun tàwọn tí wọ́n ń ṣeré lórí ìtàgé àti aṣọ kan tí wọ́n mọ ń ta dí ìtàgé tí wọ́n fi ń po àwọn nǹkan kan pọ̀ lẹ́yìn ìtàgé tí mo máa ń sọ fún wa lórí ètò yìí. Mo wípé ajé Olódùmarè ṣe bẹ́ẹ̀ ká gàgá ọ̀hún kúrò, ó jẹ́ ká láǹfààní àti mọ ríra ẹni tan gan. Ẹni tó bá jókòó tì kò mọ gbọ́ èrò ọkàn ẹ̀, ohun tó ń rò sí ọlọ́kàn, ohun tó ń sọ kúlúkúlú lọ́kàn ayé. Bẹ́ẹ̀ ni, ó ṣeé ṣe kẹ́dá kan mọ́ lè ṣe bẹ́ẹ̀ láǹfààní àti máa jókòó tira wọn mọ́. Àjọ láǹfààní àti mọ̀, ẹnìkan tó máa ń pàdé nígbà bá kọ́kọ́ dé ọ́fíìsì láàárọ̀ kùtùkùtù, tí mo ń dìmọ̀ gbàgìun, tẹ̀jọ̀ mọ́ rẹ́rìn-ín, tẹ́ dìmọ́ra yín, ọmọ ti mízẹ gan, àfi bíi ká má lọlé lánàá. Ajẹ́mọ nìyẹn láǹfààní àti gbọ́ ohun tí ń sọ kúlúkúlú lọ́kàn àyàrú ẹni bẹ́ẹ̀, ohun tó ń rò sí i nígbà tó ti ń bọ̀ látọ̀ọ́kán. Ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ dẹnu ọ́fíìsì láàárọ̀, ó sì ṣe bẹ́ẹ̀ kó gbó bàtà ẹ̀ méjèèjì kó gbọ̀n pẹ́pẹ́, ó jùbà ehoro ni o. Yẹn ni bí ó ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí kọrí sọ́nà lé bí ó ti ń bọ̀ kó padà pé òun ò lọ ibi iṣẹ́ ọ̀hún mọ́. Bẹ́ẹ̀ ni, àmọ́ gàgá ọ̀hún tó Olódùmarè ta dilẹ̀ ayé ń fún wa láǹfààní àti mọ́ gbé pọ̀, mọ́ ṣe pọ̀, dá nǹkan kan pọ̀, mọ́ rìnà pọ̀. Ohun tó ń bẹnu ọmọnìyàn burú jáì, àìrí ni, àìmọ̀ ni, àmọ́ ju gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ ti wá rí ọmọnìyàn burú tó bẹ́ẹ̀ gẹ́, táwọn èèyàn sì ní àwọn agbára kan tó ṣe pé Elédùà náà ló fún wọn, tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń milé ayé lògbòlògbò, fi tẹ àwọn nǹkan kan rọ àwọn nǹkan kan láyé ẹ̀dámọ́nìyàn tí Olódùmarè bá gbà bẹ́ẹ̀ fún wọn lákòókò tí wọ́n gbèrò ẹ̀. Pẹ̀lú gbogbo ẹ̀ bó ti wà yìí náà, ọmọnìyàn pàápàá ńkọ́ kí làwọn nǹkan kan táwa náà máa ń ṣe fúnra wa, tá a fi ń gbé ayé kan lére, tá a fi ń dá wàhálà kan lẹ̀, tá a fi ń fi ìdààmú kan sínú ìrìn àjò lókè ìpẹ́. Ọ̀pọ̀ obìnrin ni ò lè jókòó kó fẹ̀dọ̀ lórí òróró. Bẹ́ẹ̀ ni, ohun tó pọ̀lọpọ̀ ńlà kọjá, tẹ̀ bá tú díẹ̀ wò, ẹ rí wípé ayé kan tó gbẹ́lẹ́rè tí ń tẹ̀lé káàkiri náà lógun tó ń jà á tí ò sì rojútùú sí. Bẹ́ẹ̀ ni, kó má bàa wá ṣe bẹ́ẹ̀ la ṣe ń kira wa ń lọ. Bí má ṣe báyìí, onírú àkòrí ńlá sì ti ṣe bẹ́ẹ̀ tá a ti fi kara wa ń lọ lórí ètò yìí. Mo ń yànnà náà báyìí, ká lè máa mú àwọn ìkìlọ̀ yìí lò ní o.

0: káàkiri. Má tún tẹnumọ́ fún ọ fún talẹ́ ètò bá ń gbé tò yìí. Ṣọ́ra ìkìlọ̀ fún talẹ́ ètò nínìyẹn. Má fi ipá mú nǹkan kan. Má fi ipá la nǹkan kan bọra rẹ lọ́rùn. Ó ṣeé ṣe kóhun tó fẹ́ fipá mú yìí. Kó ṣe bẹ́ẹ̀ kó di ayé kan tó gbẹ́lérè tí ó mọ tẹ̀lé ẹ̀ káàkiri. Ipá ńlọmọbìnrin kan fi sorẹ̀ mọ́kùnrin kan tó ń gé kàbámọ̀ jẹ lónìí. A sì páwọn aráalé òun kan ló ń ṣeun. Àmọ́ ó rí gbogbo nǹkan tó wà lára ọmọkùnrin yìí kó tó tọrùn bọ́. Kìkìrí ọ̀hún tó di wàhálà sínú ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni ó ń gbára ṣọ́lẹ̀ kiri orí òkè báyìí. Kò rójú tu sí o, ọ̀rọ̀ òun ò sì níyanjú. Bẹ́ẹ̀ náà sì lọmọ ọkùnrin kan náà tó ṣe wípé ipá lòun náà fi rìnrìn àjò kan tó fi mú nǹkan kan. Ipá òun ló di wàhálà tó dogun sínú ayé ẹ̀ bá ti ń sọ̀rọ̀ yìí. Kò lè ti gbàdúrà gbàdúrà kò gbọ́. Àfáà ti ṣe tiẹ̀ kò gbọ́. Ó kubì tí ó tún yà sí. Má fi pámú nǹkan kan mò ń tẹnu mọ́ fún tẹ̀lẹ̀ tuni. Ó ṣe pàtàkì púpọ̀. Ẹ já lójú ọjà. Àkókò wa ò tó nǹkan. Pàpàdé àtẹ̀síwájú ẹ kú kalẹ̀.
1: 105.5. Your Nescafe is not just a drink, it's your

Ẹ̀sùn wọ́n tẹ̀ ṣùgbọ́n àmì ẹ̀tẹ̀ gbọ́ wa. Ìkànnì Splash 105.5 FM Ìbàdàn. Ẹ láǹfààní àti gbójú àyẹ̀wò wa pa pẹ̀lú lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ìyẹn Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn lórí Facebook. Ẹ láǹfààní àti mọ owó ètò yìí kété bá a ṣe mú wa láti inú kùnú ògbóhùn sáfẹ́fẹ́ yẹn. Ohun tí mo sọ lẹ́ẹ̀kan ká tó lọ sójú ọjà nípa ipá ó fi ohun tí mo wí yìí ó fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá sínú wàhálà gan. Ọ̀pọ̀ dẹ̀ ń kó sí wàhálà yìí nítorí àìmọ̀ àìmọ̀kànmọ̀kan tún ṣẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ń dira ẹ̀mọ́ ọ̀gá kan, ọ̀pọ̀ ló ń ṣe bẹ́ẹ̀ tún dira ẹ̀mọ́ iléeṣẹ́ kan. Kódà ẹlòmíì wà á tún ní kí wọ́n máa bóun ṣàgùn. Àbí wòlíì ẹjọ́ ẹ má ṣàì. Kódà nípa àdúrà tẹ́lòmíì ń gbà, àwọn ogun kan á mọ̀ dìde tì í níbìkan tó ti ń ṣe nǹkan kan. Ó ṣeé ṣe kó Olódùmarè ṣetán àti taari ẹ̀ sókè ju ibi tó wà lọ. Irú ẹnu bí àtúnfi àìmọ̀kànmọ̀kàn pé ẹ dèmi àti lágbájá pọ̀. Ọ̀pọ̀ rìnrìn àjò bẹ́ẹ̀ wọ́n gé ka àbámọ̀ ẹ̀jẹ̀ lọ́lọ́ba àti ń sọ̀rọ̀ yìí. Wọ́n tu kòtú, wọ́n gbà aládùúgbò àwọn gbéra yílẹ̀ lórí òkè kò gbọ́. Torí láéláé pọ́ngbá ló ní kí wọ́n bóun ṣe. Ẹ̀sùn térétéré tẹ́lòmíì rí bì kan ló jọ lójú tó bẹ́ẹ̀. Ló fi pé kí wọ́n dèun mọ́ gbogbo àwọn tó wà nígbọnnu iléeṣẹ́ bẹ́ẹ̀. Ó sì ṣe pé àǹfààní tó tún jù bẹ́ẹ̀ lọ wà fún láwọn ọbọ̀mí. Wọ́n dè é tán nígbésí ayé òkú lójú kan. Wọ́n fi ipa mu ó ṣe pàtàkì púpọ̀. Ọ̀kan dààmú nú ohun tí mo wí yìí bá a ti ń sọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀ obìnrin ló ń ṣẹ́ mi lójú gbèrè. Tọ́rọ kọ́bọ̀ kan tárákùnrin kan tì í sí i nígbà ó kọ́kọ́ mọ̀ ọ́n. Ló fi ní kí wọ́n dè wọn àti ẹ̀ pọ̀. Àlébù ọmọkùnrin ọ̀hún yọ tán ń gbà àwọn méjèèjì ríra wọn tán. Nígbà wọn pàpà jọ gbéra wọn sínú ilé ó dògun dọ̀dẹ̀. Wọ́n tú kò tú mọ́, wọ́n já kò já mọ́. Àdúrà tánlé aládùúà àwẹ̀ kúnlẹ̀. Tòun ti bẹ́ẹ̀ kinní ọ̀hún ò gbọ́ mọ́. Àkókò tó nǹkan mi sì ní fi ápẹ́ jù lórí ẹ̀. Má fipá mú nǹkan kan, mo tún sọ lálẹ́ yìí, ó ṣe pàtàkì púpọ̀. Ẹ já kúrò ńbẹ̀ ká lọ mú abala tá a pè ní bá mi tún ṣòro mi. Ẹ kú kalẹ̀.

0: àmọ́ jẹ́ kí n bèrè ìbéèrè kan sí ikú tó máa lọ o
1: torí
0: àkókò wa ò tó nkankan.
1: Ẹ
0: nígbà tá a ṣèpàdé ká tó wá sórí ètò yìí onígbà tó kọ́kọ́ gbé oyún yẹn tó sọ pé wọ́n lo ní oní òun wò pé òun ṣe iyèméjì pé bóyá wọ́n kọ́ àbí wọ́n ni àmọ́ ngbà tó o pé o fọkàn tán polólùfẹ́ ni ló ṣe gbà
1: ẹ̀dẹ̀nsúnmọ́ra
0: yín nígbà yẹn kó tó wá di pé o bímọ. Kí ló wá ti yí padà tó fi wò pé wọ́n lo ṣì ní.
1: Nǹkan jẹ́ kí n sọ statement yẹn gbà yẹn pé ẹmọ̀ pé mo sọ fún yín pé nọ́ọ̀sì ni.
0: Nọ́ọ̀sì ni.
1: Mo dẹ̀ sọ fún pé mi ò tí ì ráyè fún àtúnṣe tó dàn fún fámìlì báyìí. Sọ bó ṣe wá sọ oúnjẹ mọ́ pé ṣé pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ ṣé ò mọ̀ mọ̀ ni àbí.
0: Pé bóyá ó mú ẹ ṣeré.
1: Pé bóyá ó mú mi ṣeré.
0: Nìkan tí wọ́n ń pè ní prank.
1: Yes, because she has done it before ti ṣe tẹ́lẹ̀ rí. Mi ò sọ mọ́ oúnjẹ yẹn. Tẹ bá rántí pé mo sọ pé mi ò ṣe nìkan tó láìkí ẹjọ́ cause mi ò mẹjọ́ rù. Ó ti ṣe rí kò ń ṣe ẹ̀kan gan.
0: Ó dà ó ti ṣe bẹ́ẹ̀ fún ẹ rí.
1: Dáadáa bóyá bí ẹ̀ẹ̀mejì gan.
0: Bí ẹ̀ẹ̀mejì. Ẹ já sọ gbogbo ẹ̀dí ọ̀sẹ̀ tó ń bọ̀ mo kàn fẹ́ kó sọ̀rọ̀ ni kí wọ́n lè mọ̀ pé o wà ń bí
1: fún
0: ta lẹ́yìn. Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ màá máa retí ẹ̀ padà
1: lórí ètò
0: yìí lábára yìí. Kí tí mo ọmọlára bá ń gbé ètò yìí lálẹ́ yìí a máa retí tiyín náà tòun ti ọmọlára lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run.

0: ìṣẹ̀lẹ̀ tá à láǹfààní àti mú wá láti bi ọ̀sẹ̀ bíi méjì torí ọ̀rọ̀ ilé ìta mú gbọ́ lábala tá a pè ní bá mi tán ṣòro mi.
1: Àwọ̀ fẹ́lẹ̀ bònú o, a ò rí ikùn.
0: Bẹ́ẹ̀ni, àwọ̀ fẹ́lẹ̀ bònú àríkùn aṣebi.
1: Àṣírí ẹ̀kọ́.
0: Ìwé ló ṣe bẹ́ẹ̀ tó bá ṣírí ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ni,
2: irú bá ṣírí
0: o. Òun náà ló ṣe bẹ́ẹ̀ tó bá ṣírí orí o.
1: Ìyọ̀wọ́, aṣọ bá ṣírí ẹ̀dá o.
0: Aṣọ ló ṣe bẹ́ẹ̀ tó bá ṣírí ẹ̀dá. Tá a fi ń rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn.
1: Ó ní kàgí.
0: Ẹni tó yẹ kéèyàn ó pàdé ládùúgbò kéèyàn ó sá fún.
1: Ìmọ̀nìkà o.
0: Inú lọ̀pọ̀lọpọ̀ ń rí tí wọ́n dìmọ̀ gbàgé.
1: Ìmọ̀ máa nìkà
0: o. Ohun tó pọ̀ mọ́ sínú ayé pọ̀ gan-an o.
1: Ọjà kò lè jẹ́ ǹgbọ́ o.
0: Ọ̀pọ̀lọpọ̀ tá à ń pàdé tá à ń bá wọkọ̀ pọ̀ lójoojúmọ́.
1: Láyé.
0: Ẹlòmíì yóò ti ẹ̀tún ṣe bẹ́ẹ̀ tí ó jòkó nú ọkọ̀ òun tí ó máa tò bóróbò.
1: Máa ní ká o.
0: Kí wọ́n tó dárọ̀ kanlẹ̀ ó ti dá sí.
1: Ká o.
0: Kí wọ́n tó wí nǹkan ó ti sọ tiẹ̀ náà.
1: Báni gbé, ó ń gbani ní ìmọ̀ràn.
0: Ọ̀pọ̀ ló sì ṣe pé ohun tí wọ́n gbé sábẹ́ aṣọ. Kì í ṣohun tẹ́nìkan lè ṣe bẹ́ẹ̀ tí ó rí tí ó wò wípé kóhun tún jókòó tirú ẹni bẹ́ẹ̀ fún ìṣẹ́jú kan.
1: A ò lè dẹ́ ìbímọ o, a ṣe bí ṣe ká.
0: Wàhálà yá só, sùrùtù yá só lẹ́lòmíì.
1: Ẹ ṣọ́ra ṣe ní ìbánidàrọ̀.
0: Oríṣiríṣi sì ní ṣe láàbì tó ń bẹ lọ́wọ́ ẹlòmíì tá a lè rí gan.
1: Mo bá ní kà ní.
0: Àmìtẹ́ lòmí ń pè ní bébì.
1: Ẹni àmàlẹ̀ bá rí.
0: Tápòhun ò lè sùn nítorí ẹ̀.
1: Ìmọ̀ ní ká o.
0: Ohun tírú ẹni bẹ́ẹ̀ ń ṣe níkọ̀kọ̀ kò sí èèyàn kan tó mọ̀ ọ́ ni.
1: Ìmọ̀ máa ní.
0: Tí bébì bá láǹfààní àti mọ ohun tí bébì jẹ́ níkọ̀kọ̀.
1: Báyà bá.
0: Kò ṣe ṣe kí bébì o máa lè rí bébì mọ́ kó dúró o.
1: Ṣáyà, a ò lè fìgbà kan bá.
0: Láfi pé ìmúníkà ní tòótọ́ kò jẹ́ àgbo òrùn àṣebi.
1: Oòrùn

0: Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹ̀ lágbègbè kan tí wọ́n ń pè ní Ọlọ́bà tó ní ṣe pẹ̀lú àwọn géńdé ọmọkùnrin ọ̀dọ́mọkùnrin bíi mẹ́ta. Tó sì ṣe wípé ọjọ́ orí wọn ò tí ì tó nǹkan kan. Ìṣẹ̀lẹ̀ tó ṣe ni ní kàyéfì ni o, tó sì ń pè fún wípé kí ẹ̀dámọnìyàn mọ̀ wò ó pé irú ayé wo gan-an la wà yé. Irú àwọn ẹ̀dá wo gan-an là ń bá gbé? Ṣé kò gba kí ọmọnìyàn mọ̀ ṣe jẹ́jẹ́ kó mọ̀ tẹ̀kí ní ọ̀hún gìrìgì bá a ti mọ̀ ń fọn rere ní gbogbo ìgbà lórí ètò yìí?
1: Ẹ̀kú ara fún aṣẹ́nibánidàrọ̀ ẹ̀rántí ọjọ́ ìgbẹ̀yìn o.
0: Máa tẹ ohùn àwọn ọmọdékùnrin yẹn fún wa lórí ètò yìí lálẹ́ yìí, ẹ láǹfààní àti gbọ́. Kódà nínú ìbéèrè ńgbà wọn bí wọ́n ní ìbéèrè, ìkanú wọn ló sì níyàwó tó lọ́mọ ń tiẹ̀.
1: Ẹni bí orí ìgbà ni o,
2: kò sí bá ṣe fẹ́ mọ̀ wọ́n, ẹni tó ṣe ni tó tún yọ ni.
0: Àwọn agbófinró wọn ṣiṣẹ́ takuntakun tí wọ́n fi mú àwọn ọmọdékùnrin yìí.
1: Ìmú nìkan o.
0: Àwọn méjì tó kù, wọn ò tí ì láǹfààní àti gbéyàwó débi tí wọn ó bímọ.
1: Ó ní ká gidi.
0: Jẹ́ tí wọ́n bá láǹfààní àti ṣe bẹ́ẹ̀, bóyá irú ìgbésẹ̀ tí wọ́n gbé yìí, irú ìwà burúkú láabi tí wọ́n hù yìí, ó ṣeé ṣe kí wọ́n mọ̀ kúrú ìwà bẹ́ẹ̀.
1: Orí mi gbà mí o, orí mi ọ̀gbà mí lọ́wọ́ ogun, ó súnmọ́.
0: Ibo nílé ayé yìí ń lọ gan o.

0: àwọn kan wọ́n bá wọn mọ̀ yìí gbé àdúgbò àwọn kan ni wọ́n ń bá wọn daṣẹ́ pọ̀ kí wọn ò sì mọ̀ wípé wọ́n lè hùrùwà báyìí wọ́n lọ́rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin ìkan nu wọn tó ṣe wípé láàrin òun ti arákùnrin kan tí wọ́n jọ ń gbé lágbègbè n ló ṣe wípé ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ fóònù ṣe fóònù ìyẹn tá à ń gà síra wa létí yìí tá a fi ń pera wa tá a fi ń béèrè pé ibo nìwọ́ wà pàdé mi bí báyìí já ṣe nǹkan báyìí já jọ ṣe nǹkan kan báyìí mo ti ń dúró dè ẹ́. Ó lẹ́nìkan ba fóònù òun jẹ́ ládùúgbò wọn ṣàdédé ohun tí ó ṣe wọ́n sì pé wọ́n ti pè wọ́n pọ̀ lẹ́yìn tó pẹ́ nìyí ba fóònù òun jẹ́ wọ́n ti pè é wọ́n lọ ti parí ìjà ọ̀hún fóun àtẹni náà tí wọ́n sì wò wípé egbe ti kúregbé egbe ti kúregbé ìyẹn lórí ọ̀rọ̀ pé à ń ba fóònù ara ẹni jẹ́.
1: bàbá ṣe bí sọmọ
2: wọn á kó mu tọmọ wọn.
0: lẹ́yìn bí oṣù mélòó kan.
1: kíni ká ti wín.
2: màmá máa ṣe bí wọn á ṣe bí sọ.
0: màá fẹ́ ká tẹ̀lé ìṣẹ̀lẹ̀ yìí dáadáa tòun ti bí ẹ̀dámọnìyàn ti máa ń hùwà tó pọ̀ jù nú èèyàn wọ́n ń tẹnu mọ̀ fún wa lórí ètò yìí pé èèyàn bí pọ̀ ní tòótọ́ bẹ́ẹ̀ sì lèèyàn rí wà ibi ẹni bí wà lẹni rí wà amúlùbí ẹ̀dá tó pọ̀ yìí kò rọrùn àti dámọ̀ torí ìṣesí àti ìhùwàsí ẹlòmíì kò tọ́ka àti mọ̀ pírú ẹni bẹ́ẹ̀ lè hùwà láàbí ńgbà míì.

0: ó yẹ jà gbọ.
1: Ìyàwó lórí èmi kọ́kọ́ pa ọmọ kan kó tó lọ gbébọn kó tó pa ọkọ ojú akébàmí ó mú ìyàwó ó mú ọmọ kan ọpa oṣolówóṣolẹsẹ ọpa ẹjìmọ́nà ọmọ owó ọkọ̀ kù oṣolówóṣolẹsẹ ọpa.
2: This one, those other three were involved in the case of mother, a very pathetic story.
1: Mo ti dánú jẹ́sí jẹ́ ǹtí jẹ́ nǹkan.
3: Àwọn èèyàn lọ sílé onílé tẹ̀sí lọ pa gbogbo ìdílé wọn torí pé wọ́n bá fóònù jẹ́ sóòótọ́ ni àbó tọkọ.
1: Òótọ́ ni.
4: Báwo ló ṣe ṣẹlẹ̀?
1: Mo lọ sọ fún Ejimọ̀ mo lọ sọ fún pé fóònù mi bàbá sí ké ba fóònù mi jẹ́ ó wá ní gbọdọ̀ mọ́ gbàárọ̀ pé ní la gbọdọ̀ lọ ọbẹ̀ pé ti bá mi lé laago mẹ́rin nù pé ti bá mi laago mẹ́rin báyìí wọ́n wá ní mo fẹ́ dáná oúnjẹ tí ń jẹ mo ti dáná oúnjẹ tí ń jẹ ǹtí jẹ gan ó tún ti dé ó lọ ti yá ó sì kọ lọ chéǹjì mo ní lọ chéǹjì ó ti ń bọ̀ lọ mú kùmà àti àgádání ó ní òjò ńkọ mo lójò bẹnu ilé ó lọ kí òjò nígbà tó kí òjò tán ó ní òjò náà mú àdá àti kùmà ọmọ jáde bí mo ti agbébọn àtàdá ọmọ jáde àwa lọ ọbẹ nígbà débẹ gbogbo ìyàwó ẹ fún mi ní 50,000 nígbà tí ìyàwó ẹ fún mi 50,000 tán ọgbà mo ti gbà báyìí ayẹlẹ ti balẹ wọn jẹ ayẹlẹ ti fọ ìjímọ ọfọ kún ọmọ ìyàwó lórí èmi kọkọ pa ọmọ kan kó tó lọ gbébọn kó tó pa ọkọ ojú akébàmí ó mú ìyàwó ó mú ọmọ kan ọpa oṣolówóṣolẹsẹ ọpa ìjímọ náà mọ owó ọkọ kù oṣolówóṣolẹsẹ ọpa àlọkan dòdò.
3: Ẹkún wọn dà sódò.
1: Odò ńlá.
3: Nígbà tí wọ́n ti fún yín 50,000 naira, kí ló tún wá mú yín tẹ́ ẹ pa wọ́n? Nígbà tí wọ́n ti fún yín ní 50,000 naira, kẹ́ ẹ fi tún fún yín ṣe.
1: A sọ pé mo wà lọ sọ ní inú rí mo lọ gbé a lọ police station pé bóyá àwa gbowó lọ́wọ́ àwọn.
3: Ẹ ṣe kúkú yanjú gbogbo àwọn nínú.
1: Là fi pa wọn.
3: Mélòó lẹ pa báyẹn?
1: Àwọn mẹ́fà ni o.
3: Àwọn mẹ́fà lẹ pa.
1: Bàbá, ìyá, àtọmọ mẹ́rin.
3: Kán tẹ́ ẹ lọ ṣe ìkan fóònù yẹn wọ́n ti bà á jẹ́ láti bí oṣù mẹ́rin sẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni sà.
3: Wọ́n ti pa fóònù jẹ́.
1: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n dẹ̀ sọ pé àwọn tó jẹ́ olórí àdúgbò wọ́n ti bá yín yanjú ọ̀rọ̀ yìí.
1: Bẹ́ẹ̀ni.
3: Kí ló wá dé tẹ wá padà lọ láàrin oṣù kẹrin láàrin oṣù mẹ́rin tí kiní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin tí kiní ìṣẹ̀lẹ̀ kí ló dé?
1: Ìdímọ̀ ló ní gbàrọ̀.
3: Ìdímọ̀ ló ní ẹ gbàrọ̀ àrọ̀ yẹn mi pé kẹ gbẹ̀san.
1: Bẹ́ẹ̀.

0: ẹ̀kálẹ́ o. Ẹ̀kálẹ́ máa kí lórúkọ yín láti ibo lẹ̀ ti ń pè wá. Lẹ́gbẹ̀dá ni bẹ́ẹ̀ ni ibẹ̀ lọ́lọ́ bá wa. Ti wá olódùmarè má jẹ aṣọ. Adágbé ni.
1: Ilé àdàgbé ni. Kò sí mú tó ṣe pé wo kò tún tá mọ́ ayé tá máa mú lọ sọ. Ṣé káde àní àkọlé gan àdágbé gan ẹni tó dáa ṣá. Ká má rẹ̀ ní máa yẹ kí wà nínú ilé. Ṣé ní àmà family.
0: Ní àmà family.
1: Òun ni àìfà ṣẹfà. Ìwọ̀wọ̀ tó ń bọ̀ ní wọn rẹ̀ tó bá rí kòkòrò báyìí ló máa mọ̀ pé yes.
0: Olódùmarè.
1: Èmi wò bóyá pé bóyá amánisẹ́yìn manéjìdì ló mú wọn ṣá ni.
0: Yẹ ò lè jẹ́ di.
1: Ìkọ́ nígbà kínyàn ti fún ọ ní 50,000 ṣẹ̀bẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta ni o kí n tó ṣiṣẹ́ sí o.
0: Bẹ́ẹ̀ni kí wọ́n tó wá ṣọṣẹ́ yẹn. Kí wọ́n tó wá ṣọṣẹ́ tí wọ́n ṣe yẹn. Gbogbo ohun tó pa mọ́ṣojú Olódùmarè. Ẹ ṣeun púpọ̀. Àmì o, àmì, ẹ ṣe o.

0: ọjọ́ ti lọ.
1: Ojú àtẹni
0: bí. Tẹ́ bá pè sórí ètò ẹ ṣọ́ra rú àwọn èdè tẹ́ máa pè.
1: Tẹ́ni bí yóò ṣí wọ̀
0: ìṣẹ́. A ṣàṣìlẹ̀ gbé lọ́dà. Ẹ kalẹ́ o.
2: Ẹ
0: kalẹ́ sà kí orúkọ yín láti ìbọ̀lẹ̀ tí ń pè.
2: Alhaji Olóyè Sulaiman Oladipo Bolaniwa.
0: Alhaji ẹ kalẹ́ sà.
2: Ẹ kalẹ́. Ṣé ẹ rí gẹ́gẹ́ bí ìbéèrè tí obìnrin kan bẹ̀rẹ̀ nípa àwọn ẹbí àjọ ń gbàdúgbò? Kí ló nǹkan bẹ́ẹ̀? Bó tún lè ká máa dágbé tó? Ṣé tí wọ́n ṣe ìpàdé àdúgbò? Kíláàsì yẹn ti bá wọn dá sí. Wọ́n ti bá wọn parí ẹ̀. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì ni wọ́n máa dá sí láti sọ? Ó jẹ́ pé àwọn àgbààgbà tàbí àwọn tó jẹ́ kí wọ́n ní ẹnu bẹ̀ ládùúgbò.
0: Alhaji. ọjọ́ ti lọ sà ọlọ́dún sọ sà a tẹ̀síwájú ọ̀sẹ̀ tó mọ́ bẹ́ẹ̀ ni ẹjá sọ gbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó mọ́ ọjọ́ ti lọ àwọ̀gbò ti kó wa ń papà mọ́ra orú àwọn ọmọ yìí pọ̀ káàkiri o ládùúgbò olódùmarè yóò mọ̀ fìṣọ́ ẹ̀ṣọ́ wa ni gbogbo ẹ̀dá tá a ṣẹ̀ tí ò ní gbẹ̀bẹ̀ olódùmarè má jẹ́ àṣẹ wọn o ẹjá ṣọ́ra ẹjá ṣe jẹ́jẹ́ o àárínú ẹnìkan lẹ́ẹ̀kan sí bí ó kọ ètò yìí ìmúníkà ní tòótọ́ kò jẹ́ àgbòrún àṣebí orúkọ mi ò yípadà ọmọọba mukeram adédọ̀tun aṣáde ló kọ mi tẹ́ bá pè mí ní kété lẹ́yìn ètò yìí yálà fún tabalaba mi tún ṣòro mi ìbúrò ọjà ìkéde abẹ́fẹ́ ṣe nǹkan kan lórí ètò yìí nọ́mbà tẹ́ pè sí 07066235262 ni nọ́mbà tẹ́ pè sí 07066235262 ó dàárọ̀ ọ̀run ayọ̀ lásán àtúnpàdé ìjọ mẹ́jọ.

tún ti dé lásàlẹ̀ yìí. Ìyẹn sórí ètò yín ètò wa idán. Idán gangan leléyìí. Eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Eléyìí tá a pe amọ̀ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú gbalẹ̀ funfun báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àdùgbọ́gbọ́n akásẹ̀. Àti kó gbogbo ẹ̀dẹ́ lóní tuntun tuntun fún ìgbádùn ti yín náà ni. Àlọ́ lánàá, àdé padà lénìí, láyọ̀ àti ní àlàáfíà. Tàádẹ̀ nígbàgbọ́ pé bá a ṣe dé yẹn, lálàáfíà náà lábẹ́yìn tí a náà lálàáfíà. Lágbára Ọlọ́run, àlàáfíà ti wa ti yín ò ní di fíafíà. Àbí ń bọ́ lásáádì, òun ni ó jẹ láǹfààní àti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò yìí. Tìjáde olóko dáná ló kọ mi. Olóko eléètò ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá tiantia di sport actor. Actọ eléètò wà active. Ẹ wò wá. Ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa bí Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok àti Tìjáde olóko dáná sport actor ní TikTok náà. Kò síbi tẹ́ ẹ̀ ti lè wò wá nù méjèèjì. Ṣé ẹ gbàgbé pa tún máa yí koto ti káàṣì ẹ̀ lálẹ́ yìí? Káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ ẹ̀ ń bá mi ní galọ̀ lápè láti oṣù kẹsàn-án la ti ń pin 100 million o la ti ń pin. Òun ló ṣokùnfà owó ojoojúmọ́ tó fi gara sí o. Àtún yí ṣẹ̀kẹ́dúgbe owó lálẹ́ ìfẹ́ tí ó gbọpẹ́. Ẹlẹ́tí ń plè káàṣì látijọ́ ẹ tí jẹ́ káàṣì ẹ̀ ṣe ti yín talẹ́. Alẹ́ ti plè talẹ́ ni ẹ ti cash out bí gálè. Tí ìṣòwò téyìn ò jẹ tọ́lọ́pọ̀ ó mọ wáyàn káàkiri o. Àbẹ́yìn gbọ́pẹ́ nìkan jẹ káàṣì ẹ̀ tọ́lọ́pọ̀ àwọn káàkiri kò ṣẹlẹ̀. Àbẹ́yẹ agbẹ́gbẹ́ nìkan jẹ káàṣì ẹ̀ ń gbòó wá gbowó wá ní 500,000 lòún jẹ́ o. Wọ́n wá ní wọ́n yọ fáàtì wọ́n yọ táàkì wọ́n yọ gbogbo ẹ̀ ó padà kú bóyá bíi 470 kò sí ní tó jọ bẹ́ẹ̀. Kódà bẹ́ẹ̀ lómìn bá ní akùdé kan nípa bóyá àkáǹtì wọn àbí nǹkan nìkan ṣe wọn mọ bí wọ́n ṣe ṣe. Tó wá pè wá pé àwọn onínọ́mbà olóko dáná mo ní nọ́mbà alágbájá mo ní nọ́mbà ojú ìtẹ̀rẹ́ jẹ́ àpè ẹ dákun kọ́sọ́mà ti kí ẹ ti pè mí o. Nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí bó o ní ṣe ṣe ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Bẹ́ẹ̀ lómi ẹ dákun ẹ sẹ́ndì àkànà ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ ẹ dínlẹ̀ lówó yín o. Tòrẹ́ lómi sọ pé ìbótá wọn ní wọ̀nyí gbowó ni. Ìbò la ní òṣèlú àkànà wa kò ní wí bẹ́ẹ̀ mọ́. *347*1004*#. Tàbí www.cashier.ng. Play 3 tickets, get 30 tickets. Òun náà ń bẹ lálẹ́ yìí. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ẹ jẹ́ abẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. FIFA ranking ó jáde o. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles èyí tí wọ́n fi dúró tí wọ́n fi sanwó wájú. Bí wájú ò bá tiẹ̀ ṣe lọ tí wọ́n fi dúró lójú kan. Ikọ̀ Super Eagles àkàbà mẹ́rin wọ́n kà sẹ́yìn. Bàbá sọ nípa ti FIFA ranking ni o. Eléyìí tó jáde ìyẹn lénìí. Kakọ mú ná. Ìyẹn jákèjádò lè àgbálá ayé. Orílẹ̀-èdè Spain olódipo àkọ́kọ́ mú. Orílẹ̀-èdè Argentina ipò ẹlẹ́ẹ̀kejì. Orílẹ̀-èdè ti France ipò ẹlẹ́ẹ̀kẹta. Bákan náà orílẹ̀-èdè England ipò ẹlẹ́ẹ̀kẹrin ló wà tiẹ̀. Orílẹ̀-èdè Portugal ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún. Orílẹ̀-èdè Brazil ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà.
orílẹ̀-èdè morocco òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀keje orílẹ̀-èdè belgium òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ netherlands ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn orílẹ̀-èdè ti mexico òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá bàbá sọ nípa ti fifa ranking nìyẹn o nílé àgbálá ayé morocco tó wà ní ẹtẹ ti mọ̀ pé number 7 ló wà òun ló wà ní ipò àkọ́kọ́ nílé adúláwọ̀ orílẹ̀-èdè senegal òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì ìyẹn ní ilẹ̀ adúláwọ̀ ipò kejìdínlógún ló wà jákèjádò ilẹ̀ àgbálá ayé orílẹ̀-èdè ti íjíbítì àwọn ọmọ ogun fáráùnù àwọn náà wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta nílẹ̀ adúláwọ̀ ipò karùndínlọ́gbọ̀n 25 òun náà wà jákèjádò ilẹ̀ àgbálá ayé orílẹ̀-èdè algeria ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin nílẹ̀ adúláwọ̀ ipò kejìdínlọ́gbọ̀n ló wà jákèjádò ilẹ̀ àgbálá ayé number 28 côte d'ivoire ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn tiẹ̀ number 29 ló wà throughout the world orílẹ̀-èdè wa nigeria ipò ẹlẹ́ẹ̀kẹfà super eagles ibi tí wọ́n bára wọn nù ipò ọgbọ̀n náà wà jákèjádò ilẹ̀ àgbálá ayé bàbá sọ nípa ti fifa ranking bí nǹkan ṣe rí lápá abẹ́ ọnu o nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti 3s àjẹ́lẹ̀ figagbága tó láǹfààní àti wáyé bàbá sọ pé tandy la ni ò máa jó tandy ta ọ̀sùntín all stars àbí olùkọ́ni tó kù ńbẹ̀ òun la ní ó gbìyànjú ìgbàtúnṣe ju bẹ́ẹ̀ lọ olùkọ́ni tí ń bẹ ńbẹ̀ ní ìsìn olùkọ́ni salisu yusuf ọ̀sùntín ikọ̀ ti caterpillars ó bu 3s so ó bu so nílẹ̀ ìbàdàn bíi omi ló láǹfààní àti wáyé o láàrin ikẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì kò sẹ́ni tó gbà kankan wọlé nu méjèèjì canopilas ó bínú tán lẹ́ẹ̀bàdàn pé níbí ikọ̀ canopilas sẹ́fẹ̀ ìfigagbága ẹlẹ́ẹ̀kẹta kọ́nù nílé ní lókè ìta tí ò ti pàdánù sáà yìí ikọ̀ 3s wá lókè ìta bó lókè ìta ní ìsìn ìfigagbága ó bá lókè ìta ní ìsìn gbàsgòs ni nígbà ó bá délé òun náà ò nílé gbàsgòs ikọ̀ tó bá wá látòkè ìta yóò tún á ta omi ń bì í ọ̀sùntín upstars ẹ bá bá sọ nípa canopilas ìfigagbága ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n gbà ní òkè ìta leléyìí wọn ò tí ì pàdánù ìfigagbága kankan lókè ìta wọ́n mi àmì ayò mẹ́ta àwọn náà tì díjo mẹ́ta lókè ìta mo pè o bábá ní ká sí àwọn ikọ̀ tó dáa jù lókè ìta nínú ìdíje líìgì orílẹ̀-èdè wa nàìjíríà sáàyè sporting lagos ló dáa jù lókè ìta ìfigagbága mẹ́rin ló ti gbá lókè ìta ó na méjì ó ta omi kan ó pàdánù ẹyọ kan rangers international ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì lókè ìta ìfigagbága mẹ́ta ló ti gbá ó na méjì kò ta omi ó pàdánù ẹyọ kan canopilas ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta bí àwọn ikọ̀ bọ́ ṣe ṣe dáadáa sí lókè ìta ọ̀sùntín upstars shooting stars photocopy ò yìí sí o ipò kẹtàlá òní 3s ìyẹn wà báyìí pẹ̀lú àmì mẹ́jọ 8 points ọ̀sùntín upstars bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn o ẹja láǹfààní àti súnwọ́ wájú ká kú òní ìyí tó ní ṣe pẹ̀lú nàìjíríà àbí 3s mo já yín tán pé wọn ò ní pẹ́ yí koto lálẹ́ yìí *347*1004*1# kóòdù apá bínú ẹ bá yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà bígbà tẹ́ play 30 tickets ó ní àǹfààní tí ń bẹ́ ńbẹ́ ẹ wò wá facebook splash 105.5 ìbàdàn àti ní tiktok àti tìjání olóko dáná sport actor tiktok náà ẹ já sanwó iwájú ẹ já gba orílẹ̀-èdè ti portugal ẹ já gba bẹ̀ wọlé lórílẹ̀-èdè portugal olùkọ́ni orílẹ̀-èdè portugal george jesus bàbá kú òun lé bàbá ń lọ sí
headquarter àjọ tí ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè portugal bàbá fẹ́ lọ rìsúmù sọ́fíìsì ó làwọn oníròyìn kó bàbá lọ́nà pé a ti ń wá yín ẹni a wá lọ́nà láàkó ẹ dákun ṣé ẹ ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n bí yín léèrè tẹ́ ṣé ẹ ti gbọ́ ẹ ti kan tí cristiano ronaldo tó sọ nígbà náà ẹlẹ́ẹ̀tì ìka ẹ̀ẹ́tì rí ẹ gbọ́tọ́ ló sọ nǹkan kan ni ẹ̀ẹ́tì ìka ẹ̀ẹ́tì ìfojú ara yín gan ni ẹ̀ pé ìfigagbága under 21 portugal ó lẹ̀yìn wò kò jí kò fún yín láǹfààní àti wo nǹkan tí ronaldo sọ bó wà nínú ìṣiṣẹ́ ti kà á ó ní àwọn ti kà á o àwọn ò ní parọ́ o àwọn ti kà á o kí wá ní tẹ́ ẹ fẹ́ sọ sí gbogbo tí ronaldo sọ kalẹ̀ yìí ọ̀rọ̀ tí ń lọ bí 2000 mọ̀ ló sọ ẹ̀yin ò wá ní wí nǹkan bó ti ẹsẹ̀ yọ kan ẹ̀sùn kan yọ kan bàbá ní no comment òun ò ní wí nǹkan kan òun gbogbo tó sọ lòun rí àti kí tún wá ní ẹ ti ẹsùn kan yọ kan ó dá ẹsọ méjì òun ò sọ ẹyọ kan ní kò ń sọ méjì kò sí nǹkan kan òun ò ní wí nǹkan kan èsì tí george sous èsì tó fi dá wọn oníròyìn tí wọn bí léèrè nu pé ẹ ní wí nǹkan kan lórí ti ronaldo yìí ni olóhùn ò ní nǹkan kan tóun fẹ́ wí o bàbá lòun òun ò wí nǹkan kan kò wí nǹkan kan ní ìsìn kẹ ẹ lọ mú ọwọ́ pé ọ̀tá ronaldo ni nǹkan kan bàbá láwọn ò wí nǹkan kan o lánàá mo gbà sí yín láà pé dani kavaya ó ti gbà láti darapọ̀ mọ́ ikẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti getafe nínú ìdíje la liga náà nu ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó ti máa rí pé kí èmi mo sọ bẹ́ẹ̀ lánàá pé ó ti súnmọ́ láti pe lọ bẹ̀ kí wá lóde tí ò lọ bẹ̀ mọ́ wọn padà kéde ọ̀fíṣíálì ihun tó ṣẹlẹ̀ léléyìí tí wọ́n ṣe padà kéde dani kavaya ni pé ojú ìwé getafe wọ́n ti reach salary limit ibi tí wọ́n sanwó dé owó àwọn agbábọ́ọ̀lù owó àwọn òṣìṣẹ́ wọ́n lè san kọjá bẹ̀ lórí iye tí wọ́n ń pa wọlé ìyín tó fa kùdénú o ìyẹn fún ikẹ́ bí agbábọ́ọ̀lù ti getafe láti gbé dani kavaya ládéhùn ọlọ́fẹ̀ẹ́ bó jẹ́ ṣe pé dani kavaya ó ti pass medical ó ṣe medical ó dẹ̀ pass ṣùgbọ́n ojú ìwé wọn kò fún wọn láǹfààní àti gbé ládéhùn ọlọ́fẹ̀ẹ́ bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn

0: kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí ò ní ọlọ́run kì í kọ àdúrà ọpẹ gbogbo èèyàn tẹ́wọ́ síwájú kí ẹ̀mí mímọ́ kọ gba ọpẹ èmi àti ẹ in the name of Jesus Christ bá a ṣe ra ń bá bọ̀ díẹ̀ ẹ̀yin àyànfẹ́ kinní kan dá mi lójú ẹnìkan ní kinní kan yẹ n tó dá mi lójú ni pé àdúrà yóò gbà lónìí òní yìí lọ́jọ́ Wednesday àdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ní àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ so lè kúnlẹ̀ kí n gbàdúrà ọlọ́run wo bí gbogbo àwọn ọmọ rẹ̀ ṣe kúnlẹ̀ nínú studio wo bá ṣe kúnlẹ̀ ẹ̀yin náà kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé ọlọ́run tó sọ ni pé bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ oní kò sí ẹni tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ kálíbà máa bẹ̀rù ẹ̀ gbogbo ẹni tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lónìí ọjọ́ àná ọlọ́run dáríjì agbára ọlọ́run kọ́ dáríjì o ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú àní padà sínú ẹ̀mọ́ gbogbo èèyàn kígbe bàbá dáríjì mi wọ́n jẹ́ ń padà sínú ìbí mi mọ́ mi ò ní padà sínú ẹ̀mọ́ sàánú mi ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ọba ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀ pa ẹ̀ṣẹ̀ mi rẹ̀ wẹ̀mí ní àwẹ̀mọ́ èmi ó sì funfun ju ẹ̀gbọ̀n wúlọ jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé mi ògo ni fún ọ Jésù Jésù olúwa wa ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbálá ayé àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ẹ dìde o ní àdúrà fún àánú ṣé ẹ rẹ́ ń tó bá ní testimony ẹni tó ra àánú gbà ni bó o bá lè fòókè lẹ́ẹ̀mejì bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè wàá ra àánú gbà in the name of Jesus Christ ẹ kígbe ẹni màá ra àánú gbà níbo lẹ ti ń gbòmí ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí nígbà tí n bá ń bínú màá sì rántí àánú àánú àmọ́ pègún rẹ àánú àmọ́ pẹ̀ṣẹ̀ rẹ àánú àmọ́ pa májẹ̀mú ó máa ń ṣògo lórí ìdájọ́ iṣẹ́ tí àánú ṣe pọ̀ gan tọ́ bá rí tí ọlọ́run bá gbádùn ẹ lónìí àánú ló ṣiṣẹ́ yẹn o láàrin ogun lọ́gọ̀ àánú a sì mú ẹnìkan jáde ó láwọn mú kan a ó sì fi èkejì ẹ lẹ̀ òní ni 7-7 olúwa lòun ó sàánú àwọn ènìyàn ó tún wá bọ́ sí ọjọ́ Wednesday àkọ́kọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá a ti bẹ̀rẹ̀ ìgbọ́wọ́lé méjìlá ni ẹ̀ẹ̀mejìlá ni màá gbé ọwọ́lé àwọn èèyàn láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago 6:00 wàá fojú kàn mí live neat and direct ọdẹkúnlé Epaphras wòlíì lórí afẹ́fẹ́ orí mi kàn lọ sí ọdẹkúnlé Epaphras wà lórí Facebook wà lórí YouTube ẹ fọ́lò mi aago 6:30 6:30 àwí oṣù kẹwàá yìí ó ní yóò já sí ayò wà náwó yẹn méjèèjì sókè wàá dákọ ẹ wàá fọkọ ọmọ mẹ́ẹ̀sì bàbá èmi ọdẹkúnlé Epaphras ọmọ títí layọ Deborah lónìí ọjọ́ àánú jèèrà àánú gbà ọlọ́run dìde sàánú fún mi ẹnjiníà ẹ já síde pẹ̀lú mọ̀mọ́ yìí ẹ wà wọn tí wọ́n ti rá àánú gbà bí ìtàn tiẹ̀ náà ó ṣe rí nìyẹn.
1: Praise the Lord! Orúkọ mi ni Yáàfin Adénọ́lá Ọmọ́wùnmí. Mo wá láti Ìjẹ́bú-òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn mi.
2: Nice.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo mọ ipe ọdẹkúnlé Epaphras. 2008 òun ni mo ti ṣègbéyàwó.
2: 2008.
1: Gbogbo àwọn tájọ́ ṣègbéyàwó last year. Gbogbo àwọn ọmọ wọn ti wọ yunifásitì last year. Last year mo wá fi Ikoro. Mo fi gbàdúrà pé why me.
2: Ẹni sùn 2008.
1: Yes sir, 17 years to be precise.
2: 17 years lẹ ti marry.
1: Bẹ́ẹ̀ni sá.
2: Ẹ bí mo ni.
1: Bẹ́ẹ̀ni sá.
2: Ẹ bí kankan rí.
1: Bẹ́ẹ̀ni sá. So nígbà tó wá di láṣẹ̀yẹn a ṣe ìpàdé àwọn tó ń wojú Ọlọ́run. Mama pèdè kan lọ́jọ́ yẹn. Wọ́n ní pé gbọ́dọ̀ gbàdúrà ipe kọlọ́run kó change prayer request wa ní ọdún tó ń bọ̀. Mo fi ìkanra gbàdúrà yẹn náà. Ní láṣẹ̀ yẹn bàbá sọ oríṣiríṣi pé àwọn èèyàn máa bíbèjì. Kà sọ wọ́n ní ire àti àánú. Oríṣiríṣi bàbá ṣe ń sọ. Bẹ́ẹ̀ ni mo fi gbàdúrà. Mo ra aṣọ láti ní 10 years ago tí mo fi máa ń ṣe prayer nílé. Mi ò mọ̀ pé aṣọ obìnrin ni mo rà. Nígbà tí mo bí Tolúwa láṣẹ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé aṣọ obìnrin ló wà níbẹ̀.
2: Chai.
1: Aṣọ ọkùnrin ni mo máa ń pè mí ò mọ̀ pé tobìnrin ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé nígbà tá a wà ní auditorium èèyàn kan gbé ọmọ ẹ̀ wá. Ọmọ amọ́ kachifu wọn wá. bi baba se so pe ta lo fe bayi mo ko sare fo si waju a po gonjo yen ta fo bo emi lowo mi mu anki yen jo yen last year arugo ojo baba so fun pe awa ta awon ojo olorun ka do bale si bi pulpit pelu omi je loju ni mo fi do bale mo so fun olorun pe to ba se lodun yi I will not deny you mi o ni se to ba je pe mo se fe ki wa do ni yen ki de pada I will not deny you.
2: Kai.
1: But do better than you know. I just say I will say yes, yeah. Me of you, I just can't see a lot of me. But do better than you know. Get baby back, go go. The last year, March, after I look for a job, ni mo taking, ni March, mo de bito lua la share, ni November 27.
2: Onda. Toluwa lase omo to nje ndada o re o olon wo eleyi lowo mi melo le be bisi
1: okun kan si sir
2: lo ba tan
1: be ni sir
2: ki lo di omo dun melo ni
1: 45
2: ash be se wi ko ri be fun yin e ki gbe meni kan emi lokan mo yi next nice awon ti nra anu gba niyan ki n to pe next e gba oluwa gbo ni iwe mimo so o la fi ese yin mule e gba woli re o le o si serere nje je mo pe ojo ti adu awon kan gba le su arrange ti won fi ni wa la ro kutukutu lola ni ago mefabo wa foju kan mi life neat and direct o dekunle Epaphras woli lori afefe o ri mi kan lo si o dekunle Epaphras wa lori Facebook wa lori YouTube e follow me ago mefabo 6:30 e to wa daju kin to fi kun gbogbo eyan omo olohun to fe san re majemu yin kapo ti san tele to ba tun le tun san o da gan loni kan mo kigbe sanu mi olohun kapo ti san o re majemu bere lati 2000 tabi ko fi sori omo re mo ni e so ta awon omo yin na e san ti won o ni ko awon ayan fe mi joje won o fi ebo ba mi da majemu ohun olohun lo ngbo yi bi eyin ba fe ti esi gboran o le ojere ile na o re majemu la bi se radio program to ba fe fi dasi o fe fi ran wa lowo pe eje mi na dasele ja wo nti o tele eyin te ti san to san kan si eyin to je pe ti san san ti e na lo ni san ta won mo re o mu nkan kan se wa fi sori e mo fe anu sanu mi je mi na loko sanu mi je mi na obi mo account number church ni ma fun yin 1966 36 38 73 1966 36 73 Access Bank in here Comfort Life Mission International Ugbe Jade Leyin Oni Bayi Oni Soro Re Majemu Mo Gbogbo Se Nje Tolohun Ni Final Biyan Ba Wole Elelei 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International lo no gbe jade First Bank Next Engineer eni kan ni e ri le ngbe yes bi se gbo royin ayo ti e na ni e pe lomi e je atun gbo telomi
3: hallelujah sir
2: hallelujah
3: oruko mi ni Olaronke Yusuf emi ni mo wa lati Eko mo je omojo lori afefe emi ni mo give testimony ni May 7 we pay back to Moyipo, sister in law, me from oh, promise me 1 million. Let's say, kese. Oh, they send 500,000 per week, like working love, she for me. So, but oh, dear, on the 24th, oh, send balance 500,000. You could add that it's better. See, I've been here.
2: It's better by
3: then. What you want, be more yago, we can read.
2: Then we
3: agbado ati ege.
2: Let me, yeah, better.
3: So testimony mi elekeji ni pe o ni aburo mi kan to ti promise mi lati fun mi lowo business lati 3 years ago ti mo ba de tin pe ba kan ma ni sister mi e fokan bale so igba to ti be si ni yi mi so to yi mi so se
2: e kan pe mo ni
3: yo we son baba mi ti ka mama le olore ka kiri so mo sha face olorun sugbon fun iya lenu mi igba te wa si abule odu
2: ti mo wa ni ojo monday to lo yi oni ilopo se kan bayi
3: beni teni pe ka bere nkan kan pe orun ti si bi pe ade mo yi pe a ma ri nkan yen mo sa fi si waju la pe olorun o ti senu ara e so lati yo odun pe ohun ma se o nito pe baba mi ti so pa o ri je ko le se fun iya lenu mi ni ago merin koja o se pe mi ni e pe sister mi e lo wo account number yin pe ohun ti ba mi transfer owo nigbati mo ma wo o fun mi ni 5 million
4: 30th of June.
5: Mo so mo gbo ni mo ni Oluwa ni ko to dale awon eyan mo ri owo nre o ya tan bayi ise kile nse tele mama
3: ni mo nse sugbon igba ti mo give testimony yen ni ma to recite tori pe se agbe mi ta wa ro gbo ya ere agbe ni ma fi bere business ni be ti se owo ti de mo fe bere pharmacy and supermarket
5: nipa ka pe ise je barabale ko latan o egbon ti mo fe wi o ti oba se wi pe salary la tujo ti o fi pe yo todun melo
3: odun wo 30 years mo tin sise mi le do pe mo ni iye kan bayi la account
5: o nilo enikan e wo yo enikan to je pe owo ti won gba laarin 20 years o si gbe wa ni seju kan mo wonu jegbojegbo ase iledumare lo eni to ko latorun pe ko ran olowo teyin mejeji o ti ri na rira yin bi n ba je woli olohun ibi to ba wa ko ni ko yo si olojus e wa so be n te joko ti o su ni temi mama yi ele be bere pharmacy ati supermarket ko ni mu
0: nice awon ti ran anu gba niyan ki n to pe next na ro kutukutu lola ni ago mefa abo wa foju kan mi live neat and direct o dekunle epafras woli lori afefe o ri mi kan lo si o dekunle epafras wa lori facebook wa lori youtube e follow me ago mefa abo ago mefa abo 6:30 next engineer
6: oruko mi ni Alabi Zainab
5: Alabi Zainab
6: lati ejibo
5: ejibo nbi
6: Osun state
5: Osun
6: oko mi lo mu mi de ibi
5: se won be nbi
6: ben
5: o ye pe o
6: Alabi Abiodun
5: dia e mo bo
6: February last year lo wa sibi ba
5: February la won wa sibi eyin ni Alabi Abiodun edun legbe yawo yin bayi
6: September 7 ni mi wa sibi
5: sep ojo birthday mi last year le wa bi ah ah
6: mo wa be oyan
5: ki le bere
6: oyin
5: se nte wi fo lorun oyun le fe
6: moto
5: ati ka
6: olorun de se fun o so yun fun mi o se ka foko mi
5: o so yun beyin o se ka
6: yen na lo se
5: o sun na ni se ti n wa tele e ti n wa tele
6: 8 years
5: ah e wo leyin odun mejo o sun na ni won lo sun September 7 o sun yen na ni ase oni pe jabo le bayi leyin eleyi e lo bibeji baba yin bole kole si bole kole yin si ke pari ni 2026 etewo egbori wa next
0: nice gbogbo le ikanlo tun gbo yi ora ka o tun loyin ini fi yen eleyi ni fi se lo eje ma fi ti mama ise lo
7: oruko mi ni Abidoye Ganiyat lati ilu Iwo
5: Iwo wo lodu oba
7: mo wa nitori mo wa dupe nitori tomo mi gba to pe omo odun mewa ni aisan buruku kan kolu gba ti won so fun mi pe ogun oru lo nse gbogbo bi ti mo wa ngbe omo yen lo ilu meje ni mo ti deri
5: ilu meje
7: ni sa ti won ni ki ngbe omo yen lo lati lo se itoju re ile ti mo ti ko debi oke tori re ni mo fi ta
5: ah
7: to le se ijeri wa ninu awon akorin yin to mo pe nkan yen si omo
5: ye n pase e n ba wu ni o sami o ni ri wahala omo
7: bo se ma n se to mi o ka ibi bayi kun tẹlẹtẹlẹ
5: e ka bi isi
7: bẹẹ ni sa awon omo mi lo ma n wa si ibi bayi won wa n so fun mi pe dadi ma n so wipe ẹni to gun oru n se pe won ma n gbadura yen pe ki n jo ki n je ki ba si ti ma wa mo wa ni o da o wa di 77 ọdun to lo mo wa so fun pe o da emi na ma tele yin leni mo wa wa mo mo mo yi lowo ibi ta ti wa n gbadura te wa so pe gbogbo eni to gba isan de bi bayi pe gbogbo isan yen ko ma kuro ni sisin yi mo wa so fun ma si ti mo ni o ya ma gbadura omo yen wa n gbadura bo se bere si ni sunkun o wa n wuko bo se n bi niyan a wa jade lo sisale nbe yen bo sa se bi si be
5: o bi be
7: bo se wa bi mo wa so fun awon omo ni a Olorun sanu mi ebi to mo yi bi ko Olorun o jo je pe nkan to wa lara re yi lo ti bi yi o mi o so ju be yen lo pa se wa dele tori laarin osu kan o kere ton yo se le merin tabi
5: ah laarin osu kan
7: e ni sir
5: won la won ti lo ilu meje ki won to wa si 77
7: o da mo ti lo si ilu to je pe won ni ka lo eran wa ti an so omo mi ti an so eran mo lorun bayi ti an fi eko sile tan ni ti eran ye ba ti je ko yen tan ina ni yo gbadun eran yo je ko tan mo sunkun kuro ni
5: eran o je ko tan
7: mo sunkun kuro ni ilu yen ni but igba mi o mo bi tele mi o fe wa bi bayi mi o ni paro fun yin sir tori mo ma
5: eh fe wa bi
7: fe wa o ma so fa ma mi gan pe ibi te n lo yi e ma lo mo o but
5: kin lo de te fi fe wa kin lo de kin bayi le
7: mo ma so na ni pe a
5: won ma sogun
7: an poju pe boyo ogun na se nbe emi na ba wo pe emi o ni tele won but awon mo ba ti bere owo lowo mi mo ma fun won pe kan lo mo gba to wa di pe kini yen se ninu school le meji ojo to wa jejo elekeji yen lo jejo idojuti gidi fun mi mo fa so fa mo mi pe loni yi ma tele yin lo mo se wa wa si bayi bo se wa di tan lati igba yen to mo yi tin lo roro ati di bi won se ba yin soro ogun oru o se mo
5: o toju o to su melo
7: o ti pe odu

0: lálẹ́ o. Onílé yìí mo kì í lálẹ́ tẹ̀ní. Ọlọ́run alágbára, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, àpáta ayérayé, ibi ìsàdé wa. Ìwọ ni ọpẹ́ àti ìyẹ fún lálẹ́ tẹ̀ní fún ohun gbogbo tó ń ṣe fún wa. Fún àánú tó pọ̀ bí yanrìn táàrin lọ́dọ̀ olúwa táàrin gbà lójoojúmọ́ fún ìṣọ́ rẹ fún ààbò rẹ fún ìpamọ́ rẹ fún títóbi agbára ìwọ Kristi nínú ayé wa. Agbé ọ̀gá àyẹ̀ọ́ àtúnṣe ọlọ́ba o kábíyèsí Elédùmarè. Bí kì í bá ṣe pé olúwa kọ ilé náà àwọn tí nǹkan ń ṣe lásán ni.
1: Iṣẹ́ mi o kò gbọ́dọ̀ bàjẹ́ ọ̀dẹ̀dẹ̀ wa o kò gbọ́dọ̀
0: bàjẹ́. Ọlọ́run Elédùmarè alágbára gíga gíga Ọlọ́run àtiláyé.
1: Bàjẹ́.

0: fún ore ọ̀fẹ́ àti àǹfààní tàrígbà lálẹ́ tìní. Owó ìjẹjọ nìyí tá à ń dágbére pé jọ mẹ́jọ ni ó mọ̀ tó dáa torí ọjọ́ nípa ìpàdé kìí jìnà. Ọjọ́ Wednesday la tún wà léni tí gbogbo wa tá a tún jọ péjọ pọ̀ sí ìkànnì Splash FM 105.5. Fún títún bí agbára ìwà láìwọ Kristi àgbẹ̀ ọ̀gá o, àyìn ológo, àṣẹ ọlọ́ba o. Ìbọn Ọlọ́run ọba mi òkè ìbẹ̀yìn èèyàn. Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá fà, ìbá ẹlẹ́sìn àbáláyé, ìbá ọmọ kú ayé, ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ìyẹn ọmọ ṣíṣe ń rojú, àìṣe ń bẹ̀bẹ̀. Ẹ kalẹ́ o. Ìbọ̀gá mi pàtàkì, ọmọọba Akọ́ládé Alábí. Ọmọọba Tólódé Òṣogbo Ayàkókò Nàkẹ́ Ajímọ̀tábà Ògùn.
1: Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Jìgbìnì bí àtẹ̀kùn.
1: Àárín ọ̀rẹ́ ọgbọ́dọ̀.
0: Ìṣedélọ́jọ̀ tí fi ń wù mí, ọmọọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba.
1: Sọ wípé kò ní bàjẹ́ o.
0: Ajagun mọ́ fi tìbọn ṣe. Ẹyà kókó sùn nígbà ọ̀tẹ̀. Kọ́ládé Alábí, ilẹ̀ kílẹ̀ tẹ bá wà léni, ilẹ̀ rí ni o. Ọkọ mi léde mú mi dè. Ọkọ mi láṣà mú màṣà. Ọkọ mi lórin mú mo rin kọ. Tábà Ògùn nìkan lọ́wọ́ mi ò tó.

mo ti dorí ètò náà nìyí bá a ti máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ kí n yà kí n lọ kí bàbá mi kábíyèsí ọba Adébáyò Àkàndé aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ tá a wà yìí bàbá mo kí n kẹ pẹ́ bí pẹ́pẹ́ ti pẹ́ kẹ dàgbà bí aráàárọ̀ ẹ̀sìn ọba kó jẹ kó pẹ́ Túndé Ọláwúwo ọ̀gá wa ní kànnì yìí mo kí n dáadáa ẹ̀ka alẹ́ o olóòtú ètò yìí ṣeun nọmọ akínọlá mo kí n pe ẹ̀ka alẹ́ o ẹni tá a jọ wà ní kàlẹ́ ètò Abimbola ní tẹ́ lọ́tún àtòsí tọ́jẹ́ kẹ láǹfààní láti máa gbọ́ mi lé kẹ́tẹ́kẹ́tẹ́ fúntalẹ̀ tètè ní. Ó kọ mi ò yí padà. Dr. Adeyinka Isaki ọmọ Moro àtètè kan tá a bá ń tilé ìfẹ́ bọ̀ ìfẹ́ òye lágbo níbi tójúmọ́ ti máa ń wá sílé ayé.

ọ̀hún kí yìn wípé ẹ káàlẹ́ o ẹ kú àfọmọ nìyẹn ṣe ẹ jẹ́ ń kọ́kọ́ mọ rírì ẹ̀yin bàbá mi.

0: kí n mọ rírì ẹyin ìyá ìyá mi.
1: ìlú ọgbọdọ bàjẹ́ ọmọ ọgbọdọ bàjẹ́ o.
0: fún àtìlẹyìn lórí ètò yìí.
1: ọmọ ọgbọdọ bàjẹ́ o.
0: fún ìfẹ́ tẹ ní sí mi.
1: a ń sọ wípé kò ní.
0: mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹyin tẹ wà ní diaspora.
1: bàjẹ́ lè tó kọkọrí
0: ọ. tẹ ní fẹ́ ètò yìí. gbogbo yín pátápátá ni mo kí. gbogbo yín pátápátá ni mo kí. ẹ ṣe púpọ̀ púpọ̀ o. ojú ò ní tì yín. ibi tẹ́ ẹ ti ń mówó tẹ fi ń ra káàdì tẹ fi ń pè. kò ní tán bẹ̀. ẹ dàgbà bí aráàárọ̀. láṣẹ elédùbarè iṣu ọmọ yóò jiná fún yín jẹ o. ẹ ní ṣàìsàn. àìsàn ní í ṣe yín láṣẹ elédùmarè.
1: kò ní bàjẹ́ lẹ́tọ́.
0: bá mi mo kí yín látògbómọṣọ ògbómọjúgún ibi tí wọ́n ti ń jẹ̀ka ká tó fẹ́ kọ yẹn gan lé. bá mi olùṣọ́ mo kí yín ẹ̀ka alẹ́ o ṣe dáadáa ni mo bá yín o ọ̀dẹ̀ ọ̀dẹ̀.

0: ọ̀rọ̀ bàjẹ́.
1: Bá mi Adébọ̀ wálé.
0: Bàjẹ́ o. Adéyinka ń sọ wípé kò ní bàjẹ́
1: o. Mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ o. Ṣé dáadáa ni mo bá yín, ẹ̀yin àti màmá mi? Ẹ pẹ́ fúnra yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. Èso ọmọ ò jiná fún yín jẹ láṣẹ Elédùmarè. Mo dúpẹ́ pẹ́ òkun. Mo mọ rírì yín púpọ̀ lórí ètò yìí gan. Ẹ ṣe o. PRO alukoro ẹgbẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo kí yín ẹ̀ka alẹ́ o. Ayò ìyá tíjà, mo kí yín ẹ̀ka alẹ́, yóò rọrùn fún yín o. Ìyá àbejì Germany London, mo kí yín dáadáa. Ìyá àbejì Ẹlẹ́gùsí, ẹ máa gbọ́ rédíò o. Rédíò kìí sọge o. Àwúwà. God bless Nigeria, God bless you. Ẹ̀ka alẹ́ sá, mo kí yín o, àwúwà. Ìyá àbejì kínní, ìyá àbejì kejì, ìyá àbejì lódò ọba, mo kí nẹ́nẹ́ dáadáa. Ọmọ ní Ìbùkọ́lá, mo kí ẹ dáadáa ẹ̀ka alẹ́ o. Bàbá mi Àfáà Sàká láti orílẹ̀ owó. Bàbá mo kí yín dáadáa ẹ̀ka alẹ́. Alàgbà Túnjí Adams láti gbada Túbà, mo kí yín o. Mrs. Ọláyinka Adéyinka, mo kí yín púpọ̀. Gbogbo ẹ̀yin ènìyàn àti ọ̀jọ̀gbọ́n ni mò ń kí lálẹ́ tèní. Bàbá mi láti gbọ̀ngàn Olúfẹ́wà Rọ̀gọ̀dìjà, mo kí yín púpọ̀ ẹ̀ka alẹ́ o. Èmi ọmọ yín ni Isaac Adéyinka, ọmọ Mòro àtètè kan tá a bá ń tilé ìfẹ́ bọ̀. O ní kí yín lálẹ́ tèní. Atọ́kùn ètò kò ní bàjẹ́. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi. Ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí.

0: nti agbeyawo lale teni laarin oko ati yawo atawon omo tori oni ko tori ola ni ṣugbọn mo ni awon nkan kan kankan lati ba wa so leni wipe eyin obirin e teriba fun oko yin o eyin obirin e teriba fun oko yin o mo fe ka jo mo nkan kankan wipe apanle o si fun oba ti o lolori
1: koni maje leto togori afefe o
0: bi apanle o si si fun oba ti lori bẹ́ẹ̀ ni ó yára fún ọkùnrin láti ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà lọ́jọ́ ayé rẹ̀.
1: kò ní máa jẹ́lẹ̀ tó gorí afẹ́fẹ́
0: ó yára fún ọkùnrin láti tètè ní ìyàwó méjì mẹ́ta mẹ́rin ní ọjọ́ ayé rẹ̀.

fún ọkùnrin kò sí fóbìnrin ìdí tó fi wà fọkùnrin ni wípé ó ní tọkùnrin lè ṣe obìnrin máa ṣe jù bẹ́ẹ̀ lọ tí ọkùnrin lè ṣe obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ èmi wá máa ń ṣàlàyé fún àwọn èèyàn wípé àwọn nǹkan kankan wà tí ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe bẹ́ẹ̀ ni àwọn nǹkan kankan wà nǹkan ẹyọ kan wà tí obìnrin tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe obìnrin ń wa mọ́tò obìnrin ń wa truck obìnrin ń kọ̀pẹ́ obìnrin ń ṣe tíṣà obìnrin ń kọ́lé obìnrin ń ra mọ́tò kò sí tọkùnrin ṣe láyé tóbìnrin ò ṣe ṣùgbọ́n nǹkan kankan wà tóbìnrin ò lè dá o. Inú ìrìn àjò ìgbéyàwó àwọn nǹkan tóbìnrin ò lè dánwò wà tó pọ̀ tí obìnrin fi gbọ́dọ̀ tẹríba fún ọkọ rẹ̀ ó dáa fún obìnrin láti wà lábẹ́ ọkọ o wà láìtàláì ó dáa fún obìnrin láti wà lábẹ́ ọkọ obìnrin tí ò bá sí ní abẹ́ ọkọ bí ìgbà pé èèyàn kọ́lé kò kán ni bí ìgbà pé èèyàn kọ́ ilé èèyàn rúfẹ́ bí ìgbé ayé rẹ̀ ṣe rí nù torí wípé kò sí lábẹ́ ìbòjì rárá bó ti wù lẹ́wù kò mọ̀ kódà gan kó lówó bí ìsẹ̀kẹ̀rẹ̀ tí ò sọkọ lọ́dọ̀ rẹ̀ kò sí lábẹ́ ìbòjì. Torí Ọlọ́run ọba mi òkè n tó bu ọlá fún jù ní ìgbéyàwó ìgbéyàwó ti Kánà ti Galilee ibẹ̀ ló ti ṣiṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu tó sọ omi di ọtí wáìnì Jésù wà ńbẹ̀ lọ́jọ́ náà ó bu ọlá fún ìgbéyàwó ó bu ọlá fún ìgbéyàwó ìwọ obìnrin ó gbọ́dọ̀ tẹríba fún ọkọ rẹ tọkùnrin bá kọ́lé ojúlé mẹ́wàá ó lè fẹ́ obìnrin mẹ́wàá sínú ilé kan ṣoṣo tó náà ó sì wà ńbẹ̀ tọkùnrin bá kọ́ ilé ojúlé mẹ́wàá tàbí kọ́ flat mẹ́wàá ó lè fẹ́ ìyàwó mẹ́wàá sínú flat kọ̀ọ̀kan ṣùgbọ́n obìnrin ò tó bẹ́ẹ̀ o àrírí láyé àṣìlérí obìnrin ọkọ́lé ojúlé méjì lásán ó wá fi ọkùnrin méjì bẹ́ẹ̀ ọkọ mi àkọ́kọ́ rèé ọkọ mi ẹlẹ́ẹ̀kejì rèé kò ṣeé ṣe láyé

obìnrin kọ́ 3-bedroom flat kó wá fi ọkọ̀ sí kó fọkùnrin sí yàrá kọ̀ọ̀kan kó wá mọ̀ jí kó ní ọkọ̀ mi àkọ́kọ́ káàárọ̀ ọkọ̀ mi ẹ̀kejì káàárọ̀ kò ṣẹlẹ̀ rí láyé tí o ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe nù ọkùnrin lè kọ́ odidi flat mẹ́wàá kó fi ìyàwó kọ̀ọ̀kan sínú rẹ̀.

0: ọjọ́.
1: Nítorí ìdí èyí.
0: Nítorí ọmọ.
1: Ẹ̀yin obìnrin, ẹ̀yin obìnrin, ẹ̀yin obìnrin, ẹ tẹríba fún ọkọ yín. Ẹ má torí pé ẹ lówó lọ́wọ́ tàbí ẹ mọ èèyàn kẹ ẹ tó mọ ọkọ yín tàbí nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe gan, ẹ wá ti mọ èèyàn sí kẹ ẹ wá sọ ọkọ yín di gbẹ̀wù dání. Kẹ ẹ wá sọ ọkọ yín di gbẹ̀wù dání. Àwọn nǹkan tá a gbé yẹ̀wò lálẹ́ tẹ̀ní ara rẹ̀ nìyẹn o.
0: Gbọ́dọ̀ bàjẹ́ o.
1: Torí wípé àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ láyé ti ń ṣẹlẹ̀ lókè èpẹ̀ ọkọjà sísọ. Ilé ń dàrú lọ́wọ́. Ilé ń dàrú lọ́wọ́. Àwọn ọkùnrin míì wọ́n ti bẹ́ síta.
0: Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Wọ́n ti níyàwó síta, wọ́n ti bímọ síta. Nígbà tí ìyàwó wọn ò fi wọ́n ní ọkàn balẹ̀ nínú ilé. Tíyàwó yọ̀ǹda ìfọ̀kànbalẹ̀ fọkọ nínú ilé. Ọkùnrin gan obìnrin tó ti mu pàràgà yó, obìnrin tó ti ṣe gbogbo ẹ̀ yó, obìnrin míì sì mbẹ tó jẹ́ pé àlè àlè àlè ó fẹ́ràn àlejòkọ rẹ̀ lọ, ó fẹ́ràn kọ́yẹ̀sẹ̀ pàdé ọkùnrin. Obìnrin míì fẹ́ràn kọ́yẹ̀sẹ̀ pàdé ọkùnrin kóhun àtọkùnrin sì jọ láṣepọ̀. Kájọ láṣe kó ṣẹ̀ṣẹ̀ pàdé ọkùnrin tuntun kóhun àtọkùnrin tuntun ká sì jọ láṣepọ̀ obìnrin míì láìkì ẹ̀ dáadáa tí ò lè fi ṣeré. Ọkùnrin míì torí àgbèrè ìyàwó ẹ̀ ọpátì. Ọkùnrin míì torí àìtẹríba fún ọkọ nítorí ẹ̀ lọkọ ṣe jáde síta. Ṣùgbọ́n àwọn nǹkankan kọ̀ọ̀kan tí máa ń gbẹ̀yìn àwọn irú tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í dáa o. Ẹ̀yin obìnrin ẹ tẹríba fún ọkọ yín. Ẹ tẹríba fún ọkọ yín. Ẹ tẹríba fún ọkọ yín. Ẹ̀yin ìyàwó ẹ tẹríba fún ọkọ yín. Lótìtọ́ lódodo. Ọkùnrin míì náà ya wèrè pọ̀ o. Ọkùnrin míì náà ya wèrè pọ̀ o. Ṣùgbọ́n ọlọ́gbọ́n obìnrin kọ́ ilé rẹ̀ sórí àpáta ni. Ọlọ́gbọ́n obìnrin kọ́ ilé rẹ̀ sórí àpáta. Ẹ wo bàbá tí wọ́n pè wá lọ́jọ́ kan níjẹ̀ẹ́dógún tí wọ́n ń sọ̀rọ̀ gan pé àwọn lé o, àwọn ṣe o. Ṣùgbọ́n ìyàwó àwọn ní tọ́jú àwọn ọmọ, ní tọ́jú mọ̀lẹ́bí, ní ṣe fún kinní kan, ní ṣe gbogbo ẹ̀. Nígbà yẹn bàbá ọmọ rò pé wó púpù níyà yóò ná o, kinní kan ní ṣe. Ṣùgbọ́n nígbà tí a kú tán ni bàbá tó mọ̀ wípé àwọn ti sọ nǹkan nù. Àwọn ti sọ nǹkan nù. Ẹ fìfẹ́ kan ṣoṣo ẹ jọ fi bára yín gbé. Lálẹ́ tèní tẹ́ ẹ bá jọ wà nù lé tẹ́ ẹ bá jọ ń jà lálẹ́ tèní. Lọ bá ọkọ rẹ báyìí. Lọ bá ọkọ rẹ.

bẹ ọkọ rẹ sílẹkùn ẹhẹn ọya sílẹkùn ọya wọlé ọya ọya jì báhùn yọ sọ pé kí lòun wá má dá lóhùn wọ́n fi kúnlẹ̀ bẹ́ẹ̀ kúnlẹ̀ o ti realize gbogbo mistake rẹ kò kúnlẹ̀ kò bẹ́ẹ̀ pé kó má bínú ó náà ó sì fà ọ́ lórí mọ́ra torí àṣìṣe ẹjọ́ wẹ́wẹ́ ń gbà míì a máa lé ọkùnrin míì síta obìnrin ò gbọdọ̀ ní àṣírí kankan kò gbọdọ̀ ní àṣírí kankan tí ó fi pamọ́ àwọn màmá mi náà ó tún dá sí o àwọn bàbá mi náà ó tún dá sí obìnrin ò gbọdọ̀ ní àṣírí àṣẹ̀mọ́lù lọkùnrin wà láìtàláì aṣẹ̀mọ́lù lọkùnrin ọkùnrin ló lórí ẹ òun lórí ẹ lólóhùn fẹ́ẹ́fẹ́ ọ òun lólóhùn rí ọ tó lóhùn fẹ́ẹ́fẹ́ ọ ó mọ tẹ̀lé àṣẹ rẹ̀ ni ó mọ tẹ̀lé àṣẹ rẹ̀ àwọn ìyá wa tẹ̀lé àṣẹ àwọn bàbá yẹn náà fi pẹ́ lọ́dọ̀ wọn o wà láìtàláì àwọn ìyá yẹn wọ́n tẹ̀lé àṣẹ àṣẹ bàbá náà ṣe pẹ́ lọ́dọ̀ wọn ó ti lọ lé ọkọ mẹ́ta ní ìsìn báyìí o dúró síbì kankan ìgbà tí kọ́kọ́ bá ti sọ̀kan ìwọ́ sọ méjì tó bá ti sọ̀kan ìwọ́ sọ mẹ́ta tó bá ti sọ̀kan ìwọ́ sọ mẹ́rin o ní ìtẹríba o sì ní ẹ̀kọ́ ìbánisọ̀rọ̀ ní ń fà o ẹ̀bẹ̀ ọkọ yín lálẹ́ tìní ẹ jẹ́ lọ sọ́dọ̀ ọkùnrin. Ẹ̀yin ọkùnrin ẹ wá gbọ́ o ohun èlò ẹlẹgẹ́ lobìnrin jẹ́ o ó sì yẹ kárò ó wípé ká mọ́ bínú o pé orí wọn ò kù díẹ̀ kó pé tányányá wọ́n ti ní aláwọ̀ kù lobìnrin ilé ọkọ náà ti wò tán ẹni lọ́kàn wípé bí ẹ tí èèyàn méjì bá ń drive lọ́wọ́ tí mọ́tò tẹ́ ń wa mọ́tò lọ tí mọ́tò kan ń bọ̀ lọ́nà ìwọ́ tó ń wa mọ́tò yẹn lọ ọgbọ́dọ̀ fọkàn sí pé ẹni tí wa mọ́tò yìí bọ̀ kò mọ mọ́tò ó wà o ẹni tó ń wa mọ́tò yìí bọ̀ kò mọ mọ́tò ó wà tó o bá ti ní lọ́kàn báyẹn ìwọ́ ọmọ ṣe jẹ́jẹ́ ọmọ wo ìṣesí rẹ̀ ọmọ wo ibi tí ó yà sí kó má bàa kọ lù ọ́ ṣùgbọ́n tó o bá wò pé ọ̀nà rẹ ló ń gbà ọ̀nà rẹ ló ń gbà ìwọ ọkùnrin tó o bá rò pé ọ̀nà rẹ ló ń gbà ẹ̀tọ́ rẹ ló ń ṣe ọ́ dalé yẹn rú o ilé yẹn ó dàrú o a gbọ́dọ̀ rí gbogbo ẹ̀ bí equal right o a gbọ́dọ̀ rí gbogbo ẹ̀ pé àwa la láṣẹ jù nínú ilé o a gbọ́dọ̀ ní sùúrù fún ká sọ tẹnu wọn ẹ wàá lè sọ fún gbogbo ohun tó sọ wọn mo gbọ́ o ṣùgbọ́n kì í ṣe mo fẹ́ ṣe báyìí kì í ṣe tó sọ yẹn ni mo fẹ́ ṣe báyìí ní tí mo fẹ́ ṣe mo ti rò ó mo ti ṣe mo ti pa mo ti dé o kì í ṣe yẹn bóyá ń gbà míì irú ohun tó sọ là á ṣe ṣùgbọ́n báyìí ní tí mo fẹ́ ṣe rè é pẹ̀lú ìrẹ̀lẹ̀ ló sì fi sọ́ kì í ṣe ohun líle míì náà máa ń bí obìnrin míì nínú gbàdúgbò dáàdì wa ẹ̀ka ti ẹ̀ gbọ́ téèyàn kì í gbámọ̀ràn tinú ẹ̀ ní máa ṣe kíníkan ní máa ṣe ó ń bẹ̀rẹ̀ bọ̀ nìyẹn ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ tálẹ̀ tèmi wọ́n ní kíníkan kì í àbí tá a bá rí a kì í sọ ohun tí mo rí ni mo ń sọ lálẹ́ tèmi ìdílé kan ni mo rán bá wí lálẹ́ ìní báyẹn mo ṣe ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé kan sọ́ra kí lè wọ́n mọ́ bá a dàrú ẹ sọ́ra kí lè yín mọ́ bá a bàjẹ́ ẹ sọ́ra kọ́nà yín mọ́ bá a bàjẹ́ ẹja ṣé a gbà pé bíi méjì mẹ́ta lórí èyí tí mo sọ yẹn ká tó máa lọ bí tí tá à ń lọ ní alẹ́ tèmi ẹ̀yin mọ̀mọ́ mi ẹ̀yin bàbá mi.
kí lẹ fẹ́ bá mi sọ lórí tí mo sọ sílẹ̀ yìí báyìí ná.

0: Hello. Hello.
1: Okololori aya.
0: Okololori aya.
1: Bi Jesus se je olufije.
0: Nkan ko ba se yawo mu mara ni, en to ba fe ko mo re o ni alubarika. Won ida, nkan ko n ba se omo e ni oba, abi ko bi o se suru lori oko re. Ko la kan to ko ba, ko la kan so de ko bi oko yen ba n jade. Yawo ko bodo tenu yawo jade ku oko hun jade. Oni ogun ati re tori kini komo re o le sori re ni Olorun je agunle ayo
1: ami o ami o
0: bravo ba
1: ami ase o ase o baba mi lori le o ohun asiri be nko 07069493000 07069493000 tabi 07040 47. Okay. Hello, Sao.
2: Ekale,
1: Sao.
2: Ekale, tu ne kuda me tao.
1: Jome tare, dadi o akwa jobi jeje o.
2: Ojale, esewo.
1: Ekwe, la ye o, la shere du mare.
2: Ami o, jesu esewo.
1: Yes, sir, dadi.
2: Kibu kwa mwenye wa o.
1: Yes, sir.
2: Katu ma, datoro, kako sole vifi na. Uruko mini, mwale, gubi, tati, ede, la dividiti. obirin ni wa ba yen obirin ni ti wa ti agba kan pe pe nti ala ti gbin ni so bi fe la ri bara wa lo to ko yen ba pase ko bi lo ti fi ni suru pe daddy ase te nte wile kan yen e ta to je an to wu bayi ko to nte so yen da ma ta to le fu bi ere wu so edge of mutual agreement edge of ti pele pele bara yin soro so oro si je e mu je ka lu mi daddy oruko mi ni ogun ale ogun bi daddy
1: finiti whatever shiga sa adukwe sa o shiga sa 070 14 47 57 70 hello
3: doctor
1: mami e kale ma
3: adinka
1: ah dadi wa e kale o
3: baba ke kire la pateli
1: bata pate e kale sa
3: en daru kominale orí kẹfà kan kà ire o
1: ṣe
3: bàbá gbọ́ nǹkan tó fẹ́ kẹ jálẹ̀
1: yìí
3: á gbọ́ o àwa dá wa ní a lè ṣe ibi péjì kan fún yín ọjọ́ ń bọ̀ lórí wa o
1: ṣe àtúpẹ́ sá o
3: ẹkúṣẹ.
1: Hello?
4: Hello?
1: Hello, sir. Hello,
4: sir. Ekalesa.
1: Ah, Bra Emmanuel, PRO. Ekalesa, yes, sir. Yes, sir.
4: Mo ki gbogbo awon baba mi, mama mi, baba oluso, ayawo gbogbo apatapata ni mo ki ta ye nikan le, ile nko ba mi o.
1: Alafia lawa, alafia, alafia, alafia lawa. Alafia lawa. Yes, sir.
4: Ìyàwó ta fẹ́ fẹ́ lé àfẹ́fẹ́ tán bá lò kí sípa fẹ́ jẹ́sẹ̀rẹ́ o. Àfarawé ẹlòmíì tàbí ìgbéraga rẹ̀. Nígbà tí bàbá mi wà láyé wọ́n ní obìnrin ọ̀kọ́ na ìkankan wá.
1: Bẹ́ẹ̀ni.
4: Wúwà tí ọ̀kọ́ hù.
1: Bẹ́ẹ̀ni.
4: Tí o bá ti lè gbà á, yóò tún nà kejì. Ibẹ̀ ni ìgbéraga ti ń bọ̀, imú ẹlẹ́dẹ̀ ń wọgbà. Tó o bá ti gbà lórí mẹ́rin, wọ́n ní yóò wá fi gáàpù sí láàrin ọdún kan sóṣù mẹ́fà. O lè mọ́ gbéwọ̀ ẹlẹ́karùn yọ. Tó o bá ti gbéwọ̀ ẹlẹ́karùn yẹn yọ, tó o bá ti lè gbà báyìí, olókùjọ́ máa pàṣẹ. Olókùjọ́ máa dá ọ́ dé èèyàn lórí. Nígbà téèyàn bá ti bíṣẹ́ ní látàárọ̀ tó wọlé, tóbìnrin sá pé ẹ̀kọ́ àbọ̀ tó sáré pàdé rẹ̀. Tó tú aṣọ tó gbómi fún un tó ṣe kí kò yàtọ̀ tí èdè di màálùú. Ebi màmá mi kalẹ̀ ń sọ yìí tí n bá ń pè nígbà míì o lè jẹ́ pé kọ́ wọn wọ́n ń pe ọkọ wọn lọ́wọ́ ni bàbá ò lè mọ̀ tìráfù. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣiṣẹ́ olúwa wọn ò sì lè fi bàbá yẹn ṣeré bí wọ́n ṣe dàgbà tó yẹn. Tí ẹ bá ti ọkọ ń wọlé wọn ò kọ kò tí ì fún wọn sì wò ojú mi ò tó bọ̀ tí ó lè jẹ́ pé táàmù ìgbà tí n bá pèsè ayọ̀yàwó ni mo ń sọ̀rọ̀ bá
1: o. Oyè mi.
4: Mo lè ṣe bí fẹ́rẹ̀ ilé yun kí lèyàn tó ń wá káàkiri nígbà tí ìgbà yẹn ń wá kú ká. Bọ̀tọ̀ obìnrin ló máa ń ti ọkùnrin síta. Ẹlòmíì rè é kì í ṣe pé ìdí lásán ló fẹ́ ṣe pé kinní o tó bá ti lè ṣe mistake gbá. Ayọ̀ pàdé níta àti wọlé ó tùrú bá mi o. Tó bá ti lè ṣe mistake tó wù pé obìnrin ò yàtọ̀ lóòótọ́ ṣùgbọ́n dédéédé wọn yàtọ̀ bọ́tì tí ìkan ọba dán lé ọkọ méjì wù kò lè mọ̀ tọ́ san ní tó lé ní àkọ́kọ́ òun tọ́bẹ̀ irọ́kọ́ míì mú gbogbo nǹkan ni ó fi máa tẹ lọ́rùn o. Kéèyàn wá kó sírú ọwọ́ eléyìí tí ẹ mọ̀ pé kò sí nǹkan tó kódà èèyàn gbàgbé ilé gan torí tekilé ò tí ì kọ́gbọ́n. Rísìn nìyẹn bá mi o. A mọ̀ pé ọkùnrin tó náà ṣe kinní wa o ní tó kọ sẹ́mi lèmi ń sọ yẹn. Ọ̀rọ̀ ọkọ̀ tó ń kálukú. Ibẹ̀ yìí ní tọ́ ọmọ rẹ kó lè bàa fún ọ ní ìsinmi. Ṣé rí ìwé fèsùtẹ́ ẹ̀ sọ yìí náà ní bá mi. Ó ní bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ lórí ilẹ̀ tó rú ọlọ́run rẹ fún ọ. Ó ní ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú sẹ̀wọ̀n pàá méjèèjì ló fòfin gbé.
1: Bẹ́ẹ̀ni.
4: Rísìn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń ti ọkọ rẹ̀ síta tí ì bá sọkùnrin tó lójú kòrò tó bá ti wá tì í ta tán àti padà wọlé ọmọ ẹwo tèmi tí mo sọ tipẹ́. Màmá mi yàtọ̀ fún àwa tá à ń dáṣẹ́rò tí wọ́n máa ń pé èrò wá. Gbogbo àwa tá à ń dáṣẹ́rò ìbá mi ó kálukú mú nǹkan mọ́ra o.
1: A
4: lè sọ síta ni o.
1: Tó
4: jẹ́ pé àwọn ará àdúgbò ogun wa tá a sì tó lé orílẹ̀ tó yẹ pé ilé tiwa ìpàkọ́ ẹnilẹ́yìn láàárí ẹnilẹ́yìn níbaníwò tẹni tó yẹ pé èmi ọmọ fúnyàn lọ́rin débi pé ẹ ní mọ tẹ fẹ́ ṣe sí kò sí ní pariwo. Ẹ jẹ́ fẹ́ lómi láyé sá. Ọjọ́ tó lọ.

0: oníkálukú ńlá ọ̀pọ̀ nǹkan kọjá láàrin ọkùnrin àtobìnrin ntó kálukú sí ńlá kọjá. Hello.
1: Ẹ̀ka alẹ́
0: sà. Yes sà. Àmì àṣẹ o. Àmì o. Àmì Jésù. Àmì o.
1: Àwọn bàbá wa ti sọ̀rọ̀. Níbẹ̀ lèmi náà tó fi fún ọ̀rọ̀ bí wọ́n sọ. Sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ló ń mú nǹkan múra. Àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ló ń mú nǹkan múra. Àwọn obìnrin ló sì máa ń fi ọkùnrin síta. Ṣùgbọ́n bí wọ́n bá ń bá rán èèyàn lọ́wọ́ tí èèyàn bá mú mọ́ra títí, Ọlọ́run á fún èèyàn lóṣẹ̀. Ọlọ́run á fọwọ́ tọ irú aya bẹ́ẹ̀ náà lọ́kàn pé ohun tóun ṣe yọ nǹkan tí ò dáa ni. Tó bá sì lọ buru mọ́ òun lọ́wọ́ yóò dé. Àwọn obìnrin ló ń fi ọkùnrin síta láti ìdílé ẹ̀. Ọlọ́run bá wa fọwọ́ tọ wọn.
0: Èmi
1: náà mú ra lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì mọ̀ pé Ọlọ́run bá mi dá láàdá.
0: Èyí náà ẹ mú nǹkan lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ àṣírí dẹ̀ ni kì í ṣe tá a lè sọ síta. Ok sir. Ẹṣẹ́ ni ẹ sà. Ṣẹ̀rí bàbá. Láwọn mú nǹkan mọ́ra. Hello. Hello.
2: Hello.
0: Ẹ̀ka alẹ́ sà.
2: Àkú àtàrọ̀.
0: Àtàrọ̀ rí sà.
2: Ẹ̀rọ sà.
0: Yes sà.
2: Ọlọ́run máa fún iṣẹ́ o.
0: Àmì àṣẹ o, àmì Jésù o.
2: Ilé tẹ́ ẹ gbé wá lálẹ́ yìí, gbogbo èèyàn pátá ló kọ́ lọ́gbọ́n. Nítorí pé àwọn obìnrin tẹ́ ń wò yẹn nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run ọba nìkan ni kókó wa máa ṣe. Nítorí pé ọkùnrin òun máa ṣe níwájú obìnrin tó ní làákàyè gbá rẹ̀. Kọ́lọ́run sọ wá lórí làákàyè yẹn. Ọlọ́run bá jẹ́ káwọn obìnrin gbọ́ pé obìnrin máa ń nítẹríba fún ọkọ rẹ̀ ni. Torí kò sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀fẹ́ nítẹríba mọ́ rárá. Àbí tán bá tiẹ̀ lọ jaja ni ṣé ní ìdí ẹ̀dá ní báyìí. Ọkùnrin ti di bẹ̀rù dání fún wọn lé nìyẹn. Ọlọ́run ní sẹ wá ní bẹ̀rù dání
0: o.
2: Àwọn ọkùnrin náà ta máa ké sí wa wà. Ọlọ́run torí pé fúnra lèmi náà ló fowó ara ẹ̀ léyàwó ẹ̀dá nù báyìí. Orí wo ṣe wà lọ́tún náà ló wà lọ sí. Ọlọ́run á gbà fún wa. Orúkọ Jésù fà wá. Láti ìlú
0: ìwò
2: ni mo ti ń pè.
0: Ìwò lọ́dọ̀ ọba. Ok sà. Ẹ ṣe sà. Kí n tá a fẹ́ sọ̀rọ̀ alẹ́ tì ní. Ṣé ẹ rí ìrìn àjò yìí? Ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù ẹni náà. Hello. Ẹ̀ka alẹ́ sà.
1: Àpò ẹ̀pọ̀ ọgbọ́dẹ̀ ń kọ́ wa o.
0: Ọgbọ́n rè sá o.
1: Ọlọ́run ní ní ìdí àrùn.
0: Àmì o.
1: Ẹ rí ilé ayé ti fọ́jú pọ̀. Ẹ rí ibi tí wọ́n tẹ̀ ń sọ yẹn. Mo wà nínú làkọjá rẹ̀. Mo sì ń bá yín sọ̀rọ̀ èmi nìkan mo dá wà nù lé.
0: Ẹ̀yin nìkan lè dá wà nù lé.
1: 54 ìyá sí òdì ni a ti lọ lọ aláàfin mo ti bá yín sọ̀rọ̀. Mo fẹ́ ìyàwó kéènì. Bàbá ẹ̀ bùn ìyàwó kan ọmọ mẹ́wàá nìyẹn bí. Bàbá ẹ̀ wá bùn wá ní ìṣù. Ewúrà jẹ́ ní máa bẹ̀ lù pọ̀. Ọmọ ẹsẹ̀ mi wọ́n lọ gbé ewúrà wá láti. Bàbá rẹ̀ dábùú ṣẹ́mi náà ní ìyá 2000. Ọba délé lálẹ́ mo bá tó kó sulẹ̀. Ǹjẹ́ kíni ó tọ̀ bẹ sùn yín lóhùn ọ̀ma bẹ̀? Mo bẹ wá kí n bọ́ bẹ kankan o. Ó lé mi ní bẹ̀. Àdé ní bò ó ṣe kó tó ṣe ṣe kó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe àwọn tí wọn pè kí wọn dàjọ wọn tó bí márùn.
0: Obìnrin márùn.
1: Ọ̀sọ́kùnrin wà láì. Àmàrà àwọn ẹjọ́ tí wọ́n dá mi ní bọ́yẹ̀ ń bẹ́ jù. ba paro Olorun ri to ku yan ko ma ti a be si ma se ru omo yin le de ko mo sa de le mo sa lai fun boda mo ya ya wo re mo mi le lo bi mo ni mewa ya wo mi lo pe ni mo le yo kan ah so ba de te fe bi le ya wo re mo so di pe udani o sa fe bi le jo mo ti fe bi le mo ti ta te a to wa ti in ba ja re fi ti mo wo ni o se ti mo ma ro o bi mele ka won ta a gi ti ko skin to le tele ko le je so ri
0: hm
1: e da ko ko le je so ri la ji be ko ni wa mi yo la le ko ni ki la ro la pe se na ti
0: to
1: yin le se
0: hm
1: o lo bi pa pa ro mo le le da re
0: yo le to yin le se
1: yo ko ni so pe se la ji o si be se le se ko ti so pe ma ji ma do ma ga ji ma ro lo da bere o ti ndi odun ka do su meta a to do ma ro ni bo ya ra re ko ke gba re ko to
0: hm
1: bàbá rẹ àdìyẹ ló ní ọkẹrù ọpọlọpọ oníkẹ ń bá tọ ọmọ ẹjẹ láyé lójú rẹ ọlọ tábà ẹnì kejì kú náà ti gbọ wàrà ga òkó ilé tọkàn lé báyìí ti tó ni àwọn alẹ́lẹ́ tó fẹ̀gbẹ́ ti sọ́ọ̀bù rẹ báyìí ẹni tí ẹjọ fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ sí bá bí.
0: wọ́n bá sùn.
1: wọ́n sì fi fún mi mọ̀ gbà àtúnwá kókó mi àtúnwá lọ sí ilé mi. Tí n bá ti jáde nílé àárọ̀ báyìí, àwọn ọkùnrin ọmọ wa wá ní. Tó bá jáde nílé aago méjìlè ní ọkọ̀ òsì wọlé mẹ́wàá ní ọmọ wọlé gbọ́dọ̀ pọ̀ pẹ̀. Ara ilé tí n bá ń parọ́ ìyàtọ̀ lọ́nà rẹ̀ ọ̀nà kùrẹ́ àti mílì kejì ẹni. Ìyàtọ̀ lọ́nà wọn lọ́nà wọn ètò kùrẹ́ ọ̀nà kùrẹ́ àti mílì kò fi jẹ́ báyìí àmọ tá a bí ní ọgbẹ fẹn tó ṣe yìí òṣèdíjọ kanu mọ àná orí àjọ ọmọ yìí lọba tó ẹgbẹ òbí àjọ ọmọ yìí ẹlẹdẹ ọmọ yìí fi àjọ bẹẹni kẹsì fọlọpàá mú láàárọ ọjọ ni. wọn fọlọpàá mú wọn ni nǹkan lọ ṣẹṣẹ mú lèmi ọdọ mú ní ìṣẹ fọlọpàá ètò tọdẹ ló mú. mo sì ṣiṣẹ káfẹńtà mọ lọ sí kó mo lọ ṣiṣẹ nígbà ayé di àwọn àbúrò rẹ wọn lọ ó kẹrù kó lọjọ kẹtàlá oṣù kẹrin 2025 ó sì ti kó lọ abẹ ọkùnrin di kóòtù 70 nínú oṣù kejì.
0: ó ti kó lọ sábẹ ọkùnrin.
1: nítorí oṣooṣù mẹta àtààbọ ó kó kó nù lẹnu. àwọn àbúrò rẹ àwọn.
0: ó dẹ̀ dùn mí ooo. Mọ́ mi ẹ kalẹ́ mà inú mi dùn. ẹ kalẹ́ o. àmì o Jésù.
3: Program
0: rẹ o. àmì àṣẹ Olódùmarè.
3: Mi ti sùn lọ tẹ́lẹ̀.
0: Ìbára
3: Emmanuel ni ṣé ló ṣe jí mi náà bí ẹ bí pé mo ti jí bí àní ṣe jí mi jí sá.
0: Ok.
3: Bàbá
0: bẹ́ẹ̀
3: ni
0: tẹ̀jì ok.
3: ṣẹ́rí ilé wa máa wà ọ̀nà dáa.
0: àmì o Jésù.
3: ṣẹ́rí kò fẹ́ẹ̀ sí perfect marriage. bẹ́ẹ̀ ni torí mo ti wà ní lùkì ní gbẹ̀ngbàngbà. ọ̀rọ̀ ìdílé dẹ̀ nìyí ní ká àbá fẹ́ bàjẹ́. Nígbà tí ń ṣe mú. Abájọ́ lòó pé kọ́ bàjẹ́ tí la fẹ́ gbà ń bẹ̀. Ẹni téèyàn bá jọ ilẹ̀ ìrìn àjò. Ẹnì kan ọ̀bà jẹ́ ewúrẹ́ kí ẹnì kan jẹ́ àgùntàn. Òní tò bẹ́yẹn. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dàbí.
0: Mọ́mi ẹ̀rọ asókò ní rédíò yẹn díẹ̀.
3: Ẹ dára
0: fún. Ẹ̀mí Jésù.
3: Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dàbí píríncípù? O ló dàbí pé àwa tá a pera wa ní ọkọ̀ àdáyà. A kì í kíyèsí. Fún àbá sì kíyèsí kò dáa tó. Bẹ́ẹ̀ àwọn Yorùbá wọn máa sọ kinní kan wọ́n pè é ọ̀pẹ̀ láyé àti nǹkan
0: ojú. Ìbílẹ̀ ò ní ríbi ẹ̀yọ̀kan ni wọ́n fọ́ mú.
3: Ṣé mọ̀ pé ó bá ìdílé lọ gan. bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé ẹni téèyàn bá nífẹ̀ẹ́ ni kéèyàn ò fẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni èèyàn ṣe ní ọkọ àti ìyàwó ṣe máa ń fẹ́ràn ara wọn tó ṣe pé o lè lọ bẹ́ẹ̀ dáadáa náà jù. Bẹ́ẹ̀ mọ̀ pé ìfẹ́ ní máa bo
0: ọ̀pọ̀ ìfẹ́ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ni.
3: Ọ̀rọ̀ ìdílé ó nílò kéèyàn ó nílò pinnu gan-an. Nílé tèmi ò ní dàrú. Èmi pinnu lọ́kàn tèmi pé ọkọ mi ó jẹ́ ọ̀rẹ́ mi. Mo sì mọ̀ pé mi fẹ́ràn ọkọ mi gan-an. Kì í ṣe pé wọn kì í tẹ̀mí lójú. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀ nǹkan mi wọ́n bá ti di nǹkan mi. Èsì ń fi máa sọ̀rọ̀ pé ẹ̀ṣẹ̀ wá ṣe kíní ẹ̀ṣẹ̀ wá ṣe mo lè má sọ̀rọ̀. Àìsí sọ̀rọ̀ mi yẹn èdè wọn sọ́kàn o. Torí ibi tó o ti ń di àdì ọ̀kàn ilé ìjìnà Adẹ́kúta.
0: Ìlàrò.
3: Bẹ́ẹ̀ ni. Torí ọmọ ṣarajọ nù ọkà díẹ̀díẹ̀. Ṣẹ́ẹ̀dẹ̀ mọ àwọn ọkùnrin ó máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé tí wọ́n bá ṣẹ̀yìn. Bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀ lágbórin làwọn abakẹ́sì wa jẹ́. Àwọn ni wọ́n ṣẹ̀ lóòótọ́ o tí wọ́n ṣe ń tí ọ̀dà. Ṣùgbọ́n tá a bá ti gbójú agan sí wọn bí ìgbà tá bí ìgbà tí péèyàn ró kankan pé ó ti wá ṣe báyìí. Bó ti wá ṣe kínní ìdílé ọkùnrin ẹwọ mọ èèyàn lọwọ yóò pè yẹn tí ọba tẹ ọlọrun mọ ló máa lọ yé ba bẹẹ. Sọ̀rọ̀ sí wá dára.
0: Kọ̀dá o ọ̀rọ̀ tó burú sí mi.
3: Ṣùgbọ́n olóṣè ń tí ọ̀dà ó sì ya rọra ń wò. Ogun rọra ń tún ṣàwọn nǹkan náà lọ. Ó fúnra rẹ̀ ní ọ̀wọ́ àrò lọ́kàn ara rẹ̀ pé tí mo sì ṣe yóò sì dá o. Mo sì ti tẹ ọmọ ìlú jù ọ. Ọ̀pọ̀lọpọ̀ wa làá sì máa retí kọkùnrin ọ̀sẹ̀ máa sọ pé ẹ má bínú. Majority ẹ̀yin ọkùnrin tẹ̀lé sorry thank you okùn kankan sorry thank you màá rántí nǹkan tẹta. Ó lè fún àwọn ọkùnrin gan o. Majority of you men. Tí èèyàn bá wá understand wọn ìjà ò máa wáyé. Bẹ́ẹ̀ni tí ọkọ tèmi bá ń ṣe nǹkan kan fún mi tí inú kò sẹ́ni tí kìí bínú tó kàn ṣe pé ó dáa kóbìnrin lè ṣe ìkàwọ́ ìbínú ẹ̀. Tí tóbìnrin bá rojọ́ fún mi pé ọkọ òun lílù ni ní kinní kan ẹlòmíì ò ní gbọ́ kí ló fa lílù. Yọ kàn máa pé ojú lílù ni lóyàwó ẹ ìyàwó rẹ lọ́nà kí ló ṣe owó tó fọ́ra lẹ́ẹ̀kẹ́. Bẹ́ẹ̀ni tẹ́ bá fẹ́ kọ nǹkan fún ọkùnrin pé nǹkankan tó ṣe kò tẹ́yìn lọ́rùn kì í ṣe pé iwájú rẹ̀ lẹ́ẹ̀ máa pé wo èmi ò láìkí kinní tó ṣe èmi ò gbé kinní kan inú kinní. Yóò rí bí ìgbà tí èèyàn ń dojú kọ. Ìgbà tó bá jókòó sẹ́gbẹ̀ẹ́ my dear èmi ò láìkí nǹkan tẹ́ ṣe lẹ́ẹ̀kan ó sì dùn mí o. Wọ́n ní gbólóhùn nǹkan bọ̀rọ̀ jẹ́ gbólóhùn nǹkan tọrọ ṣe. Ìgbà tó wá ní rí èmi ò ní dà mi ò ní jẹ́ kíní rírí kíní kankankan. Àbísọ̀rọ̀ kan nírọ̀lẹ́ yìí mo wá ń sọ fún ìyàwó yẹn ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ láàrin wọn. Ẹgbẹ̀rún yẹn wá sọ fún mi pé òun ò ní gba nǹkan tí ọkọ òun ṣe yẹn. Ọkùnrin yẹn ó ṣe tó kù sí ẹ̀sùn pọ̀ káàtó. Mo wá sọ fún wọn ní ẹ ti mọ ọdún yẹn tí ọkọ yín jẹ́ ní sùúrù lọ́rọ̀ yín gbà. Ẹgbẹ́gbẹ́sẹ̀ báyìí. Wọ́n ní mọ́mí wo làwọn ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn mo ní rọ̀ láago mẹ́lù ní kílẹ̀ ń bá ta. Mo ní mo lè fẹ́ lọ nìyẹn. Mo là mẹ́rin ọ̀pọ̀ jáde sáń ṣọ́ọ̀bù mo bá bú ẹnu. Nígbà tí mi wá jáde mo wá wọlé wọn wá ní ó da kéèyàn máa gbà máa wọn ní ọ̀rọ̀ tẹ sọ fún àwọn dẹ̀ gbégbèsẹ̀ àwọn dẹ̀ ṣe bẹ́ẹ̀. won emi won so fun awon ni ti mo fi ni te yo bi fet mo ni te gbe te ba se be e kan fun oko yin laye lati mo rojo ni yo ti rojo fun awon mo ni kini bayi e kene kan awon mo osu awon so pe e bu gba ti se won da ni fi ni kan kan kan mo ni awon mo won ko ti ni se be mo pe awon mo wa ni yi gba mi won mo fi so do e ni ka je ni kan
0: be ni Ben.
3: Ben. Timber, all kitchen, timber, all the kitchen, obìnrin mi wọ́n tó mọ ẹ̀kọ́ máa ra pé ẹni sá ọkọ rẹ̀ ọmọ ṣe bí ìpín tó bí pé kọ́ mọ́ sí bínú yóò tó mọ́ pẹ́ sí nílẹ̀ ẹyin kinní kan ẹyin mọ́ sòrò bẹ́ẹ̀ tọba tọkùnrin bá tiẹ̀ jù dì sọ pé tó dà wá nìyí bí sọ pé kò tó wá máa rojọ pé bẹ́ẹ̀ náà lẹ́tẹ̀ ní kinní bẹ́ẹ̀ náà lẹ́tẹ̀ kinní kinní kankan oríwẹ̀ nkọ̀wé sí ọpọlọ tí ọ̀gànà díẹ̀ tiẹ̀ onímọ̀ ọba yá ọkùnrin yóò pé bára kúkú bẹ̀ náà yóò tó mọ nígbà náà yóò tó mọ kápá kápá kí làwa fẹ́ gbà bẹ́ ẹ dákun kí mi wálé wà láàáfíà àjọmọ fara dára wa ni o kò sí ta àjọmọ mánéjì ara wa ni kò sí nǹkan kan fẹ́ jẹ pé àmì ṣẹra wa yẹn ẹjẹ àtúnú obìnrin ló dẹ̀ ní tí ọ̀dà náà ti wà lábàṣẹlẹ̀ ní òdìlé ṣùgbọ́n obìnrin yóò kò jáde ó ṣeéṣe kí ọkùnrin kóbìnrin mọ̀ sí ní ẹ̀dẹ̀ ọkùnrin tí ì bá ṣe pé àwọn èèyàn kan close mọ́ wọn wọ́n lè mọ́ mọ̀ sí ọdún bí ọdún bíi méjì mẹ́ta àti bẹ́ẹ̀ lọ tí wọ́n mẹ́ mọ́ ṣùgbọ́n obìnrin tí bá ti ń ọmọ mọ́ kí ọyá méjì mẹ́ta ni wọ́n ti ti ń fà wọ́n ká àbí tí ń tọ́ lọ lé bàbá rẹ̀ tó ṣe àṣírí ti tú wọn ni ọ̀rọ̀ aráalé ẹ̀ ló ti dé ní ìṣẹ̀ṣẹ̀ tó jọ mẹ́ta wọ́n ní gbóbìnrin bá tàtọ̀ rẹ̀ tọkùnrin bá tàtọ̀ rẹ̀ obìnrin yẹn lò ní lẹ́yìn ẹsẹ̀
0: tọkùnrin lọ.
3: Káàjọ kíyèsí ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn mọ rú ẹni tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni tá a bá ti mọ̀ pé kò ní ṣe sọ́rí tó bá fẹ̀ àwọn nǹkan mí ni wà á lọ ṣe ni wọ́n lè jáde kọ́ lọ ra nǹkan wá ẹ jẹ́ àwọn náà rọra náà ṣe. Àwọn ọkùnrin kan bẹ tí Jésù èdè wò lè pé ọmọ bìbú o sí torí sí. Ó dàtọ̀ ọba jáde nílé tó sẹ́yìn tó ọtọ́ ọba lọ́ra ṣe bí ìgbà pé oògùn lọ lé yín. Wọ́n wá ní bọ́ ọ̀dẹ gbá kó mọ ọ̀dà owó yóò máa ń pín ẹ̀dàkùn ẹ̀bùn bẹ̀. Ẹ̀dàkùn ẹ̀bùn bẹ̀ máa ní mú gbogbo orí ẹ̀ tó ń tẹ̀síra yín. Òótọ́ ni. Ṣùgbọ́n tíyàwó ẹ̀ bá fi understand ẹ̀ ìdá kankan ò ní débi tẹ́nìkan ọba wọn dá sí. Bẹ́ẹ̀ni ẹjọ́ wọn ní wọn àmọ̀ràn fún wọn àmọ̀ràn ojú ọkọ̀ mi fìyà kan pé kò ṣe kẹ́
0: ọlọ́run yẹn ìyàwó kan fún
3: látọ̀run rẹ̀.
0: Tíyàwó
3: ọ̀rọ̀ wa understand it. Ìyàwó lọ́kọ̀ ni ìfẹ́ fowó lẹ̀. Ìṣe àwọn tí wọ́n wí sí ẹni kọ̀ dá kankan yìí tó níbi tó dáa sí o. Èyàn lè burú 100%. Ibi tó dáa sí àwa yìí wà á wò ó mọ́. Àwọn ìtí ọ̀dá ni láwọn á pé kíní kò lè wá àwùjọ fún mi kó sọ fún mi kọ́kọ́ rẹ̀ ò dáa rárá. Tó o bá ti rí nǹkan dáa nínú ọkọ rẹ̀ mà ní ìwọ̀n gan-an
0: òṣèré.
3: Tọkùnrin yóò dá gbé kankan. Tọ́wọ́ sì wá rojọ́ ìyàwó rẹ̀ fún mi tó ní ó tiẹ̀ ti burú jù kó tiẹ̀ dá kankan. Bí ti ń tọ̀ lé ilé kéèfú ilé mọ́ alájà àgbìlà ni oníkìnìkan ni ọlọ́run fi nǹkan kan sí máa tó jẹ́ pọ̀ fúnra rẹ̀ wò kí ẹ̀. Bẹ́ẹ̀ni ọlọ́run ràn wá lọ́wọ́
0: ẹ̀jẹ̀ àfún.
3: Bàbá ni a máa sọ láti ṣe tí ó fi tí ó rò yé parí a lè sọ táwọn lónírúurú nítorí ti rí. Láti ṣe sí ìmí ni mo ti pinnu pé ọkùnrin kan ò ní rìn ìmẹ̀ lábẹ́ tipa. Bọ́lá dé pèmí pẹ̀lú ẹ̀ látọ̀ rẹ̀ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Ẹlẹ́gbẹ́rẹ́ mi ló lóhun ìwúre tó yé ẹyin kábíyèsí o.
0: Ẹ sọ fún mi náà.
3: Ewúrẹ́ yín wo nílé ẹyin ẹgbẹ́jọ́ bára ní sọ̀rọ̀ kó lẹ̀ yín tó gbọ́dọ̀ tó gbé bẹ́ẹ̀ kàwé fún èmi ní oṣù mọ́ mi nù gbé bẹ́ẹ̀ kàwé ẹ sì ṣe bàọ́lọ́jì ẹ sì ṣe yẹn kíní ẹ̀yin wà pé ewúrẹ́ yín ẹyin fún mo lẹ ti rí yàn ẹ̀yìnkì ni wọ́n wà á fi máa ń jiyàn ọkọ̀ àti àwọn ilé náà jiyàn pé nínú ọ̀sán ní àti òbí ẹnìkan lọ́wọ́ bí ẹgbọ́ kí ni wàhálà yé mi.
4: Yeah, you want to talk to me about it.
3: won sa fe ko se fa ni mo ni e ya da won mo mo toju ni ba won lo mo ta ko bi
4: hmm
3: e se da won mo mo to ko ni e ja fi won sa ko bi wa a bi le ko bi won pe ni e mo pe tun me ni yen ni oko yin la ko bi yin
4: hmm
3: sa se wa

0: Ẹ ṣe o, mama mi, ẹ ṣe gan, a dúpẹ́ o, amore o, bàbá mi rè o, ẹ ká lẹ́sà.
1: Ẹ̀dọ́rọ̀ Adéyínká.
0: Ẹ ká lẹ́ dádì mi.
1: Ẹ ká lẹ́ o.
0: Yẹ sà.
1: Alàgbà Adébọ̀wálé látọ̀ọ́ ní àdì o.
0: Ẹ ká lẹ́sà, ẹ ká lẹ́sà.
1: Ó kí gbogbo àwọn èèyàn wa àti ìyá wa tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀
0: pariwo. Sọ̀rọ̀
1: gbogbo àwọn tó ti pè àwọn tí ò tí pè wọlé gbogbo mo kí wa. Ẹ mọ̀ pé ọkọ ìyàwó a kàn máa mánéèjì ara wa ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ lálẹ́ yìí torí pé wọn ò bí wa nbì kan náà wọn tọ́ wa bákan náà. A kì í ṣọmọ òbí kan náà débi tá a tètè understand ara wa. Ṣùgbọ́n sùúrù ó ṣe pàtàkì nínú ìgbéyàwó. Téèyàn bá lè ní sùúrù dáadáa kò lè má rí o.
0: Kò lè má rí
1: àtọkọ àtìyàwó. Sùúrù lèèyàn fi ń to ilé. Bọ́kùnrin ò bá ní sùúrù òun àtìyàwó ẹ̀ máa jà ní gbogbo ìgbà. Níyàwó náà ò bá dẹ̀ lè ní sùúrù òun àtọkọ òun máa jà ní. Torí pé ìwà obìnrin ìwà wọn ó gbóná ju ti ọkùnrin. Lóòótọ́ ọkùnrin burú a fi sùúrù tani ní sùúrù ni ọkùnrin. Torí pé kò sí bó ti wù bó ti rí yóò fẹ́ máa claim title kó òun olórí nínú ilé. Ọkùnrin máa ń claim nìyẹn. So ó gba sùúrù gan fún obìnrin lọ́dọ̀ ọkọ ẹ̀. Wọ́n ti sọ pé obìnrin tó bá ní sùúrù lèèyàn fi ń gbélé ọkọ. Ọkùnrin náà gbọ́dọ̀ ní sùúrù torí ìwà obìnrin ó gba kọkùnrin máa ní sùúrù ọmọ bá máa jà ní gbogbo ìgbà. Obìnrin rèé kò hàn lè máa ṣe àṣejù. Àṣejù máa ń wà nínú ìhùwàsí wọn púpọ̀. Especially ṣe rí obìnrin tó jẹ́ pé bóyá ahọ́n ìyá ẹ̀ ló gbọ́ tí ò lẹ́kọ̀ọ́ lé tí ò lẹ́kọ̀ọ́ bá wí. Tó lè sọ̀rọ̀ jù tó máa ń garata jù tó máa ń ṣe ṣọṣọṣọ jù àti rí ilé ọkọ gbé á nira díẹ̀ wọ́n á máa gba síta ṣáà ni. Ẹ mọ̀ pé instances wà tó jẹ́ pé àwọn ọmọ tó fi ń sọ fáwọn òbí wọn pé àwọn ò rí wọn kí wọn ó jàre. Ẹ mọ̀ pé ìwà kan làwọn méjèèjì hù síra wọn. Káwọn ọmọ náà tí wọ́n fi wá gbọ́njú tó ń sọ pé àwọn òrí àwọn òbí àwọn àwọn òtí ẹ̀ wá rí kẹ́ ẹ jàre.
0: Ẹ̀yin náà sọ yẹn fún mi náà o pé ẹ̀yin gan ẹ̀yin gan sọ yẹn fún mi náà pé ẹ̀yin gan sọ pé àwọn
1: òbí tẹ̀ ẹ̀ sọ bẹ́ẹ̀ fún sí wa rí
0: nígbà
1: tí wọ́n wá mọ́kì bẹ́ẹ̀ dé fún mi. Wọ́n ní àwọn òtí àwọn òrí ká jàre. À ń jà àgbo àlè jàjà kẹ́yìn ó fi mọ̀ pé à ń jà. Ẹ̀ẹ̀ni mọ̀ ni àwa méjèèjì kì í ṣe pé àníjà ahọ́n àti ẹnu ahọ́n àti yín wọn á gera wọn jẹ. Nígbà tí eyín bá ti gé ahọ́n jẹ ahọ́n á sára. Òun á dẹ àwa tó fi sùúrù ṣe. Sùúrù náà la fi ń lórí ayé sùúrù náà la fi ń ṣọkọ obìnrin. Ọkùnrin tí ò bá ti wá lé ní sùúrù láti fi ṣe ọkọ ìyàwó ẹ̀ òun ló di pé wọ́n gbára wọn lójú gbára wọn nímú yẹn. Lílù kọ́ ni ìgbéyàwó ó máa ń jẹ́ kí ìgbéyàwó kan ni. Ó máa ń jẹ́ kí ìgbéyàwó kan ni torí aṣú obìnrin yẹn gan nígbà mìíràn torí lílù yẹn gan tó lù yẹn á jẹ́ kóun gan tún bẹ̀rẹ̀ sí ṣìwàhù. Òun kó láyà jẹ nìyẹn kò dẹ̀ dáa. tó gan ba ri bi ti ku ti fe pa e tori o rorun fo birin lati tete mo pe nkan fe sele soko e
0: hmm
1: pe Adeyinka ibi o wa nbi se nsin
0: beni
1: o mo wa adura ti jawo e ngba ni
0: beni
1: boya bo se kuro le lo na ti gba sare gba do woli lo po oko mi ti tun lo dakun ba e ma je ki nkan o se adura wo ni ko wo gba boya ninu yara lo ti wa to ti wa so po da gba prayer point bayi e mo pe leyin oko e lo ti ngba fun yin
0: beni
1: ko le lo layo ko le bo layo
0: ben
1: ki nti o se loni ko le ba da leti omo araye oto ni o sare yen ko wa dele laaro la ko wa ti sun gbagbe ko wa ji kanle ku ko wa sile ku fun e ba so pe o ti e ti peju o se wa se mo ti kanle ku la te kan o se kini kan eni to ti tori ti e no sai sun ko wa ko gbajubo se nu e odun
0: inu re o le dun
1: inu e o le dun inu e o le dun idi niyan ta fi so pe suru se pataki o se koko ninu igbeyawo especially fawo okunrin obirin le ja lapepe won lo fi suru lo fi so lo wo bi to weak si to ti le ma mu ibi to se kini si to ti mu won lo ni aspect yen lati so le yan fi ma nu pe lowo ara won kise dadan gogo lilu yen emi o ti ri si tori mi ati no bere kaka be ti nu ba bi mi ma ra bewu mi ma mu bunch of kini tin ba ti mu meji yen mo jade lenu ra ri sere lo nti mo pe ngo ba pe to tin fi di fogba mu na ba wa fi pada de yo ti reja ah o to ro ni tori ko se ni to ri nu ti ki bi emi de mo pe ibinu temi re o se die ni fe gbowo soke lu yo ngba wa ba se lo gan ba fun okunrin egbe mi gan dowo gan mo se ri janja lai towo mi kan abi meji si meta ko le gba keta ko duro ko ma subu lu le se mo pe side bi ta ti wa egun bi egun ere bi egun kidikidi lo wa lara wa so mi ki fe so ma rora jade ma ra pa arin yen ti baba mo tin ba mo fi pada de ah ti e ni visit e mo so ya lo lo fe be so
0: ko
1: lo ro wa lowo ka won mo si
0: amen
1: ojo ko ma ni su ru
0: se ni gbogbo ro ten so lale yi
1: mo ma fe ba yin so ro
0: gbogbo ro ten hello mami e ka le ma mami mi
2: e ka le sa
0: yes ma yes ma
2: e pe le sa
0: yes ma mami
2: se ri fun afikun na ni awon eyan wa ti toro
0: okay
2: o ki gbogbo ile o
0: yes ma
2: eyin baba mi eyin iya mi e se gan
0: yes ma
2: e ku ohun
0: yes ma
2: se ri koko kan temi kan mo ni pe ki a ni fe ara wa se ri en te yan ba ma fe o ba so okunrin ni e ri pe o feran re ma wo pe eni yen fe ri pe o feran re pe ba e ko obirin na lo fe fokunrin ko ri pe o feran pe eni yen feran ohun se ri ti en ba ti wa nbe ko ni fi bẹ́ẹ̀ sí jà téèyàn ò bá ṣe péèyàn nífẹ̀ẹ́ dénúdénú tó bá yẹ pé nǹkan kan ló kàn wò lára ẹ̀ pé à torí owó àbí torí nǹkan kan ìfẹ́ yẹn ò kì í last ṣùgbọ́n téèyàn bá nífẹ̀ẹ́ jìnlẹ̀ bí ọlọ́run ìjìnlẹ̀ wa ṣe rí ṣe rí téèyàn bá ti ìfẹ́ yẹn kò ní jẹ́ téèyàn máa jà tó bá ti ṣe nǹkan kan sí ẹ kò ní pẹ́ tán nínú èèyàn èèyàn ṣẹra wọn náà tó bá ṣẹra yín tó bá tún lọ ẹni tó mọ̀ kó fẹ́ràn ni ò ní fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ṣùgbọ́n tí kì í ṣe pé èèyàn nífẹ̀ẹ́ fẹ́ kó bóyá owó lo torí ẹ̀ fẹ́ tó ti wá di pé ẹ ti ń wora yín ẹ ti ń búra ẹ ti ń ṣe ṣé àwọn pẹ́fẹ́ yín máa dínkù yín á máa yòrò ni wọn pé olórí kìíní ẹ wá kú dànù ké kinní kan kì í ṣe rẹ̀ mo rọ gbogbo wa àwọn ọmọ ó ti bọ́ná fún àwa tá à ń sọ̀rọ̀ tó rọ́lọ́run ti fún wa àbùjókòóre mo wá rọ àwọn ọmọ tá a bí abárì tó ń gbọ́ báyìí tàbí káwa gan máa fi sọ̀rọ̀ fún wọn pé má wo nǹkan míì fẹ́ èèyàn rí i pé o fẹ́ràn rẹ̀ dénúdénú téèyàn bá fẹ́ràn èèyàn dénúdénú tí nǹkan lè máa dán nísìnyí o kó déédé yí ọlọ́run jẹ́ kí gbà burúkú kàn wá
0: o
2: dókítà ẹjẹ ń sọ tọrọ fún yín tígbà burúkú bá dé téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn kò ní lè lọ lọ́dọ̀ ẹ̀ ìfẹ́ èèyàn ò ní jẹ́ kó yiṣẹ́ ṣùgbọ́n tó bá yá pé torí nǹkan kan ló fi fi àbóyá torí owó ni àbí torí ẹ̀ wà ní abi tori nkan kan o ti lo e ma be to bo e se
0: e se mama mi e se gan seri to te da si la le yi idile kan le nton se le nton to c'est ça idile kan le nton to
2: be ni
0: idile kan le nton to because nti mo fi soro yen o ti ni nkan ti mo ri o ti ni ile kan to fe tuka to fe tuka sugbon oro te so lale yin si pe a ma fe eyan nitori eyan ni fere denu ki se nitori nkan kankan le yo se fere pe ti igba to le baba de o sharasan pe ko ni le ko nbe tori pe o ni fere ni ki se tori owo mami e se mo dupe o sa
1: adeyinka
0: sa
1: eri ise mo ko mo man tenu mo kini kan pe be ba fe feyan
0: ben
1: ko lo gbadura si e je ka ma gbadura k'Olorun ma yan fun wa ono meta ni ma introduce si yan pe lo ti bile lo ta fa ko de lo si ti esin kristiani o le rin ono meta ta yan kini to ba da oro awon meji o papo ti o ba de ga oro awon meji o papo ti won mu aida yen jade fun e lona meji ninu meta eyin e le yo fi ma mo pe kini ida o to je ko ro se to yi ti kudie ba wa nbe to ba latun se won a so fun e ti o ba de latun se won a so fun e pe o kuku san ko kuku pa kini ti tori kudie kekere ta won so pe kekere yo leyin o tori mo ni aburo mi kan o na ma gbo mi bayi toro ma n gbo program won so o tele eyan lo ni won ba so fun pe ngba ton de ni e lo to ba so fun pe ah erabirin jiya kobo ko ma ba jiya po nkan eni awon meji to de nfe o wa wo pe oluko le

0: olówó.
1: Bẹ́ẹ̀ni.
0: Owó owó, ó nífẹ̀ẹ́ owó. Ẹ wo, ibẹ̀ gbóná sà.
1: Ibẹ̀ gbóná.
0: Ó gbóná. Tó bá dàrọ̀ la nísìnyí tó bá rí ni, agbúsẹ̀rìn ni pé dádì, ọ̀rọ̀ mi rẹ sọ léèní lánàá ní program. Tòró ń gbọ́ wà báyìí. Ibẹ̀ gbóná.
1: Ó gbóná.
0: Ó tó rí ọmọ bí. Ikun mọ́ ọ̀tún bọ́ sí tòsí.
1: Wọ́n lè ti sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé jẹ̀yà pọ̀ kọ́bọ̀ kan kọ́ má lọ jẹ̀yà pọ̀ kan.
0: Kó fara da ti ẹni tọ́jọ́ jẹ́ tíṣà. Ìyẹn ti di sẹ́nétọ̀, ó ti di gbá, ó ti dàwó báyìí o. Tí ò fẹ́ yẹn, ó ti di èèyàn pàtàkì. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run pé òun náà tó lè sáré, ó lè gbàdúrà, ó lè ṣe létà nígbà tó rí pé gbogbo ẹ̀ fẹ́ bọ́ tó ń gbà lọ́tún gbà lóṣù ló fi yè bọ́. Kò dàbí.
1: Kò dàbí.
0: Kò dàbí. Tó jẹ́ pé ojú tí olówó kan ní Nàìjíríà fi rí báyìí, wọ́n kán lolówó yẹn fẹ́ gbé ló fẹ́ hé lọ ló fẹ́ fẹ́ ńgbà náà tó sì jẹ́ young lady ńgbà yẹn. Wọ́n lọ gbé sápamọ́ fún ẹni yẹn gan ni. Mi fẹ́ dárúkọ ẹni yẹn. Mi fẹ́ dárúkọ olówó yẹn.
1: Ṣé
0: olówó yẹn ò sí mọ́ nsìn? Ṣùgbọ́n wọ́n lọ gbé sápamọ́ fún ni pé kíyẹn má bàa gbé lọ. Wọ́n tó wọ́n ti rí pé òun ló fẹ́ gbé lọ. Òun náà ní kó lọ́ọ́ máa fún lóúnjẹ. Wọ́n lọ ṣe nǹkan lu wọn lọ wá invite olówó yẹn wá. Wọ́n gbé sápamọ́ fún ni o. Ibẹ̀ ni oríire ẹ̀ bá ti bẹ̀rẹ̀. So ṣe rí àwọn nǹkan wọ̀nyí tá a bá ti gbàdúrà sí nǹkan. A yẹ ti gbọ́ àwọn fèrèfèrè kan nínú àdúrà yẹn. Yẹn lẹ́ fi mọ̀ pé kíní yìí da tàbí kíní yìí ò da. Tó bá jẹ́ pé àwọn òbí wa ló mú wa lọ gba àdúrà yẹn, àwọn a máa sọ, wọ́n á ti wo intellectual, wọ́n á fi ọpọlọ maturity ti wọn. Wọ́n èdè tí wọ́n bá pè jáde wọ̀nyí á ti yé wọn. Wọ́n á lè sọ pé kíní yìí má ṣe o. Ẹni yìí tó ń sọ fún ẹ̀ kò dáa nìyẹn o. Má ṣe eléyìí ló dáa. Ṣùgbọ́n àwọn ọmọ ìsìn wọn kì í gbọ́, wọn kì í gbà. Superstition ni gbogbo nǹkan nísìnyí. Wọ́n bá ní kinní kan èèwọ̀ ni wọ́n ní. Nígbà ayé ti yín ni nísìnyí kì í ṣe èèwọ̀ mọ́. Superstition ni àríìrí sọ lásán ni wọ́n ń sọ. Wọ́n dẹ̀ mọ̀ pé àríìrí sọ kọ́ o. Ṣùgbọ́n tá a bá ń sọ gbogbo ẹ̀ kó máa yé wa. Kọ́ jẹ́ kí àwọn àgbàlagbà máa sọ̀rọ̀. Kọ́ máa sọ̀rọ̀ fún wọn. Kọ́mọdé máa gbọ́ ohun àgbàlagbà. Ó máa ń tọ́ àwọn ọmọ kéékèèké sọ́nà. Ṣùgbọ́n àwọn ọmọ wa sì wọn kì í gbọ́ ohun àgbàlagbà. Àárín ara wọn nìkan ni. Ṣé lóbìnrin bá ti ń yan ọ̀rẹ́ jù? Kò ṣe sí ni kó má sì ṣe ilé ọkọ. Obìnrin tó bá ti ń yan ọ̀rẹ́ jù tó lọ́rẹ̀ẹ́ púpọ̀ ṣe sí ni kó lè gbélé ọkọ. Òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín lálẹ́ yìí. Ṣùgbọ́n tóbìnrin ò bá ti yan ọ̀rẹ́ púpọ̀ ó tún máa ń jẹ́ kó jẹ́ ẹni tó máa gbọ́ràn sọkọ. Tí tọ́kọ bá sọ pé nǹkan báyìí lòun fẹ́ á bá fẹ́. Ṣùgbọ́n tó bá ti lọ́rẹ̀ẹ́ púpọ̀ ijọ́ tó bá ti lè sọ àwọn ọ̀rọ̀ tóun àtọkọ ẹ̀ máa ń sọ. Tó bá ti ń discourage ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ba ti ẹ̀ jẹ́ lọ nìyẹn. Ẹ jẹ́ kí n dé bẹ́ẹ̀ kí lánàá dúró torí ẹ lò ní.
1: Ẹ ṣe.
0: Àti pé a lè fẹ́ tẹ̀síwájú.
1: Second round. Okay, sir. Hello. Aunty Nene.
2: Yes, sir.
1: Eka Lema o. Iṣẹ́ nìyẹn mà. Àtàárọ̀ rẹ o. Àlàáfíà Ọlọ́run ni, àlàáfíà Ọlọ́run ni mà. Àmì Jésù, àmì, àmì, àmì, àmì, àmì.
2: Àwọn bàbá mi.
1: Yes, ma.
2: Màmá mi.
1: Yes, ma.
2: Every of them, mo kí wọn dáadáa.
1: Yes.
2: Ara
1: ń le o.
2: Àmì,
1: àmì o.
2: Àmì,
1: àmì, àmì.
2: Àmì,
1: àmì, àmì.
2: Àní fẹ́nikẹ́ni ṣàwádìí.
1: Àmì o.
2: Mo kí màmí principal Ọ̀yọ́.
1: Okay, okay, okay, okay. Yes, ma. Yes, ma.
2: Jẹ́rí, ìjà ọ̀pọ̀ ìtọ́ alẹ́ yìí. Màmí. Ayo, mo mú point mi jí ní ọ̀rọ̀ tọ́tọ́ lálẹ́ yìí. Báyìí, inú mi dẹ̀ tó. Mo ní fẹ́ẹ́ sọ tẹ́lẹ̀ bọ́. Mi mọ, mo bá mi ṣe gbọ́.
1: Voice wọn.
2: Bẹ̀rẹ̀ program yẹn. Ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ program, wọ́n ti ń kùn mí. Àmọ́ nínú.
1: Wọ́n ti gbá ara wọn kàn. Kò lè padà lé ọkọ mọ́. Tá a méjèèjì wà ní Facebook yẹn, ẹ ti mọ̀ pé kò lè padà mọ́. ọ̀rọ̀ ńlá ni èyí tó ti pẹ́ ń gbòòrò yẹn ó ti dìgàn sí gbòòrò ṣe eré ìtọ́ ẹ̀ṣẹ̀ jáde yẹn èyí tó ẹ̀ṣẹ̀ jáde ń sì báyìí èyí tó ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ yọ ọmọ sọ pé ó káàbọ̀ pé kò sí problem kí lọkùnrin ṣe tóbìnrin ló ṣe wo màá fún ẹ ní má nǹkan màá fún ẹ ní kinní kan màá gbé má nǹkan fún ẹ a máa tọ́jú problem pọ̀. Ayé tó tó ayé àkàmàrà. Hello. Bàbá mi. Kábíyèsí Sẹ́ka Ẹlẹ́sà. Àmì àṣẹ. Àmì Jésù. Àmì. Ẹ̀sùn kò lẹ́gbẹ̀rẹ́dò yẹn, sà. Mo ṣe gbọ́ ibà
3: yìí.
1: Bẹ́ẹ̀ni.
3: Ó ní obìnrin tó ń bọ́kọ ní lóṣì, ó ní kọ́ yá akẹ́rù ẹ̀kọ́ máa lọ. Ó ló ti tẹ́ lọ́wọ́ ẹbí ọkọ. Ó ní arógbòrò àfisoge ó ló ti tẹ́. Lábẹ́ ẹbí tí wù kò rí, wọ́n lé àwọn àgbàlagbà ní ẹnu ọmọ kò gbá pé ìyá mi ẹ pàjì mọ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ sí obìnrin láti máa bú ọkọ láti mọ ìbú tó ń bẹ̀ lára ọkọ rẹ̀. Kọ́mọ láti lè mọ ìbú tí ń bẹ lára ọkọ, wọ́n ń bayé àwọn ọmọ tó bí jẹ́ ni. Wọ́n lọ mọ́jà ní àwọn ọmọ ti wọ́ bàjẹ́. Ilé ayé tá a wà yìí, ìwé ẹ̀sìn méjèèjì ló fìdí ẹ̀ múlẹ̀. Bí pé wọ́n ní kìkìsẹ́ bàbá ìní àti sórí ilé ọmọ wà.
1: Bẹ́ẹ̀ni.
3: Níwà fi wà rà á.
1: Bẹ́ẹ̀ni.
3: Lọ wà bá yẹn fún ọmọ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọmọ fa tó pọ̀ kò ní mọ̀pọ̀ ló ti báyé ẹ̀jẹ̀ nípa àwà tó ń kù sí ọkọ̀ ọ̀run. Ó sì ṣeéṣe kọ́kọ́ ti jáde láyé ńgbà náà. Wọ́n máa ní ẹ̀lójú orí ọ̀bá kìíní kẹ lọ gbàdúrà. Ṣé ẹ tó ti kú? Bí ọba yẹn bá wù bá lè foríjì ló lè foríjì yìí. Ẹ mọ̀ pé abayé àwọn ọmọ wa jẹ́. Obìnrin tó bá ti kọ pé kọ́kọ́ ọmọ rẹ̀ ń jẹ, kò lè gbélé ọkọ̀. Pàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìsìn wọn ò ní wàrà káàkiri ọmọ sàwúrí mọ́. Ìyá wọn ti fi wàrà àwúrí wọn fún wọn. Wọ́n bá ti ń mú báyìí ní ọmọ rí mú. Bí bá ti ń fà báyìí ní ọmọ rí fà. Bí bá ti ń gbé báyìí ní ọmọ rí gbé. Ṣùgbọ́n bí ìtọ́ bá ti ní pé tọ̀ fóun tọkọ ọ̀run, ó fẹ́ da òṣìlẹ̀ ọmọ lórí mi. Kọ́ lọ mọ́jà ti wó tó ṣì. Ọ̀rọ̀ tẹ jáde láyé mọ́mọ́ wà ìyàwó nǹkan mọ̀mọ́ wọn ò ní bàjẹ́.
1: Àmì àṣẹ. Àmì àṣẹ.
3: Àwọn ọ̀dọ́ kọ́ ní bẹ́yẹn bàjẹ́ pé kèsì pé kìnìún ní ìlú ọmọ ìlọmọdé ní ìlú ọmọ ìyàn bá fẹ́ ìyàwó. Ìyá ìfẹ́ wù lọ́wọ́
1: bẹ́ẹ̀ni.
3: Ọmọ mọ́ ìmọ̀ pọ́ńtọ́ ọ̀sọ́ lánàá. Nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ sí mi náà bóò ní ìmọ̀ràn owó lọ́fẹ́ fún mi. Gbogbo tí nínú ayé ọmọ ìyọ́ náà ní ìjókòó.
1: Àmì o Jésù.
3: Àmì
1: àmì o àmì.
3: Ọba wa gbọ́dọ̀ wà lé náà ọ̀rọ̀ kí tán náà sọ lálẹ́ yìí. Agbára lọ́wọ́ Ọlọ́run Ọlọ́jẹ́ mi wo gan.
1: Àmì Jésù àmì o. Àmì o àmì.
3: Ayé ò ní fáwọn tẹ̀.
1: Àmì àṣẹ o àmì o àmì. Àmì àṣẹ o àmì. Ẹ̀sà ẹ̀sà. Àmì o ṣe. Ìdí tí mo fi program yẹn lẹ̀. Ṣé rí báyà àwọn yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn wà láìní ilé yẹn sì ń tòrò ilé yẹn náà ń tún tò. Ilé yẹn ni. Hello.
4: Hello, sir. Ẹ̀kọ́lẹ́ sọ.
1: Ẹ̀kọ́lẹ́ máa o.
4: Ẹ̀kọ́lẹ́ tó.
1: Yes, ma.
4: Orí ọ̀fẹ́ ló ń pè látàrí ẹṣin lọ́yẹ, sà.
1: Orí ọ̀fẹ́ látàrí ẹṣin lọ́yẹ.
4: Bẹ́ẹ̀ ni, sà.
1: Ok, ma.
4: Ṣé rí láyé àwọn ìyá wa gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nísìnyí kò lè ṣẹlẹ̀ ń gbà yín? Ìkan tó ń lè pè láàrin ọkọ àti ìyá gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin wọn pé àṣírí ló yẹ kó jẹ́. Wọn kì í lè sọ síta ṣùgbọ́n ṣe rí àwọn ọmọ ayé òde òní. Gbogbo àwọn ọ̀dọ́ kó wọ́n ṣe jọ ń ṣe pátápátá ni wọ́n sì ní ọmọ wọ́n sì rọmọ tẹnu ẹ̀ kí bẹ̀ kó ń ṣe gbogbo wọn. Níbi àti máa rojọ́ fọ́rẹ̀ pé ọkọ mi ṣe báyìí kí nìkan báyìí ló ṣẹlẹ̀ ní ìwà ibẹ̀ ní gbogbo wa láì tí ń dé. Ọlọ́run nìkan ni káàbẹ̀ kó bá wa táyé ṣe gbogbo ẹ̀ ti dojúrú. Ọlọ́run nìkan ni ṣe torí nígbà tó ọmọbìnrin bá tún fọ́ ẹgbẹ́ pẹ́ ọba adébọ́kọ mi ṣe lórí ibùsùn ṣe mọ̀ pé nǹkan ti bàjẹ́.
1: Nǹkan ti bàjẹ́ o.
4: Wọ́n dẹ̀ tó máa sọ ní sọ bíi pé wọ́n fi ń gba star ni. Ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ń kọ́ rẹ̀ tì náà báyìí ni mo ṣe fẹ́ tó òun náà ṣe títí mẹ́ẹ̀ tó bá délé ọkọ̀ kílẹ̀ ẹ̀sìpẹ́ẹ̀tì mo máa lọ ṣe ń bẹ̀. Ọlọ́run àṣà àná ọlọ́àbá wa tuntun wá kí gbogbo àwọn màmá màmá wa tán ti sọ̀rọ̀ wọn ni wọ́n ti sọ tán wọn ní sọ tán wọn máa tọ́kùn
1: nílùú. Àmì Ekalesa.
5: Yes, sir.
1: He
5: is
1: from PDP. Yes, sir. We
5: time
1: is fast spending. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah,
5: ah, ah, ah,
1: okay.
5: Wọn ni kò yẹ ká lọrẹ kò yẹ kí obìnrin lọrẹ púpọ̀ kò sí yẹ kọbìnrin lọrẹ.
1: Kò yẹ kọbìnrin lọrẹ.
5: Kò sí ẹ̀ yẹ dára ni because ni yẹ sí ní bí iṣẹ́ wọn ni. Kẹ́rì ẹni yìí ẹ̀ nábàdọ̀ rẹ̀ mo dẹ̀ ń sọ fún mi ní ẹ̀ bí ẹ̀ bá sọ rẹ̀ mo sọ fún mi. Tẹ báyìí ti tẹ obìnrin báyìí ti ra àwọn báyìí gbogbo àṣírí pátá ó ti ṣẹlẹ̀ ní ọkọ̀ gbogbo ẹ̀yọ́ ẹ̀ sọ fúnra mọ́ mo ti tọ́ ẹ̀ lọ sí permanent site ní jìnnàjìnnà bí kẹ́yìn wà lẹ́nu gate ui ẹ̀ bá mọ ui rárá wá gbé lọ sínú nínú lọ́hùn tàbí tẹ́ni tó bá mọ invite of ife dáadáa tẹ̀ pé ó jìnnà síra wọn ibẹ̀ inú tẹ̀ súnmọ́ yíjù ká gbé obìnrin kan lọ sínú nínú lọ́hùn kó gbogbo ẹ̀yìn kan wà lẹ́nu gate.
1: Hello. Ah. Hello, daddy. Hello. Hey, network. Hello, sir. Ah. Hello, sir. Hello, daddy. Boya ke tun mi pe ejo, e tun mi pe. E John to lo e tun pipe daddy
6: come
1: ma
6: I e ku ajo mo loju opo ni o
1: ben ma yes ma mommy mi
6: am oku aje
1: ajere o
6: awon baba mama ti won ti da se to la taaro iya wa ayo yawo olohun ni kuru la kai won o
1: ami o
6: mama
1: Okay.
6: Amen, mommy. Amen. kò yẹ kéèyàn máa wo nǹkan kó tó fẹ ọkùnrin tàbí sí obìnrin ìfẹ́ ìjìnlẹ̀ lọ yẹ ká máa lò irú rẹ ṣẹlẹ̀ sẹ́mi yìí o odidi ọdún méjì lọkọ mi ti sàárẹ̀ tí mo sì rúkí rúkí lábẹ́ pé nǹkan kan mo wò ńgbà tí ò sówó mọ́ n ó fi lélẹ̀ ọpọ ọdún méjì àtijọ́ méjìdínlógún tọkọ mi kú tí mo sì rúkà rúkà n ó fọ gáfúgá n ó fọ ìtọ̀fọ̀tọ̀ ọbẹ̀ pé wo mo wò mọ́ lá ńgbà tí ò ti sí nǹkan kan mọ́ èmi ń bà tèmi lọ
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
6: ìgbà kúkú kọ́lé èyí sì mọ́ lọ́dọ̀ mi mo sì náà mọ́ tó ti tó n ó bọ̀ síbẹ̀ ni ṣùgbọ́n téèyàn bá ti ń lo ìfẹ́ pẹ̀lú ara wọn èèyàn nira lè bú ara wọn o ọlọ́run wá dá wọn ọmọ wa yọ gbọ́ ó ti bọ́ fúru wa yìí o àwa ti fi ádídì wa a ti bá débi gbì àwọn tí ń bọ̀ lẹ́yìn ọlọ́run ó dòye ó yé wọn kí wọ́n ó ṣe làákàyè ẹ tí wí yìí dá ọlọ́run ó de wọn gbọ́ wọn ó sì lè mú
1: lọ
6: àdúrà
1: yóò
6: gba
1: o ẹ máa mọ̀
6: sọ
1: àmì àmì àjèrè o àjèrè o àjèrè o ẹ ṣe mà. Hello, sir.
0: Hello, Adeyinka.
1: Yes, sir.
0: My doctor.
1: Kabisi, sir. Kabisi, you
0: don't know. Okay, what's
1: more? I'm going
0: to pay you the show.
1: Okay.
0: Only way for you to download that one.
1: Okay.
0: All I want to pay you. Pé káwọn lè wọlé káwọn tiẹ̀ lè bèrè bó bá bí ọ̀rọ̀ ṣe jẹ́ káwọn lè mọ táwọn ó sọ wọn dáwọ tó ń wọlé pé nẹ́tíwọ̀kì yẹn ò dá rárá rédíò náà ò dẹ̀ pé àlọ́dọ̀ àwọn rárá ó ń lọ ń bọ̀ ni njẹ́ ò jẹ́ kan ti dáhùn sí
1: ni
0: wọ́n gbọ́ wọn ò rí gbọ́ tààrà.
1: ṣùgbọ́n
0: káwọn èèyàn wa kí wọ́n kálukú tọ́ ọmọ ẹ̀ ká tọ́ ọmọ wa ká tọ́ ọmọ wa ọmọkùnrin ni ọmọbìnrin ni ká má fi ọwọ́ méjì bá wọn wí ẹnu kan ni kí ìyá àti bàbá jọ fi bá ọmọ wọn wí ẹgbẹ́ lálẹ́ ọmọkùnrin àtàwọn ọmọbìnrin wa mo ṣe ń tolé ká máa jẹ́ kó mọ̀ pé èèyàn máa ń jìyà ní kó tó jọrọ̀ ẹni tó bá takú pé ọ̀rọ̀ nìkan ni ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ olówó yẹn ayọ̀ kì í jẹ́ kí wọ́n rí nǹkan rí gbé ayọ̀ olówó kinní kan ẹ rí pé ọmọ olówó tó bá jẹ́ obìnrin tó bá lọ fún ọmọ tálíkà tó jẹ́ ọkùnrin àárín wọn ò kì í gún wọn ìpẹ́ lọ́wọ́ ara wọn
1: bẹ́ẹ̀ni
0: àwọn òbí wọn náà tó máa gbè lẹ́yìn wọn ni tó bá ṣe nǹkan tí ò dáa nílé ọkọ kò dẹ̀ dáa nítorí pé wọn tọ́ wọn ní ìlànà téèyàn fi gbélé ọkọ pé àwọn lówó ni wọ́n fi máa ń tọ́ ọmọ wọn kò ní ṣe nǹkan tó speak well kò dáa rárá ṣé káwọn tó lówó ṣé wọn jìyà kan tó lówó àbí tọkàn ni wọn kàn jí lọdẹ di olówó kò possible ìrìn àjò táwọn rìn ìyà tó jẹ wọn kó tó di pọn do olówó ó yẹ kó jẹ káwọn ọmọ yẹn ní ẹkọ torí kí ọrọ wọn tí wọn níyẹn kó lè ba àtọjọ torí tó bá lọ táwọn ọmọ yẹn náà ni ó gbulẹ pé gbogbo tán nínú ó bàjẹ kí wọn bá lẹkọọ láti lẹ kò dáa kí kálukú tọ ọmọ ẹ ni mi fẹ sọ ni ó jẹ kí n pè kó wọlé padà àti tí olùṣọ.
1: ọ̀dàṣà ṣé o adúpẹ́ o aṣẹ́gun o yẹsà dádì mi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwọn náà rè é ẹ̀rọ sà dádì. yẹsà yẹsà.
7: èmi dẹ̀ ń gbọ́ ogbó bẹ́ẹ̀ tí ń sọ
1: ẹ̀rọ tẹ̀lé. àgbọ̀ àwọn ògbọ́ ní àgbọ̀ tí ń mọ̀.
7: ẹ ẹ tí mo sọ ni wípé kẹjá ṣe sí kápọ́ sípò mí tó ní sọ pa ní sóyún wọn sọ
1: kó dáa
7: lẹ́yìn èdè yíjò ní àárọ̀ yìí torí obìnrin tó ń bá sọ̀rọ̀ yẹn ló lọ ó gbọ́ wà ọ̀pẹ̀dà nílé ló ní bó sì tírèsè bó sì bá bẹ́ẹ̀ ilé yẹn dàrú dùn ní àárọ̀ yìí.
1: kí ló ṣẹlẹ̀ mi ìgbọ́ yín dada ẹ sọ pé obìnrin kan obìnrin kan sọ̀rọ̀ ẹ.
7: Sọ̀rọ̀ ẹ nígbà tá a wà níbi iṣẹ́.
1: Ok.
7: Mo wá sọ fún un torí ẹni tí ń bá sọ̀rọ̀ èmi ti mà kẹ́yìn tẹ́lẹ̀. Mo wá sọ fún un mo ní ẹni tó ń bá sọ̀rọ̀ ẹ̀ ní ẹni téèyàn ń bá sọ̀rọ̀ ẹ̀. Àwọn obìnrin sì ní ti ba tin ba la won sore gugu asiri ara mo won tu fura won ko da ti awon ko ta ma pe oro so awon pe ni ti o ko ti n pe pe ti won ni dise ni kan ti ba mo ko pe ni mo so ko wa so mo da ma bi so ra ah ni ba ye la ye ko te to le ja awon ko le se okay mo ta la fun na ba gbe la ti road side bi ko si pa mo ni side ni jina jina jina jina ko mo ba ri awon mo mo fe so pe te ma ti ja di break ibi o wa lo won tun wa wa won tun so fun ti ti to won fi lo si de oko re to ma so mo pe mo me ti fe
1: hmm
7: o ti fe ni ko si lo so fun ko si mu ka ko si ka mo
1: hmm
7: ile yen tun ka do ni ara to ni ti ri ri ba yen lo wa ni ti ore ni ni ore o bi to ba tin po re jo ko le ti baba se so ile yen gbe tun ka ile mo na mi ni pe ko be ti e ma lo re o ma de ko ma ten jo re ka tori pe eya wo ra wa na loyibo ti ore ni ko ba won ti mama ti lo re iru mi te mo ajo kan ba pe oko yo fe ko wa ti loyibo
1: ni
7: ta mo se wa pari si to fe ko wa to pe iri ndi aye ta n gbo ka tun ko nto radio mi ti o bi ni ko ba won to re nko won ti oko won oko ti bodo na so ri ri si ba e te bi ti poso oko mi ko ya ku ni en bo le la ba a wa yo a wa yu ni a pe mo kiyan o a wa yo a wa yu ẹ ka ro ma ko ti pari ọkọ mi ta ilu se nkan ba la je nde je pe pa yen ti ọlọrun ni tire yin ka o
1: ami o ejalo e se gan e kan ti e se mo dupe gan mo dupe seri oro ti ta da si lale yi ile kan la tun to gbogbo awa ta da seto yen ta soro patapata ile kan la to ile la to ati yanju e die ati gbianju die sugbon gbogbo re na ba se gbe sibe na lo se la se gbe sibe pe ke ba ni da si n to sele re iyawo wo phone oko e ori ni dis ti awon atilawi ton send soko re ori oju ara oyan gbogbo e awon ti won bara won sun gbogbo e lori phone oko ti se mi ni ko se meji gbe sara o wa gbe sara tan okan re o gba mo okan re o gbe mo okan re o da mo o sa ronu sa oko e wa lo sibi ise
8: gbodo baje eto
1: koto de
8: gbodo baje
1: iyawo ti mo o ti gbon omo o ti gbogbo e o ku nle okunle olo farapamo
8: ile ogbodo daru
1: gege bi n to so ngbo ko de
8: odede yi ogbodo baje
1: oba omo kanu le ya yin ko
8: ohun asiri
1: oro mo mo bi ton lo o
8: ebi ajo tuntun
1: o si duro ngbo so wakati meji
8: nitori tin
1: o pe number re ko lo mo o pe awon ebi kan ti won le ti won le to mo ni badan yi to le lo o pe ani awon ori o tun pe keji na awon ori mo ni iya iwa le lo mo lo wa le lo mo lo wa le lo ago meji lu iyawo tan fóònù ọkọ pé mbọ ló wà ọlárandì ló ń wà òun ti délé báwọn nílé
8: báyìí
1: ìyàwó ò wálé ago mẹta lu ago mẹrin lu ago márùn lu mbọ dago mẹfà bọ ìyàwó bá dé ọkọ ní bolo lọ ó lò ń jáde ọjáde lákàtà ń mọ kẹrù ẹ báyìí mọ jáde yẹn ni ó kẹrù ń tó ṣe lò náà lọ ṣe ìwọ tí ṣe bóun rí ṣe bí àwọn obìnrin náà ń sẹ́ndí noodles sí ẹ náà ń sẹ́ndí kíní sí ẹ náà ń sẹ́ndí gbogbo ẹ sí ẹ láyé láyé. Òun náà ò ń jáde tóun fúnra òun ni o ò sì lè mọbi tó ń lọ o ò lè mọbi tó ń lọ o ò lè mọbi tó ń lọ òun náà jáde ni ṣebí fóònù tiẹ ṣebí ìwọ náà ń kọ́ ọmọge tó ń bá wọn sùn tó ń ṣe gbogbo ẹ kò sí nǹkan tó ń fẹ́ ṣe inú ilé làwọn ọjọ́ gbé àwọn ọjọ́ máa gbénu léyìn ni ọ̀rọ̀ bá di iṣu àtayẹyẹ abìyàwó léèrè ń bo lọ lọ ọlẹ́nikẹ́ni ò lè mọbi tó ń lọ ẹnikẹ́ni ò lè mọbi tó ń lọ. Kọ́ni à ṣé n tọ́ wá rí wa ni kíní kan ṣé òun wá ń bá wọn ṣe ni ṣé òun ni ọ̀ bá wọn ṣe náà ń sẹ́ndí kíní sí ọ náà ń sẹ́ndí ojú ara sí ọ náà ń sẹ́ndí ọyàn náà ń sẹ́ndí ojú ara náà ń sẹ́ndí ibi tán ti ń bára wọn lò pọ̀ sí ọ. Gbogbo ń tí conversation tí wọ́n jọ sọ lórí fóònù ìyàwó bá ń tú ìwé wọn sọ pé ọ láìkẹ́ ẹ ní ìwé wọn sọ pé thank you ní ìwé wọn sọ pé ń gbò ní ńórí ọ ní ìwé wọn sọ pé. Àìwá mọ bí tíyàwó lọ́hùn ní ń dun ọkọ pé kó sákẹ́rù rẹ̀ ni bó láà ti ṣe ọ̀nà wo lágbègbà ìyàwó ní o ò lè mọ ibi tó ń lọ o láyé láyé mi lè gbà láyé láyé o lè mọ ibi tó ń lọ. Bó la ṣe fẹ́ ṣèrìn àjò yìí báyìí bó la ṣe ṣèrìn àjò yìí báyìí ìgbà tí mi bí ìyàwó ìyàwó ló ń lọ farapamọ́ ni ọkọ ní ọlọ ṣèṣekúṣe ni bó la ṣe tú tá a ṣe là á ẹyin ọjọgbọn ọyá ẹ bá ní dá sí.